ra ọlá ńlá logo ẹ ọba onímájẹ̀mú ìpẹ̀kun ẹwà ẹ kí gbé gbogbo èèyàn ní bàbá ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún àánú ìkan òjọ̀ kan fún àṣẹ fún agbára fún ìdásí ìdásí ẹ̀mí wa adá ògo padà fún ẹni tó ní ògo ẹnìkan ní wòlíì ẹ̀mọ sọ kankan nípa àwọn ará èkó mọ́ńbọ̀ gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní àti gbọ́ mi ẹ yí sọ̀tún ẹ yí sósì ẹ wá kígbe bàbá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi ọlọ́run fọ̀ mí wẹ̀ mí ní àwẹ̀mọ́ mo bì ọ́ ni tú mi lẹ̀ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ mi mo tú bá láàárọ̀ yìí ẹ̀ṣẹ̀ mi àti tàwọn ọmọ ọlọ́run dárí jì wá so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbóhùn mi ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ àdúà kejì tí ọlọ́run kì í kọ̀ ó ní àdúà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní bí èmi bá ń sàmì ẹ̀ṣẹ̀ ká ta ló lè dúó ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ èmi kẹ́ ẹ lè bá máa bẹ̀rù mi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ dọ̀bálẹ̀ tẹ kúnlẹ̀ láàárọ̀ yìí adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ lórúkọ jésù olùdáríjì ni lórúkọ jésù àtúọ́lẹ̀ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ rẹ ògo ni fún ọ jésù jésù olúwawa ṣe lè dìde ká gbàdúrà lẹ́ẹ̀kẹta tí ọlọ́run kì í kọ àdúrà kẹta tí ọlọ́run kì í kọ òní ni ọjọ́ kẹtàlá sáà gbogbo ìgbà tá a bá ń gbàdúrà fún àánú mọ́ fi ṣeré kò sí tó nílò ju àánú lọ àánú kan ń bẹ tí mo ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ bọ̀ kí n tó mú gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run náwó méjèèjì sókè kígbe lórúkọ bàbá tọ́mọ àti tẹ̀mí mímọ́ fi àmì àánú sí ara mi àánú ọlọ́run jẹ́ ọjà bọ́ sí mi lára gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi láàárọ̀ kùtùkùtù kí àánú kó dìde fún ọ àánú tó ṣògo lórí ìtẹ́ ìdájọ́ mọ́ sí àmì ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà àánú gbà àánú gbà àánú gbà àánú gbà àánú ká àánú ó sinmi ní ọ lórí in the name of Jesus Christ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń bọ̀ ní chọ́ọ̀chì láàárọ̀ yìí ìsìn méjì ni aago mẹ́jọ àbọ̀ oníṣẹ́ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ní wẹ́mà ìsìn ẹlẹ́ẹ̀kejì ó sì bẹ̀rẹ̀ ní agbára ẹni tó láyé àtọ̀run ní aago mẹ́rin bọ́tù wọ́tà tí mo ní ẹ fi pamọ́ ẹ lọ mú bọ́tù wọ́tà míì ẹ tún mú dání báyìí ẹ mú yẹn bọ̀ ní chọ́ọ̀chì tàbí ó rí bọ́tù wọ́tà ní chọ́ọ̀chì bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run so yóò di méjì màá wá sórí facebook ní ìsìn tó bá ṣe kó o ti mú tó o bá sì tí mú nígbà tá a bá dé chọ́ọ̀chì màá gbàdúrà sí ẹ̀mí olúwa ní ká tu àwọn omi yẹn sí ẹ̀gbẹ́ kan tó bá wá ṣe kó ní bọ́tù o lè rọ́ sínú àwọn àlòkù bọ́tù mẹ́wàá rẹ̀ lolúwa ní àlò mẹ́wàá ìwá yẹn níjọ́ tí màá parí ẹ̀ ló fi wẹ̀ omi yẹn là ń pè ní omi ìyanu ní kámi kàparádá ẹ̀zẹ̀nà ọmọkú àbáhàṣà olúwa ní gbogbo ẹni tó bá dáhùn sí wọn ò rí ti ọ̀ṣẹ̀lẹ̀

0: ti ga o ni awon to ti gbe ga e wo n to wa so fa pere si ni ese ikejo o ni o gbe talaka soke lati nu eru pe awon ma la ase gita ti mo na ni epo igi o si gbe won dide ah anu ni sise yen ta anu ba de a si gbe eni ti en ro bi o iwe awon ma la ba wi bayi o n lo bi soro fun awon kan lati gba wa gbo oni je keyin kon mo ki gbe pesu ki sejo yin mo ri sin pelu yin na bo le se padi omo to ba yin gberu to wa je pe o to wa duwo fun yin pe mo fe gbe yin moto tabi bawo lo se re ni to je wi pe o ye o mo ba yin pon mi ladugbo ni bi iwe mi ti o mo pe lanfani adugbo yi to wa je po okan de church kan lo ba ba mi waju yan ba ni woli won nu ah omo alabaru mi bi ase nikan to wa church wa to ri mi so si to ni ah omo lole iwo pastor bi emi ni emi pastor ha so yi won lo gbe talika soke lati nu erupe wa o si gbe alagbe soke lati ori akitan wa lati ko won jo pelu awon ma lade momo mi omo yo omo to bi gbogbo eya ko bi omo bo se n ba lo yi wa joko pelu awon ma lade eme ka bi adaba shada ogbon to da si ona to gbe gba mi mo sugbon mo mo pe anu yo si oloju si eke anu si oju mi si nti o gbe mi ga antiti do la God is still in the business of raising men on lo gbe adeboye ga baba ni oluwa mu mi lo si eti okun o ni adeboye daddy ji o ni mo so yi oya fi owo re ya aworan eniyan sile won lawon ya aworan eniyan sile nibi yepe tin be leti okun o ni oya fi ese re pare won lawon wa pare ti o soju aworan eniyan tawon ya le yen mo o wa ni inok adejare adeboye ojo kijo to ba gbera re ga wo bo se pa yepe yen re ti o soju e nbe mo be ni ma se pa ore on lo bi je pe nigba ti won ba n pe gugu awon pastor ni bishop hag bishop hag reverend kini kan babo kan down I am a pastor simple pastor because he's a pastor of the bishop he's the prophet of the prophet but sibe won kan mo down pastor Enoch Adejare humble to the heart iwo awon ti mo fe jo ni oh awon ti on ni okiki sugbon ti olomo mo so fun won pe emi la gbe ni ga Olorun lo gbe Enoch Adejare Adeboye ga bo ba gbori o lo ngbo Olorun lo gbe Bishop Oyedepo ga bo ba gbori in lo ngbo yi Olorun lo gbe Femi Emmanuel ga bo ba gbo o lo ngbo yi Olorun lo gbe Olukoya ga bo ba gbo o lo fi je pe gbogbo enu tawon eyan le si won ofo na ni ti Olorun ba gbe eyan ga o ti si Olopa tabe ni ti oja o wale mu iran so e ah mama na wo si awon memo da ko won ife oluwa wa ga to oluwa ni mi wa ga oluwa si dara wa ga mo so omo ologo wa ga omo ara wa ga omo ologo ara wa ga eni kan ni sa awon mo yin po to ba be ni awon mo mi mo da ko yi ile me na shahala iwo na fe nu e pe omo re pe wa ga sa olorun ni o olorun ni mo gbe da ga o on lo bi je pe awo le mo lo kepe ewe pafia ti ndu yi olorun ni dogbon nawo igbega se mi na oba ayi nkan biri won lo gbe talika dide latori eru pe o gbe alagbe lasan lasan bi e pafia dide oni ko wa joko pelu awon ma lade ah anu ma lo nsoro in to n gbo iga anu ni ndu yi mo wa anu kiri mo eni ti ndu yi ni wa si ra anu gba momo mo sami omo e o gba anu gba anu gba anu gba anu gba anu emi ti ma mo be serin lo sodo baba Femi Emmanuel Sango ti mo lo si taku ti Jesu oba yi nkan pada to ba ri apere anu ri wa wo eni ti ndu yi momo to ba despise nti mo nso yi daddy te ba ko pe woli olorun ni ndu yi te ba foju di wa ra anu gba ko du yo to kanle ati koli ole oni bi emi olohun ba ko ile fun eda eni to nsise nse lasan ni olohun ni mo kole ati ga ki won kan mi si o lasan ni asiti ko si bayi e wa bottle water kan gbogbo eyin te wa ni osodi e pada gba woli odekunle e pa fras lalejo ewe nla primary school ewe nla yen ibele ti gba woli odekunle e papras la lejo ni osodi la ago mefa idaji ni ojo saturday bi ogo se nje ti olohun ojiji na ni se mo pe church wo olohun ojiji ni an to ba fe gbe oga lojiji ojiji ni o de e wo nkan eyin na gbo good news e gbo on teni so e mo gbagbe olohun nikan ni agbeniga am gbogbo eyin akobi omo lagbare ni to laye atun ki nkan kan si tun be nle feyin na enikan ni akobi awon akobi nikan wa ni o kini kan be ti emu nfi le won lowo nkan meta ni omi 77 anointing oil pelu kini kan and loni ni o wa je climax gege bi ohun olohun gbogbo akobi to ba yara de e yoyoyo oya grandma
1: Fọlọ́run sọ fún mi láyọ̀ lórúkọ mi.
0: Fọlọ́run sọ.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run tari mi sínú ìpè yìí. Torí mi ò mọ̀ pé Ọlọ́run jẹ́ olódodo. Tó tari mi sínú ìpè yìí.
0: Inú ìpè yìí.
1: Bẹ́ẹ̀ni mi ò mọ̀ pé olódodo lọ́lọ́run. Mo máa ń jókòó bẹ́ẹ̀ni mi ò mọ̀ pé Muslim ni mi ṣùgbọ́n mo ti gbàgbọ́ tipẹ́. Èmi gan ti ń ṣe Sunday school teacher.
0: Bẹ́ẹ̀ ṣe rí.
1: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n mi ò mọ̀ pé olódodo lọ́lọ́run. Ohun tí mo dé Comfort Life Mission. Ni mo mọ̀ pé lótìtọ́ àti lódodo olódodo
0: ẹ bá ń pa àtẹ̀wọ́ fún ọlọ́run amen
1: ṣe rí nígbà tí bàbá bá gbé ọ̀rọ̀ tí wọ́n bá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ mo máa ń wò wọ́n bíi Paulu pani bàbá Paulu nìyí ọlọ́run ran wọn sí wa láti wá tú àwa tá a pọ̀ tá a wà nínú ìdí ẹ̀mí ọlọ́run yan ara yín sí wa láti wá tú wa sílẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí mo kọ́kọ́ ṣe ni pé mo tún rí ìbọmi mi ṣe.
0: Chai níjọ́ ló tó rí ìbọmi ẹ ṣe torí o ti yíra mẹ́sẹ̀ opportunity ńlá kan sì tún rèé ó ní ẹ tètè wá ìjọba ọ̀run ná àti òdodo rẹ̀ gbogbo yòókù a ó fi kún sórí nítorí ọ̀fẹ́ yẹn mọ̀mọ́ ó kéré gan ṣe bọ́lọ̀ ni olódodo ni mọ̀mọ́ láwọn mọ̀ pé olódodo lọ́lọ́run mo like statement rẹ̀.
1: October 5, 2023 ni mo wọ
0: ibi
1: ìgbà mo dé bí wọn ní gbogbo wọn ti lọ sí Jesus City ní ìdágbére ńlé mo ti dé Jesus City kí n tó pe ọmọ mi pé mo ti wá bí so lẹ́yìn ìrìbọn mi èmi náà darapọ̀ mọ́ bíbélì 22 àjọ kàtán ni ti 24 àjọ kàtán ni mo wá rò pé kò yẹ kí n dúró bẹ́ẹ̀ mo bá torí bọ
0: Bible school
1: èmi náà ṣe fọ́ndà mẹ́ta mo wà lára àwọn tó gba sátífíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni mo tó
0: bá pàṣẹ wọ́n fún yìí olóyè
1: mo tó wà lára àwọn tó tún gba sátífíkẹ́ẹ̀tì pé mo ka Bible tán lánàá
0: ẹ̀yin nìkan tán
1: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bí bàbá ṣe ń kéde pé a máa ṣe graduation wa ní October bẹ́ẹ̀ ni físà mi jáde.
0: Canada re o visa Canada mama re o visa Canada mama re o abe wa wo Ọlọrun
1: oh mo dupe gan lowo Ọlọrun ipe yi Ọlọrun ni Ọlọrun
0: odun melo mo wo nbe yi omo fe todun meta bi merin
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yìí. Ìmọ̀ pé mi ò tí ì débi tó yẹ kí n dé ló jẹ́ kí gbogbo nǹkan. Mo ti ẹ̀ lálàáfíà nú ẹ̀mí.
0: Ẹlẹ́yàmọ̀ ẹ̀ tí ì débi tó yẹ kí ẹ dé.
1: Mo ní ayọ̀ nínú ẹ̀mí. Oṣù mẹ́fà tí mo débi gbogbo ohun tí wọ́n ń ṣe mo máa ń wò bí etí gbúre ni. Nígbà tí bàbá bá tún gbọ́n ọ̀rọ̀ Ọlọ́run báyìí.
0: Ta ni máa ń wò bí etí gbúre?
1: Èmi ni o bàbá mo máa ṣe rí ngbà tẹ bá
0: kó wa mọ
1: bẹẹ ni ọrọ yẹn ó sì mi payá mo ní ayọ nínú ẹ mo fúyẹ nínú ẹ mi mo dúpẹ gan lọwọ ọlọrun mo dúpẹ olúwa ṣe.
0: Àṣetẹ̀yàn bá kọ́kọ́ gbọ́ tọ ọlọ́run ọlọ́run ó gbọ́ tiẹ̀. Òkèta lágbára ń gun tó mí ẹlẹ́ òkèta lágbára ń gun.

0: aṣogun tó ti pẹ́ lọ́rùn
1: rẹ̀.
0: Báyìí ni Jehovah
1: wí.
0: Abọ́ lọ́rùn ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wáyé. Tí nǹkan rẹ ò tí kàn yín. Ẹ̀yin ni wọ́n bá wí. O ti pẹ́ jù nù
1: lẹ́yìn.
0: Ó ń wù ẹ́ bí kókó jáde. Mọ́tò kan ìpẹ́ nídìí
1: rẹ̀.
0: Obìnrin onísun ẹ̀jẹ̀. Ọdún méjìlá. It's not a joking
1: matter.
0: Ọ̀gá yẹn 38 ní tiẹ̀. Wọ́n tún wá sọ nípa ọkùnrin kan. Ní John chapter 9. Àwọn tí àánú fọ̀n fún. Àwọn ọmọ ẹ̀yìn Jésù náà lọ bá. Wọ́n lóòrò ọmọkùnrin
1: la fún.
0: So n ló sẹ̀ ní. Àbáwọn òbí ẹ̀. Jésù wípé ká lè fi sí Ọlọ́run. Great God with great mercy. Ó dẹ̀ lọ bá fọwọ́ kojú ẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ríran. Lónìí ni kì í sọ̀la. Ohun tó lè ṣe jù ó ti dáyé. Àládà wà bẹ̀rẹ̀ sí ṣe. Ọlọ́run ńlá. Ó ń wá àwọn yẹn kiri. Ẹlẹ́ẹ̀kejì. Àwọn tí a kọ̀ sílẹ̀. Rejected, abandoned, and forsaken people. A ti kọ̀ wọ́n sílẹ̀. Ó ní bá ti ẹ̀ tà yín lọ́fẹ̀ẹ́. A ó rà yín padà. Láì sanwó. God is a redeemer of destiny. Ẹ̀skísà. Wọ́n pọ̀n rò ẹ́ pé. Olórin yẹn láti rọ mí pínpín kò sí retí. Fún mi mọ́. Gbogbo èyí tí wọ́n rò pín. Pé ẹ lè rí ṣe mọ́. Ọ̀gá yẹn ó dẹ̀ lọ pé ìpín fún Anna. Pé torí kò lọ́mọ. Ó ti fún ní pín tiẹ̀. Ó ti rò pín ní. Abrahamu gan àti Sarah. Wọ́n rọra wọn pín. Débi pé Sarah ni mú ọmọ ọ̀dọ́
1: mi.
0: And they decided. Pé kí ọmọ ọ̀dọ́ bí olúọmọ. Ṣùgbọ́n Ọlọ́run. Ní rárá o, rárá o, ẹ̀yin náà ni màá tún ayé yín ṣe, ẹ ó bí ìsákì yín, ohun tí Ọlọ́run mi lè ṣe
1: nìyẹn,
0: gbogbo ẹ̀yin tí a ti kọ̀ sílẹ̀, ẹ̀yin tí a ti kọ̀ sílẹ̀, lábẹ́ májẹ̀mú àánú ńlá, ẹ ó padà ṣayẹyẹ. Ẹ ó ṣe ayẹyẹ. Bíbélì ni wípé òkúta tí àwọn ọ̀mọ̀lé
1: kọ̀ sílẹ̀,
0: ó padà di pàtàkì. Ìgùn ilé. Màmá yìí wọ́n ti rọ ilé bàbá rẹ̀
1: pé
0: wọ́n sọ nípa Jésù wọ́n ní orere kan kò ti Násárẹ́tì jáde ṣùgbọ́n wọ́n ní ẹ wá wò ó ẹnìkan ti ṣe gbogbo ẹ̀yìn ìdílé tí wọ́n rò pín màmá wọ́n rò àwọn ọmọ rẹ̀ pín láàrin oṣù mẹ́ta wọ́n ṣe rere. Wọ́n ṣe rere. Wọ́n ṣe rere. Ọmọ rẹ̀ ó ṣe rere. Aya rẹ̀ ó ṣe rere. Ọkọ rẹ̀ ó ṣe
1: rere.
0: Ìdánimọ̀
1: tí.
0: Àwọn tí a rò pé. Second Samuel chapter 9. Ó wí pé ǹjẹ́ nìkan bẹ́ẹ̀ lè sọ nítorí Jonathan. Mo fẹ́ sọ
1: rẹ̀
0: Mephibosheti. Ẹni tá a ti rò pé. A ti kọ̀ sílẹ̀. A ti tánù. Arọ ni. A ò retí ẹ̀ ní gbòòrò
1: mọ́.
0: Ìwọ ni mò ń bá wí. Wọ́n rò pọ̀ ti pẹ́. Pé o lè má rí. Wọ́n fẹ́ rí ọ. Láàrin àwọn ọlọ́mọ. Wọ́n rò pé nípa òṣèlú. Pé wọ́n ti yú ẹ kúrò. Ṣùgbọ́n wọ́n ní sọ fún ẹ. Àní bí a ti kọ̀ ẹ́ sílẹ̀. Ó padà darí. Mephibosheti. Ó padà sọ̀rọ̀ láàfin. Ó mọ̀ jókòó tọba. Dáfídì wípé. Láti òní lọ, wà á máa bá mi jẹun lórí tẹ́bù mi, àánú ńlá, ọlọ́run ńlá, aláàánú ńlá. Mo sọ fún ẹ lánàá, kì í ṣe nǹkan kékeré, nǹkan ńlá ni mo ń ṣe, àyà àbálẹ̀ gẹ̀dà bẹ̀yà. Ó ní èmi ni mo ní kọ́kọ́rọ́ sí Kàdáfì tí bá ti tì ẹnì kan ò lè
1: ṣe,
0: tó bá ti ṣe ẹnì kan ò lè ṣe. Mo kí kọ́kọ́rọ́ bọ̀bẹ̀, gbogbo bí tí wọ́n ti rò ẹ pé. Ó yà jáde wá síbò lọ́jọ́ba wọn. Lọ́jọ́ba wọn. Wọ́n rọ Dáfídì pín. Ọlọ́run wò lé sílẹ̀
1: Jésù.
0: Mo rí ọba fúnra
1: mi.
0: Lọ yan ọba fún mi. Ìgbà tó ń porúkọ. Wọ́n porúkọ
1: Dáfídì.
0: Mi mọ̀. Ìpele méjì yìí. Ẹ̀yin tẹ́ ti pẹ́. Ní ipò kan. Tẹ fẹ́ yí padà.

ẹgbọ́ ìtọ́ni tí mo gbà lórí òkè ó jáde sí mi pé kí gbogbo ènìyàn kó rú ẹbọ àánú iṣẹ́ tó ń ṣe àtọmọ tó bí tó ò bá rí àánú gbà lórí wọn kí wá lo ṣiṣẹ́ fún ẹni tó kàwé tí ò bá rá àánú ó kàn dé ká lásán ẹ tọrọ fún àánú lásìkò òṣèlú tó tún súnmọ́ yìí ẹ bẹ̀bẹ̀ fún àánú ẹni tí ò rá àánú gbà nǹkan lè ṣe tẹ́ ẹ bá rá àánú gbà iṣẹ́ díẹ̀ owó ńlá ti dé ó ní pé kẹ́ ẹ tètè ntẹ́ ẹ bá lágbára kò sẹ́nikẹ́ni tó sọ fún ọ pé iye báyìí dandan lánìí kò sọ ọ ìwọ ló mọ irú ọrẹ àánú tó lágbára san sínú arúgbó ọjọ́ God's Covenant Prayer Ministry ní ó gbé jáde o Access Bank dẹ̀ ni mú báyìí rò kó àkáǹtì nọmbà yìí sílẹ̀ ẹ̀yin tẹ̀ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ kú oríire.

kódà tó fẹ́ lẹ̀ yọ̀rọ̀yọ̀ assembly because ṣẹkẹrẹ torí yẹn ò ṣe fọ̀pá lò jagojago ò ṣe fọba mọ́ ó yẹ já bẹ̀rẹ̀ látàrí gbogbo wálẹ̀ nàìjíríà nítorí pé ilé gangan la

ilé tí wọn gbá bọọlù tó pọ jù lọwọ náà wọn lọwọ ta wà yìí ẹ sẹ gbá bọọlù ta wà yìí ẹ ní DJ NPF àwọn gbá bọọlù bíi méje ilé tó jáwé pé wọn bẹ lókè tété tábìlì tẹ wọn gbá bọọlù tó pọ jù wọnú àwọn ẹ ní àkọkọ ó láti rí Godwin Obaje Godwin Obaje omi gègbó mẹ́rìnlá ológbá wọnú àwọn tó ń ṣe agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Rangers International nìyẹn o ẹnì kejì ìyẹn ni Jonathan Mariga Mariga tó jẹ́ ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Wikitori ó ti gbá bọ́ọ̀lù tó tó mẹ́tàlá wọnú àwọn Victor Mboma Mboma nínú ikọ̀ agbábọ́ọ̀lù Remasa ó ní bẹ ní ipò kẹta òun náà ti gbá bọ́ọ̀lù mẹ́tàlá wọnú àwọn Tèmọ́ Joseph Arumala nínú ikọ̀ agbábọ́ọ̀lù Ikorodu City ó ti gbá bọ́ọ̀lù mẹ́tàlá wọnú àwọn Uche Cornes tó jẹ́ gbá bọ́ọ̀lù Katsina United òun náà ti láǹfààní láti gbá méjìlá wọnú àwọn ẹ wá ra àwọn méjì tó kù yìí mọ́kànlá náà àwọn méjèèjì jọ wá wọnú àwọn.

gẹ̀gẹ̀ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn lórílẹ̀dẹ̀ wa nàìjíríà fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ènìyàn o tẹ̀ ń lo dọ́là ẹ̀yẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù blackburn rovers ẹ̀yẹ nínú ìdíje league onípele kejì lórílẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì rí alẹ́ bí oṣù ikọ̀ agbábọ́ọ̀lù genua ẹ̀yẹ látọrílẹ̀dẹ̀ ìtàlù wọn náà mọ̀ yìí.

lọ́wọ́ tàwẹ̀ orílẹ̀-èdè senegal wọ́n ti kéde nípa wọn nífẹ̀ẹ́ láti gbàlejò ìdíje afcon 2032 gẹ́gẹ́ bí ìròyìn ilé tí wọ́n fi léde ọjọ́ ajé gangan ó ní mínísítà ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tẹ́ ẹ má ìdàgbàsókè eré ìdárayá àti àṣà èèyàn lórílẹ̀-èdè senegal kandidi anegaye tó ń láǹfààní láti kéde ẹ̀yẹ níbi ìjókòó ilégbìmọ̀ asòfin ìyẹn torílẹ̀-èdè yẹn ó ní kọ orílẹ̀-èdè senegal àwa ti ṣetán ẹ̀yẹ láti gbàlejò ìdíje africa cup of nations tọdún 2032 ó ṣe jẹ́ nìyẹn lágbàbẹ̀ látún lọ máa múra ó dé pẹ́pàgbà nílẹ̀ òkèrè lọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré ó bálẹ̀ pẹ́pẹ́pẹ́ èyàn sọ́dọ̀ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré àgbà ọ̀jẹ̀ tẹ́lẹ̀ rí èyàn andy murray alayé ló já wípé lọ́wọ́ tàwẹ̀ ó ti lọ́ darapọ̀ mọ́ ikọ̀ olùkọ́ni èyàn wọ́n ti agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré ọmọ bíbí orílẹ̀-èdè britain ó jẹ́ british number 2 yẹn èyàn jack draper gẹ́gẹ́ bí ìròyìn yẹn ó ṣe tó mi lọ́wọ́ ni mo já yín bẹ́ta o ó dá mo tún gbé bọ́ọ̀dì nítorí ìjọba àkókò ó ní máa bà téńtélé téńtélé ni o lọ́dọ̀ àwọn àkànṣe àwọn ìjádowó ìjádọ́là gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ heavyweight tó jọmọ bíbí orílẹ̀-èdè sweden ó tó wá ní ó ti jágo di mímọ̀ ó ní ṣe rí ìjà tó máa wáyé láàrin tyson fury jemma anthony ọláṣẹ́ni joshua eje ọmọ ilẹ̀ wa nàìjíríà tó forílẹ̀-èdè bridge kó yẹn ṣe bùgbé ó ní kí n má gbọ́rọ̀ kí n má tọ̀yìn ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó mọ̀ ṣẹ́ kàn lọ́wọ́ tá a wà ó ní tyson fury ni ó lóun dẹ̀ gbàgbọ́ wípé tyson fury ó máa lu anthony ọláṣẹ́ni joshua ó ló máa lù pátápátá porogodo èmi wá gbà ládùúrà ó ní kò ní rí bẹ́ẹ̀ nítorí pé tíantia ìyẹn gangan ní èje gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lápá abẹ̀ nìyẹn ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́njógí ó yẹlẹ̀ òkèrè yẹn láti gbóríwọ̀ kí n mu látọ̀dọ̀ tarè álímì yọpáyọpá ṣé ti mọ̀ ẹmẹni tí wọ́n ń pè lálímì yọpáyọpá mohammed salah kò lè gbàgbé alayé yẹn èèyàn gbà tí ikọ̀ agbábọ́ọ̀lù real madrid tẹ́ wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù liverpool nínú ìdíje uefa champions league lọ́jọ́ òní mò ń sọ nípa sergio ramos nìyẹn o kí ló ń ṣẹlẹ̀ sergio ramos ó ti parí gbogbo ètò èèyàn láti ra ikọ̀ agbábọ́ọ̀lù sevilla èèyàn lórílẹ̀-èdè spain nìyẹn o nínú ìdíje la liga domido gangan ó yábà mi abdul rasheed adelabu gàgàbà gbogbo ṣẹ́sì ní gbogbo ajégun lẹ̀ ń lè lọrin owó ọkọ̀ ajé àràṣídá ó ti rí ẹ̀ ń bẹ̀ wọ́n ní all blue is always the color kò sí wàhálà bá mi mo rí yín lápá abẹ ẹ dúró re ẹ jábẹ́ nǹkan ṣe lọ èèyàn nípa sergio ramos ó jẹ́ ògbóǹtagì agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn yẹn olótọwọ́ bọ̀wé lánàá ilé tó sì jẹ́ wípé wọ́n wá ń dúró ẹ̀yẹ fún official statement gangan ẹ̀yẹ láti mọ bóyá kíní yẹn kẹ̀dẹ̀ máa mú yẹ̀sì dáadáa ó ṣe jẹ́ nìyẹn ó dé pápá mo gbé bọ́ọ̀dì kúrò mẹ́ ó dọ́dọ̀ ẹni tó jẹ́ adarí àwọn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ̀yẹn nílẹ̀ gẹ̀ẹ́sì gangan nìyẹn ó dà tẹ́ mọ́tìbútùrọ̀ ilẹ̀ àgbáláyé ó wọ ọwọ́ ẹ̀ alayé ti sọ̀rọ̀ ẹ̀yẹn lórí controversial goal èlé tó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù west ham united àti ikọ̀ agbábọ́ọ̀lù ti mọ arsenal ẹ̀yẹn lọ́jọ́ àìkú tó kọjá ó ní ká má parọ́ ká má ṣèké ó lè mí pò tẹ̀jọ́n wípé ó yẹ kí wọ́n yọ kíre kẹ́ wọ́n yọ goal yẹn ó nítorí pé fáwọn ni olókè kò sí wàhálà bó ṣe rí gangan nìyẹn ó dá pápá mo gbé bọ́ọ̀dì kúrò mẹ́ ẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì ó dọ́dọ́ tàrí jose mourinho olùkọ́ni lọ́wọ́ tàwẹ̀ fún ipa agbábọ́ọ̀lù benfica ẹ̀yẹn lórílẹ̀-èdè ti portugal gangan ọ̀rọ̀ ló jẹ́ wípé ó dẹ̀bi pé ó ti ń débi kókò dùn tí nǹkan yóò fi padà múyẹ̀sì láàrin jose mourinho the special one lórí ìdúnàdúrà àti pé kó wá jẹ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù real madrid padà nìyẹn o àmọ́débọ̀ ṣùgbọ́n ìròyìn táwa tún padà gbọ́ ni wípé alayé ti jẹ́ kó di mímọ̀ ó ní bí a bá yọ̀ǹda àgbò fún yàn ó là ń filẹ̀ tókùtòkùn ni o ó ní ẹ̀gbọ́ ẹ̀ṣẹ́ bá fẹ́ kí n wá ṣiṣẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù real madrid padà ẹ gbọ́dọ̀ fún mi láyè ó jẹ́ mi máa wà control àwọn agbábọ́ọ̀lù mi ní kankan jèjì ó ní mi sọ pé mo fẹ́ máa darí gbogbo ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ó ní ṣùgbọ́n ṣe ráwọn agbábọ́ọ̀lù mi ẹ fi wọ́n lẹ̀ fún mi
gẹ́gẹ́ bí alaye ṣe sọ̀rọ̀ ṣàlàyé.

0: Recover with Astamine, a blend of amino acids and multivitamins.
1: Once upon a time in the media space, listeners all over went on a desperate search for a priceless gem. It was a search for a treasure like no other. But the farther they dug, the more difficult the task was, until they found Diamond.
2: Host on the Wednesday edition of the Diamond Breakfast Show.
3: Iroyin Agbayere, you're welcome once again to the Editors and
2: All right, you're welcome in Diamond Moments. I come to your way every week.
1: There it was. Diamond 88.7 FM, a rare and valuable radio frequency. With this discovery, this search was over and maximum satisfaction guaranteed. Diamond 88.7 FM, we shine supreme.
4: Atupale, bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún, ti gbọ́ ti jù á mì títí. Atupale dé, ẹ̀kọ́ ń bọ̀ kì, ẹ̀dọ̀ kì ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan, àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná, yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀, ní ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Atupale, kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni Atupale ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni Atupale ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀, ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Atupale, ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Atupale, ọba ló la dé orí, èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: ìròyìn Daily Post tó jáde lọ́jọ́mọ́ tòní wọ́n ṣẹ́ yẹ wọ́n mà ló ń pariwo tantan tan o lórí ètò ìdìbò gbogbogbò lẹ́yìn tó ń kanlẹ̀ kú gbọ̀ngbọ̀ngbọ̀n táwọn wò náà kàn yìí fún tọdún 2027 ṣẹ̀tìmà ló mọ̀ láǹfààní láti jókòó ìpàdé àpérò pẹ̀lú Gandujo pẹ̀lú ẹni tí ń ṣe igbákejì gómìnà nípínlẹ̀ Kano nígbà kan ànárí ó mọ̀ láǹfààní láti jókòó ìpàdé ìdákọ́ńkọ́ alátìlẹ́kùn mọ́rí ṣe pẹ̀lú wọn o igbákejì ààrẹ ilé wa ìyẹn Sẹ́nítọ̀ Kashim Shettima ní ọjọ́ ìṣẹ́gun ni ó mọ̀ láǹfààní láti jókòó ìpàdé alátìlẹ́kùn mọ́rí ṣe o pẹ̀lú ẹni tí ń ṣe gómìnà nígbà igbákejì gómìnà nígbà kan ànárí ní ìpínlẹ̀ Kano títún ṣe mínísítà kejì fọ́rọ̀ ilégbèé ohun ìdàgbàsókè àwùjọ tẹ́lẹ̀ rí ìyẹn Abdullahi Tijani Gwazo ìpàdé ọ̀hún ni wọ́n mọ̀ ló wáyò nílò Àbújá lára àwọn tó péjúpésẹ̀ síbi ìpàdé náà ibẹ̀ láti rí ọmọ aṣojú sòfin eléyìí tó ń ṣojú ẹkùn bichi tí wọ́n pè ní bichi federal constituency ní ilégbèmọ̀ aṣojú sòfin lẹ́wà nàìjíríà abba abubakar kabir bichi wọ́n lòun náà bẹ́ẹ̀ o lára àwọn tó láǹfààní láti péjúpésẹ̀ síbi ètò ọ̀hún pápá bí ọ̀gá wọn ni bí ìpàdé ọ̀hún bó ṣe parí tó ni Gwazo lórí ìkànnì abánilọ́rẹ̀ẹ́ facebook rẹ̀ ló mọ̀ gbé síbẹ̀ ó ní ìpàdé ọ̀hún ló mọ̀ fojú sọ ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè lẹ́ka ètò òṣèlú àti bí nǹkan ṣe ń lọ pàápàá jùlọ lápá àríwá ìpínlẹ̀ Kano ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ó gbọ́ bọ́lá sílẹ̀ lórí ṣókí lójúmọ̀ tòní daily post ló ṣẹ̀rí ẹ̀ ta bánà rẹ̀ láàárọ̀ tòní o.
1: Alright, ọlá pọ́ǹchì mo gbá mu lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ròyìn mi ìlú ìbàdàn òní mo gbédè olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tòní àìsín bẹ́ẹ̀ ọ̀nà mọ̀ láì bá wọn dá sí mínísítà tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná olóyè Adébáyọ̀ Adélábù ó ti kéde wípé òun díje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wáde ọdún 2027 Adélábù ó mọ̀ fìlédè lórí ìgbéléwọ̀n rẹ̀ tó pé àkọlé rẹ̀ oní rebet agenda ló pè é gẹ̀ẹ́sì lókòye ló pé yorùbá mo kà á lọ́rọ̀ tòní Adélábù nígbà tó sọ̀rọ̀ níbi ọ̀tàn tó wáyé ní ìlú ìbàdàn ó tẹ̀síwájú wípé ẹ wo òun fẹ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí pé òun mú àtúntò nípa ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pé láti pèsè iṣẹ́ lọ́pọ̀ yanu tuuru fún àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún mínísítà tẹ́lẹ̀rún ọ̀rọ̀ fún ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná tẹ̀síwájú pé àsìkò tó láti rí pé wọ́n mú àtúnṣe dé bá ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ìjọba tí ó gbájúmọ̀ nǹkan tí ó ṣe àǹfààní fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ́ǹchì ló sọ̀rọ̀ lọ́rọ̀ tó ní ọ̀la.
0: ọ̀dà ẹlẹ́jìrẹ́ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di wọ̀ nínú wẹ́rọ yẹn pọ́ǹchì tó jáde lójúmọ̀ tó ní àwọn àgbábọ̀ wọn ní bí ọ̀sán bá dùn èyí á máa mú gba bó bá ṣe é ṣe èèyàn lè ganu ti apẹrẹ ọ̀sán kan o ní ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ìjọjọ́mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n mọ̀ láǹfààní láti ṣe àyẹ̀wò fún ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Kwara o fún bí bàbá yóò ṣe láǹfààní láti díje dupò fún ipò ilégbèmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí o ẹni tí ṣe gómìnà ní ìpínlẹ̀ Kwara Mallam Abdulrahman Abdulrazak lòun náà mọ̀ ti la agbọ̀n àyẹ̀wò kọjá o níwájú ìgbìmọ̀ olùṣàyẹ̀wò àwọn olùwápò lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ṣáájú ètò ìdìbò abẹnu èyí tí ó wáyé lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún pàápàá jùlọ fún àwọn tí wọ́n fẹ́ díje dupò fún ipò sẹ́nítọ̀ láàrin gbogbo ìpínlẹ̀ Kwara níbi ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 wọ́n ní ètò àyẹ̀wò ọ̀hún ló mọ̀ wáyé o nílùú Àbújá wọ́n ló wáyé láàrin ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún sí ọjọ́ kẹwàá oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbésẹ̀ abẹnu ẹgbẹ́ òṣèlú náà láti ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ lọ́rin kínníwí o lórí gbogbo àwọn olùwápò tí wọ́n jáde gangboro sígboro ayé pé àwọn fìfẹ́ hàn láti díje dupò kan tàbí èkejì bẹ́ẹ̀ ló wá jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún ló mọ̀ ṣe pàtàkì o ẹni tí ń ṣe abẹ́ṣekáwọ́ àgbà sí gómìnà ọ̀hún Bashir Kọ́láwọlé ló mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o lásìkò tó ń fọ́rọ̀ jẹ̀wọ́ pẹ̀lú àwọn onígègé àrà pàápàá jùlọ ìwé ìròyìn punch tó ń bẹ lórí ìtàkùn ayélujára nílùú ìlọrin lọ́jọ́ ìṣẹ́gun ó gbọ́dọ̀ láti rí àbí punch ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní o.
1: alright ọlọ́rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn punch níwájú ẹgbẹ́ òṣèlú APC lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ìròyìn tí mo gbé lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Rivers ó mú padà tún gbede lówùúrọ̀ tòní Daily Post òun náà ló wà lọ́dọ̀ mi tó ní ẹ̀wò àgbàlagbà tí ò bá lè kẹ́rùn sọ.

0: ọ̀rọ̀ o no o bọ̀ ṣetán láti ìkẹtàn sáré wọn ni ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú apc ẹ̀ka ti ìpínlẹ̀ rivers tí wọ́n gbé kalẹ̀ láti gbọ́ awuyewuye tó ṣúyọ lórí bí wọ́n ṣe ṣe àyẹ̀wò fún àwọn tó fẹ́ díje nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún ti alága rẹ̀ abdulmahmood ó ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé lóòótọ́ òun náà mọ̀ ni wọ́n gbégi dínà àwọn tó jẹ́ alátìlẹ́yìn gómìnà ìpínlẹ̀ ọ̀hún Sọmọláyí Fùbárà tó yẹ pé wọ́n fẹ́ dúpọ̀ láti jókòó nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún lòyìn fìlédè wípé àwọn olùdíje mẹ́tàlénígbọ̀n òun ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn ọ̀hún wọ́n yẹ kẹ́ǹkẹ́ ṣe pé àwọn olùdíje márùndínláàádọ́rin wọ́n fagilé orúkọ wọn ọgọlùkọwọ ọhún púpọ wọn wọn mọ jẹ alátìlẹyìn Fùbárà nígbà tó sọrọ pẹlú àwọn oníròyìn lánàá alága ìgbìmọ tó gbé kalẹ púpọ gúngùngùn tí ó ṣùyọ lẹyìn àyẹwò ọhún fìdí ẹ múlẹ wípé àwọn èèyàn mọkàndínníogún 19 ti kọwé ránṣẹ síwájú ìgbìmọ ọhún wípé kí ló fà á tó fagilé orúkọ wọn wá tẹsíwájú pé ó ní yóò tẹnubodò fẹnikẹni tó yẹ púpọ fífẹ hàn wípé òun fẹ péjọ kò tẹmi lọrùn lórí bó ṣe fagilé orúkọ lẹlẹpọ sọsọ lọrọ tó ní ọlá.
1: padà eléjì rẹ ọgbọn kò gbọdọ tutù bí ikun mú ajá máa lọ lójúmọ tò níbẹ ni ṣúgà ọmọ gbọdọ jẹ atányányá o ó di wọ nínú ìwé ìròyìn nàìjíríà tribune tó jáde lójúmọ tò ní lórí ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé o lọdún 2027 èyí tá ń jẹ lẹnu tí ò tí ìkúnwọ́ iná mọ̀ ní òun ni ẹgbẹ́ òṣèlú apc ló mọ̀ lákọsílẹ̀ àwọn olùwápò fún ipò gómìnà tí wọ́n lọ bí 16 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ kwara o ẹgbẹ́ kan tí wọ́n pè ní socio political organization democratic network international ni ó mọ̀ ti jáde sí gbangba wálé àlójúmọ̀ tò ní o bó ti ń kọmi nu bẹ́ẹ̀ ló ń kọmi ọ̀dẹ́ ó sì gbára tó fọkùn jẹ̀gbọ̀ lému ó ní ó ní ẹgbẹ́ wo ẹ̀yẹ́ wo ẹ fi wo bó ti ń lọ lọ́kọ̀ kejì èjìlá wọ́n ń ganu sí o táwọn sì ń ṣe àmójútó rẹ̀ ó ní lásìkò tá a wà yìí o wípé àwọn tí wọ́n jáde gbọmboro sípò ayé láti fìfẹ́ hàn láti díje dúpọ̀ fún ipò gómìnà lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú all progressive congress apc ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé o ní ọdún 2027 pàápàá jùlọ ní ìpínlẹ̀ kwara ẹgbẹ́ ọ̀hún wọn ni àwọn olùwápò fún ipò gómìnà ní ọmọdé ní 16 ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn 60 ni wọ́n mọ̀ pé o wọn ni kódà àwọn èèyàn ọ̀hún ni wọ́n mọ̀ títẹ́wọ́ gba fọ́ọ̀mù láti fìfẹ́ hàn wípé àwọn gangan náà fẹ́ ganu sí àwọn fẹ́ mẹnu ẹ̀ nígboro ayé bó ti lọ lọ́kọ̀ kéjèèjì tí wọ́n sì ti tẹ́wọ́ gba láti tẹwọ́ gba tíkẹ́ẹ̀tì fún ipò gómìnà lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ yìí o nínú àtijáde kan èyí tí adarí ẹgbẹ́ ọ̀hún israel babatunde léyìí tó buwọ́ lò ẹgbẹ́ ọ̀hún ọmọdéwé òǹkà náà gẹ́gẹ́ bí èyí tó pọ̀ jùlọ nínú àwọn ìpínlẹ̀ tó tóbi 28 níye ó ní ẹgbẹ́ wo ẹ̀yẹ́ wo ẹ fi wo ó ní bàbá ní ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́rin kínní wọn ó ní ìpínlẹ̀ abia ìpínlẹ̀ adamawa ìpínlẹ̀ bauchi ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ mọ ìpínlẹ̀ rivers ní òǹkà àwọn tó mọ̀ jáde láti fìfẹ́ hàn láti díje dupò fún ipò gómìnà ó ní kínní ọ̀hún ó mọ̀ kéré jọjọ sí ti ìpínlẹ̀ kwara ó léyìí gangan ló mọ̀ sí àfihàn wípé nǹkan lọ lágbọn òṣèlú ìpínlẹ̀ kwara pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú apc ọgbọ báwọn sí àbí nàìjíríà tribune ló ṣẹ̀rí ẹ̀ tó ganu sí ó gbẹnu tó láàárọ̀ tòní o.
0: alright ọlá lówùúrọ̀ tòní ó fohùn léde ó ní ọjà tó ń ta witiwiti lákòókò ìlọjà apc ní ìpínlẹ̀ kwara ọ̀rọ̀ àìdẹ́lì pòsì
1: òní nàìjíríà tribune ló gbé kó ṣe òkàròyìn bébọ́dì.
0: daily post omogbamu lowuro toni keke royin mi ipinle plateau omogbede lowuro toni toni ewo asa gbodo finijo yawode kamo le gbe adiye gomina ipinle plateau kelemutu angeji salaye ifaragisakoso re lati ri pe o dekun ipinije tu abo tó ń fi ìpínlẹ̀ ọ̀hún ló gbólógbò mútúwáǹgì ló sọ̀rọ̀ nígbà tó ń gbà lálejò àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n wá láti ilé ẹ̀kọ́ àwọn ọmọ ológun tó wà ní jájì ní ìpínlẹ̀ kaduna nígbà tó ṣe àbẹ̀wò sí ní ọ́fíìsì rẹ̀ nílùú jos gómìnà ọ̀hún ọmọ bẹnu àtẹ́lu ìwọ ọ̀daràn pàápàá jùlọ ìkọlù tó ń fi àlàáfíà agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún ló gbólógbò gómìnà mútúwáǹgì wá pàbí àbìdú ọ̀rọ̀ ọ̀hún ó ní ẹ̀wọ̀ ìpè ní géètì ààbò tó ń kojú ìpínlẹ̀ plateau ìwà ìgbésùmọ̀mí gbà náà mọ̀ èdè post ló sọ̀rọ̀ lórúkọ tòní ọ̀la.
1: ọ̀rẹ́ ayélujì rẹ̀ ọ̀gbọ́n tirẹ̀ ti ń bẹ lórí rẹ̀ yìí ó yá tètè jẹ́ amórí ní ọjà bàbá ti tajà ti ń bẹ lórí gbáko ẹ̀gbọ́n bàbá ti padà dé ètò ìtẹ̀síwájú tí ọ̀dẹ́ta ọ̀pẹ́rẹ́ gẹ̀gẹ̀ à ń bọ̀ à ní pẹ́ dé o.
2: ti ri to ma sanwo gegege nigba to le roju lowo oja lowo to rele sha ti download Femtech mobile app nisisin yi ko si ma ji fa idiwo ipologo to nlo lowo lori owo phone igbalode smartphone laptop idegbengbe electronics awon ohun elo solar ati be be lo ma se je ki farabande olojojumo lori oja ni le ise Femtech yi fo eru o kan ta tejise ai lori whatsapp si number yi 0099996565 ko le ma wa lara awon eni akoko ti o ji fo oja wa gbogbo ri daju pe le ise Femtech ni o
3: kere o dedun dedun ni iranti olododo ojo sunday tin se ojo kewa osu karun 2026 yi lo pe odun meji gerege ti baba wa baba wa late pa eda james bamidele ibi doja jade laye tagbole oke afin ilu jara isin ti won lo ri simi laya olugbala aya awa omo ati awon omo omo lo se dede leyin re baba o ninu re gbogbo ilana ati eko yebiye te fi lele la o tubo ma tele o a fi o sugbon jesu fi oju wa lo baba wa late pa james bamidele ibi doja tagbole oke afin ijara isin omo loro egan ajugowo omo arowo to ki ora se omo arowo rohun oyinbo omo ogbon logun egbirin lote bi won tin pa kan ni kan ruwewe omo ajagun gbe yan gan tun bo ma sun laye olugbala titi dojo ajinde ta o pade ti pin ya oni simo awon omo loogbe lolukede
4: ziyara ta farko a gidan sirikai na kusan kiran yan sanda bayan marmusa don kullum Mr. Chef sai na ji miyan kuka ta fara turanci har ma an ta Amina sarauniyar iyayi ta ce a zuba min a kwano in tafi da ita gida
5: ji dadin dandanan al'adu tare da dunkule mai saukin marmasawa na Mr. Chef Beef mai dandanan daddawa da kuma hadaddan kayan kamshi Mr. Chef dandanan gida dandanan al'ada

0: Tó, eka bọ padà sórí ètò yin ètò wa tí ó palẹ̀ ròyìn ní kẹ̀hìndé amọ̀dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Abúlá kẹjọba lámẹ̀ tọ́lábálá yìí lámẹ̀ tó àwùjọ wa ó ní àjọ máa wò ó lórọ̀ tó kátọ̀ lẹ́ẹ̀kan àwọn náà àwọn ni Comrade Abdulaziz Hussein Omotoso tí wọ́n jẹ́ lámẹ̀ tó àwùjọ lẹ́kọ̀ọ̀kan àti ń pè wọ́n ní tó ń pè fún ìjókòó àwọn mẹ̀kúnnú akin pẹ́ kojúmọ́ comrade.
1: Ẹ ṣeun gan Tayo pastor Akin gan.
2: Ẹ ṣeun.
1: Ẹ kú àlejò tuntun ní àárọ̀ yìí.
2: Adúpẹ́.
1: Torí ra pé ìyàwó ò sílẹ̀.
2: Ẹ bẹ́lẹ̀dà ti kọ́ làárọ̀.
1: Ẹ bẹ́lẹ̀dà
2: ti kọ́ làárọ̀.
1: Adékèrè Amọ̀dé náà pọ̀ kú àǹfààní bọ̀ tí wọ́n fún wa. Ṣiṣẹ́ náà ní jóná o.
2: Àmì ọlọ́ọ̀lá
1: kí gbogbo ara yóò láti retí pé every Wednesday. Afẹ́fẹ́ dé sọ ẹ kú tẹ́tí lẹ́kọ̀. Ọlọ́run ṣe àdékù àánú fún wa.
2: Àmì ọlọ́ọ̀ tọ́ eléjì rẹ̀ ó yà náwó gan.
0: Ká mú báyìí lánàá òde yìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn gómìnà Abdulrahman Abdulrazaq pé wọ́n ṣàyẹ̀wò fún wọn pé wọ́n fẹ́ díje fún ìjókòó nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí wọ́n fẹ́ ṣojú àwọn èèyàn àárín gbogbo ìpínlẹ̀ Kwara ìyẹn Kwara Central kọ́kọ́ bí yín báyìí náà àwọn kan wò wáyìí pé àwọn gómìnà wọ́n ti fẹ́ sọ ìjókòó ìgbìmọ̀ aṣòfin àgbà dibi tẹ́ pé wọ́n ti ń ṣe ìsinmi ṣùgbọ́n àwọn kan sọ báyìí pé a nílò àwọn tó rí wọn pé lẹ́kàárọ̀ ṣèjọba láti wà ní ìjánu ọ̀rọ̀ òfin pàápàá jùlọ nígbìmọ̀ aṣòfin àgbà lẹ́yìn ọ̀rọ̀ ojú ò lẹ́fọ̀ wọn ti yín comrade.
1: ṣe rí adìẹ ewúrẹ́ tí ń fẹsẹ̀ halẹ̀ lójú olówó rẹ̀ kò ní gèjẹ kò ní fẹsẹ̀ halẹ̀ jù báwọn náà lọ kéyọ máa jẹ́ta àwọn ọmọ nàìjíríà àìdá àwọn gọ́vnà tí ò yọ gọ́vnà Abdulrahman Abdulrazaq náà lẹ̀ àtàwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí yálà ní ìpínlẹ̀ Kwara ni àti láwọn ìpínlẹ̀ míì ṣẹ̀pọ̀ àwọn míì yan yọ irú former governor of Kwara state now Dr. Abubakar Saraki àwọn lọ wọn ṣe member in fact wọn lórí ẹ̀fẹ́ àti wà ní committee tó lágbára that is ecological committee ní housing gbà náà lọ́hùn as a first timer màtí wọn dẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ kejì padà wọn di senate president ṣe understand láti pé àtàwọn tí wọn yan yọ ẹgbẹ èyí tó tún tẹ̀lé wọn tó jẹ́ bí political godson wọn Malam Al-Fatai Ahmad Megida ṣe understand àwọn náà attempt same but dá pé ìwọ̀n forí san pọ́n so láti sọ pé àtàwọn tí wọn yan yọ àtàwọn tí wọn rà kó àwọn míì bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so tẹ́lẹ̀ tí ọmọ nàìjíríà bá ń rò wípé azumi pé à ń rò kán ṣe fẹ́ mọ̀ sọ bẹ̀ ń di ilé retirement á béèrè pé sí ìwé sọ ọmọ ìlú ni ṣe understand táwọn náà dẹ̀ lẹ́tọ̀ àti vote and be voted for lábẹ́ constitution federal republic of nigeria èmi ẹ̀fẹ́ ká mọ ẹrí ọ̀rọ̀ bí kò sí excuse nínú wa pé níwájú òfin kò sí clearance nínú ẹ̀kọ́ ní ìmọ̀ ni so ni pé táláwọ̀ bá fẹ́ mọ́ bí ẹ̀fẹ́ ṣe kan tí ó kù dé táwọ̀ kó kú díẹ̀ káàtó tí ò bá rí kankan mi tó challenge ru bẹ́ẹ̀ ṣe understand that practice will remain the best so ara lé àwa lágbọ́dọ̀ mọ̀ pé ìjà àwọn kìíní ìjà fẹ́ wọn àbá àfẹ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ìlú àwọn náà lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ so ká mọ̀ mọ́ sáà sábẹ́ pé bóyá wọn fẹ́ sọ bẹ́ẹ̀ wọn rí retirement house wọn bá ń bẹ̀rù lórí process bẹ́ẹ̀ fi ń yàn wọn pé yóò ní jẹ́ ká wà kó mọ ẹ̀yà ọ̀lẹ́ we can make changes as regards that so.
0: Gómìnà bá bí ń bèrè yìí kò ju wípé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn kan náà ti lórí mo lè ka oríṣiríṣi gómìnà jẹ́ pé wọ́n ṣe gómìnà rí tẹ́ pé ní báyìí wọ́n jẹ́ aṣòfin àgbà
1: wọ́n kọ́ bẹ́ẹ̀ báyìí náà
0: wọ́n pa iná ọ̀nà mo sọ báyìí lóòótọ́ òfin fàyè gbà wọ́n ṣùgbọ́n sáré sọ yí pé àwọn gómìnà ti jẹ́ pé wọ́n padà dé aṣòfin àgbà yìí sáré sọ yí pé wọ́n ti ṣe àwọn òfin abátojú 2007 báyìí tẹ́ pé àwọn sọ́sà méjì tó padà ṣe sẹ́nẹ́tọ̀ dùn níyì sáré sọ pé àwọn gómìnà táwọ̀ pé wọ́n ti ní ìrírí nǹkan tó àwọn èèyàn ńlá kọjá gẹ́gẹ́ bí gómìnà ní ọdún mẹ́jọ tó ti ṣe sáré sọ pé àwọn gómìnà yìí pé wọ́n ti wá gbé òfin kalẹ̀ tó yẹ kó la parí lára àwọn aráàlú pé báńkàn àbí sẹ́wọ̀n lọ́bẹ̀ lásán ni pé wọ́n fẹ̀yìntì àbí ṣé lóòótọ́ lógún ti yín báyìí a ti rí i pé àǹfààní ti wà lára pa lára àwọn aráàlú.
1: ká mọ́ fàágùn torí àsìkò torí àwọn tọ́pì tẹ nìyẹn ó dùn díẹ̀ ṣé rí ẹni tó wà ní ẹ̀ka pé ẹ̀sẹ̀ principle tó ń gáìdì gbogbo ojú kọ̀ọ̀kan wa nínú ìjọba wa ti ẹgbẹ́ àná executive form of government adẹ̀ ní legislative àbí bẹ́ẹ̀ kọ́ ni principle àwọn méjèèjì jọra wọn sole responsibility asòfin òun ni kí wọ́n sòfin àbí òtí iye báwọn kí wọ́n dẹ̀ gbé ilé executive arm of government lọ láti lè ṣe kíni láti lè enforce òfin ẹ understand judiciary tiwọn àyàn máa ń kàwé débẹ̀ kéde kí bóyá wọn máa ń dìgbò yàn yìí òun láì fi sábà fẹnu kan ọ̀tọ̀ láwọn ni bàbá àlú àbí ká gbéra wa ìjẹ́ wọn sí ìjẹ́ gẹ́gẹ́ bí bàbá tí wọ́n jẹ́ tààrọ̀ kí wọ́n jẹ́ ìjẹ́ system fàyè gbà kí wọ́n ṣe bẹ́ẹ̀ so lẹ́gbẹ́ kan nìyẹn ní àti bá ní bóyá torí experience ni ẹ wo Dr. Ibrahim Yaya lọ́dọ̀ wọn ní experience ni tiwọn torí wọn ti ṣe iṣẹ́ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara rí wọn ti jẹ́ majority leader kí wọ́n tó lọ ẹ jẹ́ ká wo current speaker of the assembly wọ́n yà kí first timer ni wọ́n nígbà tí wọ́n di speaker àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé ilé ìgbìmọ̀ asòfin wọ́lu rẹ̀ sóyà ni koya she get nta ke mi tell me the people experience she ri it's that leadership trait inbuilt ni o mr taiwo is that pe ni pe ni ni quality ijolori lara won mo ti ba ja sa mu nko kekere ni ti mo se mu samu samu o ka mo wule ba to ri asiku to awon program te tun ni ka mo se ri ka mo wule fagun gbogbo e to ba se ti dj na lo ti ni riri ka bi to le ofa to awa ni ka wu ka ni ta nso un ka lo ba dun mo wa be ka mo ba nso ti o ba dun mo wa be ka yi pada bo ko si kankan won wa le se keje farm so fun won pe won ti ni riri legislation to be that say bere ohun se ri awon bere ohun to bi ju ka ka re manage e lo in ti yan mo wa time fun ni either governance won ti ni impact la la lu abi o ni impact la la lu ke so se ju meji o mr taiwo because e ba se so ba se foto ba ba se ti ayere ka ti mo ba ba se ti ojo ka mo foju su ayere ni to be kan ba rene ko se se kankan a wa bere won wi pe ko le to lo be ti no ko wo je gense ni nsi ẹgbẹ́ mi so akànfẹ́ yóò wá kan kó dẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ so pé wọ́n ti ṣe gọ́fúnà rí òun kọ́ ló mú wọn qualify ipe wọ́n ti ní ìrírí ààrẹ tí ń lọ nínú ìbẹ̀rù tí ò ṣe kankan rí tó dẹ̀ ń deliver àti kò understand na so ní pé ká má dwell much lórí ìyẹn wọ́n lẹ́tọ̀ọ́ sí bílù bá fẹ́ bẹ́ẹ̀ torí yàtọ̀ ni pé kí wọ́n lẹ́tọ̀ọ́ kọ́ ní tẹ́ẹ̀kọ́ fẹ́ ṣe ọ̀tọ̀ ni káwọn àwọn pé lọ sí fún wa sọ̀rọ̀ òun ní dá wa láàm
2: ẹja sáré tún jólè mọ torí ohun tó bá jọra báyìí la fi gbéra ìpà wọn lójọ ó sì ìlérí adigunlẹkùn wọn lójọ mi alábàáhùn lórí ọrọ tó ní ṣe pẹlú ẹgbẹ òṣèlú apc ẹgbẹ kan tí wọn pè ní social political organization democratic network international wọn jáde sí bọmbọ wọn gbarata wọn ni àwọn tí wọn ti gba fọọmù tàbí fìfẹ hàn láti díje dupò fún ipò gómìnà lábẹ pẹpẹ ẹgbẹ òṣèlú apc nípínlẹ kwara wọn ni wọn ti lọ bí mẹrìndínlógún yẹ 16 wọn ni tá a bá gbé sórí ìgbéléwọn sí àwọn ìpínlẹ tó kù tí ń ṣe ìpínlẹ bóyá bíi 28 wọn ni kinní ọhún ó fẹẹ jẹ pé ìpínlẹ kwara ló pọ jù ló ń kà ojú wo lẹyìn fi wọ.
1: Mr. Taiwo láti sọ lẹ́kàn ìbéèrè kinní kan owó fọ́ọ̀mù yẹn dákun pàápàá ti apc fún governorship lónìí.
0: N ṣe bíi 50 million kan láwọn yẹn.
1: 50 million lèmi náà mọ̀ pé because ẹ rí àwọn èèyàn tá analysis ko ye ko ma je about emotion agbodo ma fi emotion soro then like pastor ni no e je ka wa factual with fact and figure ta ba si wo yen pelu yen 60 to mo ti ra won ayan na kan ti won pe owo yen ni pe owo ti won je rara wa ni national because what about national generate nisin but you be almost 4 billion ni
0: 4.5
1: so ni apc both go about generate rara sense of funds so na wan kwa la na ti generate o to po ju pe almost 1 billion naira
0: 2.something ten
1: to se pe you see ta ba wa factual ejo bo ni ti ewo lo le ejo to na wa pe to wi o ole ri lowo ta ba si 50 million into 16 places you for ni 800 million I understand. Tabo wa ko awon to ku mo bias of assembly ni as of rep ni in lo fi bosoke bi 2 billion ta nso yi. Se ri meji loro yen. Awara le mo tun be ran siko yi ko lo fun wa ni gbogbo nta ni lo lati le riru se mi aye ron ta nfe on ta nto ko lo nju on da re fun wa akoko nbe ni la kai. Aye ronu. Se sai wo e so le fe yin ba bi yin le kan na pe ra pe ni screen ta se fun governor Abdulrahman Abdulrazak ni APC. Ko da pe awon ni kan gba form. Abaye to tun contest ninu egbe won ni. Now igba awon ta awon ti wa bi e so ni ni kini e je ka so fun abaya baba mo lati 1999 senator Isiaka Adebayo Suleiman awon ni the fourth republic awon ni senator Kwara Central is from Ilorin West se pe en senator Sasaraki is from Ilorin West she understand won lodun ana lodun won lo tawun meji senator Sasaraki ana lo tawun meji Ilorin West senator Yaye Lori egbe Ilorin West egbe mi ka kwere the only and the first time that was a gbe kuro nbe ni gba to lo sodo Malam Solomon Mustafa ni Ilorin East she understand o won na so ti bo se ri nisin o ti pada si Ilorin West Mr. Taiwo in to ka fo ni be ni pe Ilorin West yen to wa pe si meji an pe bi kan ni magaji gere constituency an pe bi kan ara na majiko bi constituency she understand that is Ilorin Central I know ara na majiko bi Ilorin Northwest e wa igbo awon to wa po du lori city senatorial city kwa central yin nisin oke mo le yen ni won ti waju I understand. Okay, me at it is be what imposition to take place in be town so yi. Me ma so te metro ni pe leni, me ti ma so pe zone kola ni lo. If you te ba gboro, ti me kunu so gangan lo jade. Ta wa laun ta ngbenu won so lo sele yi. E ma je kan mo se wa ti di interest ti won. Ni ta wa mo nka gbeju awon eri ro mo o. Eyi to tun fara pe ni pe igba ti party zone senate president against the wish of Dr. Kasaraki. Igba ta ko awon ni capability yen, awon ni charisma yen, won ri abi won ri.
0: so ebo ni ati nile a se mo ba won pon ti o ye ka mo ba won pon eko lo fa lati mo pe ije ni ko josun won ijo ka ju e se ona sa nta ni lonu ka pa lati bi ti pastor bere yi se ri even laye igba ti baba saraki wa nbe ni 1999 kan yi na laye APP that is All Nigeria I mean All People's Party ko to wa pada di AMPP e ko baba la wa nkan ko lo wa governor despite the fact pa mo pe baba saraki is an institution ko no fo no kewon ati pa ti won ti lo she understand but ari baba e bi kazum won wa governor baba e lekejimo won wa governor atawon bebe ko so pa wa jamo mo late Muhammad Alabila wa lowo so ti pe despite pa mo pe dynasty baba saraki o ko pa to po ninu ta ni o je kini lagboselu pinle kwara despite that won ni kan to kunu mo se kini won ni kan mo contest amu fara han gba won pe o sure to ba ni gugu yen 50 gba form la be baba tan so yi gugu o sure ta ba so pe eni bayi ni o wole to ba ti re endorsement baba yen gba o ti wole nu despite pa ba pe institution yen wa se ni kan yen ma jade ni se ni mr taiwo there's what we call right there's what we call privilege ka to ba so pa privilege agbodo kokko yen joro tan pe ni right na ki na pe ni right ni de yoba won ni eto ki na npe ni privilege ni anfani eto si waju anfani o eto wa ni pe gege bi omo ilu ani gomina eto wa nu civic right wa ni but anfani ni pe ta ni o benefit position yen se ti understand
3: mi ka ba di mu ba yen mi
4: ta ka e ja sare lo taja anbo na.
5: Have you decided to have a delightful time away from home and you're looking for a comfortable or truly pampering experience at a luxurious hotel here in Ilorin, Kwara State, Nigeria? Search no more. The best place to choose is Wingate Exotic Hotel. Do I tell you about this 5-star rated hotel in Ilorin, Kwara State, Nigeria? Our welcoming package is top-notch with experienced staff. Our room are spacious and fully equipped home away from home it is. Come enjoy special delicacies by our in-house chef and buffet breakfast. The everyday fun and special karaoke night on Friday at our bar, VIP and VVIP lounge, all of various sizes for your event are available. The enjoyment of a pool experience, these and more is the reason why Wingate Exotic Hotel is your number one choice when it comes to hospitality. We're at Kilometer 10, University of Ilorin Road, before Achenoku bus stop, Ilorin, Kwara State, Nigeria. For reservation or inquiry, call 080-9824-4472 or 080-9824-4473. Wingate Exotic Hotel, the hotel where cousin never lasts.
6: E wa ko eko nipa bi e se le mu oro aje yin gboro si lati pase idokowo loja agbaye akanse idanileko yi yo waye ni Saturday May 16 2026 ninu gbogun ayeye Equa Event Hall along Challenge Road Ilorin Kwara State laago mewa wuro gerege e o ni anfani lati ni imo nipa bi a se nse eto idokowo loja agbaye lona to rorun awon akose monse loloko ojokan lo ma seto idanileko yi fun wa awon bi Abdul Hamid Adeola Akintunde Abdul Salam Akande ati Olayinka Taiwo olugbalejo ati oga patapata Segun Adepoju ti won je ogbon tagi akose monse nipa eto idokowo loja agbaye awon to ba se daada nibi idanileko yo lanfani si eto idanileko to jinle olose kan be ni opolopo ebu wa nle fun awon olugopa lati mo si epe 0706 168 4132 tabi 0805 676 3549 lati gbaye sile ete KW1 si ero ibanisoro 0706 168 4132.

ẹtẹtisi ìkéde yìí àwọn ènìyàn ìlú ọlọgbọ níjọba ìbílẹ asa nípínlẹ kwara ń kí ọnàrẹbù alhaji yunusa oníbọkí ẹgbà àti alhaji abdulaziz kọlá commissioner for energy àti contractor alhaji lukman pẹlú gómìnà wa nípínlẹ kwara malam abdulrahman abdulrazak fún àṣeyọrí lórí iná mọ̀nàmọ́ná tí wọ́n ṣe fún wa kọlọ́run bá wa dúpẹ́ fún wọn olùkéde ni bàbá mọ́gàjì ọlọgbọ àti gbogbo ọmọ ìlú lápapọ̀ adúpẹ́ o

0: ka para so ye to no so lawale aja yi ti wa ni oye to pelu wa e ka ro sa
1: e ka ro o no tuwo ze ka ro yara ni ti da da ra ba yi o
0: e se adupe e koko eh no so lawale ejo ohun ta ma gbenu menu ba loni ohun na la npe ni ogbe inu osa ki la npe ni ogbe inu gangan
1: e se o no awon baba wa seyin won ti wo aisan ta so yi won de ti won ti tun loruko ti o je ko easy lati salaye ogbe inu o mi pe eh eni eni egbo ni inu e ninu iko yala inu ko ni abi inu awon bi pipe to connect mo ikun to n ba wa gbe ounje lo sibi ti o ma ti di agbara fun wa yen la pe ni inu oyinbo a pe ni ulcer a ma pe ni peptic ulcer disease pe ikun ati awon nkan to ni pa se pelu ikun gangan pe egbo wa nibe egbo yen la pe ni ulcer egbo yi de ni iko ohun lo je ki nkan lo deede ko je to je duro nibi to e ko duro si o de ma nje ki ikun ati isale ikun ko ma du awon eyan yen la pe ni ulcer so ulcer mean ogbe yen de ni inu lo wa so na fin pe awon yoruba fin pe ni ogbe inu awa n pe ni peptic ulcer disease so yen ni a pe ni we are pe ni peptic ulcer disease so o de wopo ni agbegbe wa yi daada e se
0: dagbagbo ohun ni wipe ogbe inu yi won ni aijeun ni saba ma nfa nje oto ni abi awa wi lasan ni
1: o to ni tori pe o wa lara won kan ti won fa ogbe inu po omi kankan ni nkan to fa ogbe inu but aijeun ni asiko ni gba to ye ki yan jeun o wa lara won kan ti o le fa ki ogbe inu bere mu ki yan be si develop ogbe inu aside pe yan jeun igba mi gan awon ogun ta lo o wa lara nkan ti o fa ogbe inu po awon yan wa nígbà tó ló ń bá ṣiṣẹ́ bí lálẹ́ tó ní àjọba ń wá oògùn tó ní jẹ́ kára rò ní gbogbo ẹsẹ̀ ìlú omi ẹ̀ bá fún láwọn oògùn wọ́n dẹ̀ tó oríṣiríṣi oògùn tó fi awá jẹ́ kí agbára àwọn èròjà ó ní èròjà tán tá a pè ní hydrochloric acid tó wà ní ikùn wa ácìdì ẹ̀ wà lára nǹkan tí ó ń bá wa jẹ́ kí oúnjẹ tá a jẹ kó ṣe ń lò fún ara nǹkan tó máa wu kalẹ̀ bá jẹ́ kí ara wa lè wúlò so tí oògùn tá a lò yìí tó bá jẹ́ kí ácìdì ẹ̀ pọ̀ jù àbí ibi tí ó wà ní ara ikùn bí nínú ikùn wa ó ní léyà kan tí ọlọ́run ti ṣe síbẹ̀ ó dàbí fóònù tọ́lọ́run ti ṣe síbẹ̀ ni tó wá fi omi sí iṣẹ́ omi yìí dẹ̀ ni pé kó má jẹ́ kí ácìdì rẹ ẹ mọ̀ pé tá bá àwọn èèyàn wa tó bá ṣe science wọn á mọ̀ pé tá bá kán ácìdì sórí ìkankan ácìdì yẹn máa jó dànù ni kódà kó jẹ́ tébù kó jẹ́ pépà ó máa bàjẹ́ tèmi ácìdì burú dé irú ácìdì yẹn náà dẹ̀ ló wà ní okun wa bẹ́ẹ̀ náà ló dẹ̀ yé lágbára sí ácìdì yẹn tọ́lọ́ ṣe ni pé òdì tí ácìdì síbì náà lọ́nà tí wá wá nǹkan tó ní jẹ́ kí ácìdì yẹn jẹ ẹ̀dọ̀ wa tó jẹ́ kó jẹ́ ikun wa so ó ti ní nǹkan tán pè ní bí ikun báyìí a máa ń pè ní bicarbonate ló wà ní ojú gbogbo inú okun wa débi pé ácìdì yẹn nìkan but àwọn oògùn táwọn èèyàn wa máa ń lò mo sọ bí ẹlẹ́wẹ̀ẹ́ fún ara ríro kìíní tó gbogbo nǹkan tó rọ mọ́ ara ríro àwọn oògùn tá a máa ń pè wọ́n ní NSAIDs ìyẹn non-steroidal anti-inflammatory drugs ó dẹ̀ wọ́pọ̀ dáadáa èmi ni ibuprofen ibumọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ táwọn èèyàn wa máa ń fẹ́ lò àwọn oògùn yìí tán bá lò ní ẹ̀yà lò jù ó máa ń àfẹ́ẹ̀tì ibi tí bicarbonate mo dárúkọ yẹn tó ń ṣe bí fóònù tó ní jẹ́ kásìdì kan nínú ara so tí oògùn yẹn bá ti pọ̀ jù ó máa wọ́ kìíní bicarbonate yẹn kúrò á wá fún ácìdì yẹn ní ààyè láti kan àwọn ẹranú ikùn wa dàrẹ́tì ìyẹn dẹ̀ ló ń sọ láìpẹ́ egbò tá a máa ń pè ní peptic ulcer ẹlòmíì dẹ̀ ní títí ẹ̀ ó ní infection ní ìyẹn gan tún wà òun ló wá fẹ́ wọ́pọ̀ jù ó ti ní infection ní inú tó wọ́n mọ̀ ó ní kòkòrò kan tá à ń pè ní helicobacter pylori or H. pylori so ìyẹn wà lára àwọn nǹkan tó ń fa ulcer tó pọ̀ jù torí pé òun tó bá ti rí ojú ògbó yẹn àwa lọ kọ́lé síbẹ̀ ibẹ̀ láti jàmbá tá a jókòó tó ní jẹ́ kí ẹni tí rí iṣẹ́ ń bẹ̀ so ẹlòmíà lóògùn alóhùn ti lòògùn but kò ní iṣẹ́ torí pé kò tí tìrìtì nǹkan àìsàn gangan tó wà ní ìsàlẹ̀ yẹn so kò ní ọ̀rọ̀ oúnjẹ nìkan ni àwọn àmì kò ṣe ọ̀rọ̀ pé yẹn jẹun nìkan ni ohun oúnjẹ tá a jẹ náà ó ní ipa tó ń kó ẹni tó mu sìgá ló mu sìgá tó mu ọtí ọsa náà le kọlẹkun si kò sígbà tí ọgbẹni náà le kọlẹkun si torí pé òun náà nípa tó ń kó nínú kó gbogbo kíni tí mo pè ní bicarbonate àwọn náà máa affect bicarbonate so tí bicarbonate bá dẹ̀ ṣe lọlẹ̀ náà ni ọsa ń bẹ̀rẹ̀ so ọtí mímu sìgá mímu then mo sọ náà tẹ́lẹ̀ ẹni tí yóò ti ní kòkòrò àìsàn H. pylori tí mo sọ yẹn ìyẹn náà wà lára nǹkan tó ń fa ọgbẹni then ẹni tó bá jẹun tí kò bá empty acid akọ máa dà sí orí ikùn mi tá acid yẹn bá dẹ̀ ti pọ̀ jù ó máa jẹ gbogbo fóòmù tí mo sọ tó jẹ kí acid kan inú ara tó bá dẹ̀ ti lè jẹ́ kan inú ara egbò ọgbẹni bẹ̀rẹ̀ nìyẹn so ìyẹn lára nǹkan tó ń fa peptic ulcer nìyẹn ẹ ṣe. Ẹ wà lára risk factor lóòótọ́ because ìkan tá a máa ń wò ní oúnjẹ ni pé kí tó lè bá ti wọnú òfin tí kò bá fi fẹ́ bẹ̀rẹ̀ sí ní wo kalẹ̀ kí ló máa ń dà. Ó láwọn oúnjẹ ká máa jẹ tó yẹ pé òun gan fúnra ẹ̀ máa tún lọ bí acid mọ́ wa nífùn. Àwọn kan dẹ̀ tún wà pé àwọn ò ní bí acid ṣùgbọ́n àwọn á tún lọ fi agbára kún èròjà tó ń ṣe tó ń produce acid yẹn. Àwọn oúnjẹ a máa ń pè àwọn oúnjẹ class oúnjẹ a máa ń pè wọ́n ní spicy food èmi ni ata. Eléyìí tí kọrí bá ti pọ̀ jù táìmù bá ti pọ̀ jù tó bá ti wọnú ikùn sẹ́nu ní àwọn èròjà inú wọn á máa dùn ní pé ọmọ ìyá wá dé ọmọ ìyá wá dé wọn á kàn máa dá ásìdì lọ tí wọn ní tó bá dẹ̀ ti dá ásìdì tó pọ̀ jù bí mo ṣe sọ tẹ́lẹ̀ ọgbẹ́ ẹni ló bẹ̀rẹ̀ yẹn so òun ló fi ń fà á tẹ́lẹ̀ bí fi ní ọ̀sà kò yẹ pé oúnjẹ yẹn directly but torí pé oúnjẹ bá ti wọnú ikùn ó máa jẹ́ kí àwọn èròjà tó ń produce ásìdì yẹn kí ó pọ̀ dáadáa kán produce ásìdì yẹn dáadáa ìyẹn dẹ̀ ló máa ń di wàhálà. Ó possible ní onset nígbà tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni lè máa tí mu ìdí bẹ̀ ni pé mo sọ tẹ́lẹ̀ mọ̀ mo sọ pé bí kíní kan tó fẹ́ dàbí ikin mo pè ní bicarbonate pé ó wà lójú ibẹ̀ tí ọgbẹ́ ẹni yẹn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ó lè ní pé ásìdì yẹn kan ó kọjú ìgbò yẹn ó kan ara ọ̀rá mi àbí ẹran tó wà níbi ikùn directly kó bo díẹ̀ but lẹ́yìn yẹn kí kíní bicarbonate yẹn kó tún kọ́ báyìí padà ṣe mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́dì but bicarbonate yẹn tún ti bò ó so ó lè máa yọ ẹni ẹlẹ́nu ó tún gbé ìdìgbà tó bá gbá ẹni ẹtún jẹ ní oúnjẹ tó trigger àbí ó mú nǹkan tó trigger ọ àwọn oògùn tẹni ẹ lò especially àwọn obìnrin àlejò mi tó ṣùú ti dé ó dẹ̀ ń bọ̀ tí ń bọ̀ kí mo máa ṣe jẹ́ kí n lọ wá àwọn oògùn tí mo máa ń lò tó ní jẹ́ kí ikò máa kan mí ìgbà yẹn dẹ̀ ní obìnrin mi ti máa ń ní wàhálà yẹn so tó bá ti ń lo àwọn obìnrin ó lè jẹ́ pírọ̀dù yẹn ní ìyá tó a máa di egbò padà so tẹ́jẹ́tì so ń gbà míì kò ń ṣe pé ó kàn máa ń ata rárá àtọ àmì nǹkan míì náà tó sì lè fà á lẹ́yìn gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Òun gan fún ẹ̀ gan kọ́ sí ọ́sà kí lẹ́ dẹ̀ fà á ẹ mọ̀ pé nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ronú kákẹ́ kọ́kọ́ wo omi ronú pé nítorí oríṣiríṣi stress ló wà physical stress wà emotional stress wà now bóyá physical o bóyá emotional nípa ẹni ronú àbò ń plan nìkan nínú ọkọ ẹ wọ́n ti ń ṣọ̀ tí ara máa ṣe ní period yẹn a máa ń lo ọpọlọ wá gidi gan èyí tó bá ti lọ ọpọlọ gidi àgbà á tún lo ipa ọwọ́ àpẹsẹ̀ ẹni tó ti ń fò káàkiri látàárọ̀ tó ń lọ sókè lọ tó dùn tí wọ́n ń dùn tó ń fò káàkiri ọkọ ẹ pé iṣẹ́ pọ̀ lórí ẹ̀ tó ń ṣe tó bá ti fẹ́ yẹn at some point glucose ẹ bá rántí àti wàá sọ̀rọ̀ yẹn pé glucose wà òun ìfa agbára tá a bá fi ṣiṣẹ́ ní bọ́dì wa so tí glucose yẹn bá ti wá ń lọlẹ̀ ọpọlọ wa máa sọ fún ó máa sọ fún ìtọ̀ àti àwọn ibi tí èròjà glucose wà pé jọba ń kó glucose ní ìwá ibi tí problem ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn fún ọgbà tó bá ní ẹ bá gbé glucose ní ìwá tó dẹ̀ sí glucose ń lò tó sì oúnjẹ inú ikùn wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn then ó ní bí okùn kan tó wá láti inú ọpọlọ wa tá à ń pè ní vagus nerve nerve ni òun ló máa fa ikùn yẹn pé lọ wá oúnjẹ wá á dẹ̀ tó bá dẹ̀ ti fa ikùn bẹ́ẹ̀ yẹn ọwọ́ tó fi fa ikùn yẹn náà ló fi máa fa àwọn ibi tó ń produce acid yẹn á fa ó yá ìyá tó da acid lẹ̀ pé bóyá tó máa da acid lẹ̀ bọ̀bọ̀ ìyá lọ wá oúnjẹ jẹ tí màá ní èéfì produce glucose tó fà tó bá dẹ̀ ti fa ìkíní tó da acid tó ń jẹ ọ̀wá ó fa ìkejì ó da acid ó ń jẹ ọ̀wá bàbá ibi pípa náà ìyẹn ó connect mọ nígbà tára tó connect mọ orí nígbà bí ebi lè pa wá dáká wò pé gbà tí tára bá ti wò tọpọ lọ́nà wò pé ibi tí bọ̀bọ̀ yóò wà ó oúnjẹ ọ̀nà yọ jẹ́ ká fi lẹ̀ náà jẹ́ ká lọ wá oúnjẹ láti ìbò mí a wá lọ mú ọ̀rá nu ara a wá sọ ọ̀rá yẹn di glucose fún wa oriwenu ba koko bere sin gba lo bayi pe ni ojo to ba ko bere awe awe ya ma gogan to ba sora gan o fe le ma kora lojo kini ojo kini ba ti wa ojo keta body o ni ibiyan ni wa ma wa pupo bi tele mo ibi ni pe adapun ara ti lo mu onje lati bo mi a lo ma mu ora a lo ma yi mo a ma so di glucose ti ara ma nlo so the same thing na ni level te mi any who she exists, oh she stressful, she own local kini. Niba we, a man saba fe gozi di kankara, she wa jie jie, kamal fi, agbara kupo, lo agbara, ame kamal fi, bubwara, agbara. But any to she stress, o, ni mo kuhu weko, o fi, jie jie fi, o ama agbara lo ni, asi di benga se kwen, ili to tin di osa nsi eni.
0: Pere osa, alakoko, ele keji, unje osa ye, unje, o ma un lo patapata la agwara.
1: Alright, so also new this is a very good to cocoa berry. Bikini, this is my boy, and then we're back here again. I do say, Johnson. Although you're not to prison on the G. Also, prison on the G. I know you can't pay me gastric also. You ain't going to pay or go in you. It can go. Yeah, then I told you he can't pay me. Jordana Rosa, you mean or get to or get into one new small intestine. Yeah, I mean, it's a big, iko abe sin bo ni obi gan to ba ti jeun a reduce le la pe ni gastric ulcer apere to ni e wa ri gbe na o tan ti e o mo te die ba jeun kan ni wa la to se bere ta ba ti jeun yen acid ada se lo nje yen nigba ti ko ba ti po mi igbo dada awa ni ya ma lo sunu awon ifun to ba ti woni ifun ba yi acid ya kokko bi egbo to wa ni ifun ni ibi ti wa la tele ti bere ni iko dudu ya ma kan yewa lemi de ni ama gbe ni bi to ba ti te jọ mai ama gbe ni bi ade jọ kan ama gbe ni bi a fe ma bi lemi de ni to ba se gbọ se gbọ to ba sora are gbe ni aga kini bi ki mo je la ti mo je di ma ni le gbe nda de nbe je wa lara ama ri ege ni ni gbọ se lemi de ni ni ma ri ege gbogbo wa ma kan gidi ya to ni abdominal pain gbogbo fun ya ma kan gidi pe a ma ba kini bi o da le mi a kan bi pe eyin e gan gbogbo eyin e owo mo aya la ma ta ni na wa e lo mi ni to ba pe o jeun kan to se jeun to le jeun kan ba yi a ma ri pe gbogbo aya mo bi ona fun lo nta un lo bi o ni a pe yen ni e gastric pain gbogbo mo gbogbo aya da pa ma kan ta ma wa ki ni je la so mo ma je a ma fun nkan ta pe ni heartburn amata okan gbogbo ona fun ya mata lo si ile oko awon apere to gbo po ju ni e bo leyin awon ya awon kekeke bi wa pe pe nba mi e
2: oruko mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye edera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko mode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe monomi plus
3: monomi plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil lépo ẹja sí i ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo ká fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lẹ́ níbi ká kó oògùn òyìnbó ló ṣe é monomin plus
4: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
5: S-E-L-E. R-I-E. Celery.
4: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
6: T-U-R-M-E-R-I-C.
4: Yes, so.
6: Turmeric.
4: Correct. One carton of Maggi chicken flavor for you.
7: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.

0: ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Aṣojú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì nílẹ̀ yìí pé fún ètò ìdìbò tó ní àkóyawọ̀ nílẹ̀ Nàìjíríà ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣàlàyé pé ìgbésẹ̀ tàǹgbé wọn akẹ́kọ̀ọ́ kan wọn ní kọ ìdánwò UTME yóò jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó 1.5 million lókè ga ní ẹ̀dọ̀ọ̀dún. Ilé ẹjọ́ ti mínísítà tẹ́lẹ̀rí nílẹ̀ yìí fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná mama ní ẹ̀wọ̀n 85 lórí ẹ̀sùn ìwà ìjẹ̀bánu. Ẹ̀kan ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara Ajia tako àhesọ̀rọ̀ pé takọ̀sọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ní ilé òkèrè ààrẹ ilẹ̀ Ghana ti buwọ́lu ìgbésẹ̀ pé kan kó àwọn ọmọ ilẹ̀ Ghana àti wọn tó ọdún kúrò nílẹ̀ South Africa látàrí ìṣẹ̀lẹ̀ ìdójúsọ àwọn ààrẹ nílẹ̀ South Africa. Ilẹ̀ Nàìjíríà ni ó fakọyọ nínú ìdíje ilẹ̀ adúláwọ̀ gúngun kẹ̀kẹ́. Ẹ̀ka san akíwa pé a kú ọwọ́ lẹ́nuṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànnì diamond ti 8.7 tó wà nìlọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi rọrin yẹn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní diamond 887 ẹ̀kúrẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Social media, any online, pretty by me. I'm blushing. Most video alone, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. Nye, let me get black. Nye, if I got gunny, let me. Hey, but where it's moment say every morning, moment shiny 7 a.m. every day. Most man keep fit. Lele, every shape me ne can see. Oh, boy, I'm all to you.
2: O ma ṣe o. O si se bẹ fọwọ ara rẹ silẹkun fole, fira rẹ lajinigbe lọwọ. Gbogbo n to ni ṣe pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yii. Awọn to mo, to si meru ọkan wọn. Nje o ti e mo awọn ti o n ba dọrẹ lori aye lujara to bẹ ṣa. Aye le o, eyan si buru. Kesi ṣe gbogbo awọn ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lojara
3: imoran yi lo nde seti gbo yin lati ikoni diamond 88.7 ilorin
4: iroyin ekun rere lati le ise diamond fm
0: ẹ kaabo pada iroyin ekunrere ni amuwa si ti gboyin kan da 7 ni ilorin ni ipinle eko iroyin na re ni ekunrere igba keji adari agba fun le ise ijoba ile gasi nile yi deliver ti pe fun eto dibo alalafia ati eto ni akoyawo ile Nigeria o tanumo ipinle 7 oni eto dibo to ba nakoyawo soko fun orilede yi nigba ton kopa gege bi alejo lori eto down breakfast show ni kan diamond ilorin loni won se abewo si ipinle Kwara leba salaye pe ijoba ile gẹsi loni fe si eto dibo ti o ni akoyawo o fi de mule pe ijoba ile gẹsi oni ko gbe seyin eyi ke oloselu abi ko se atileyin fun eyi

0: èyíkéyìí olùdíje ó tẹ̀síwájú pé ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ti ṣe oríṣiríṣi ìrànwọ́ fún agbẹjọ́ba alẹ̀ yìí tó wà ní ìjánu ètò ìdìbò inec pàápàá jùlọ láti jẹ́ kí nàìjíríà kó rẹsẹ̀ wálẹ̀ sí i. nínú ìròyìn mìíràn mínísítà nílẹ̀yìn fún ètò ẹ̀kọ́ tuji aláùsá ṣàpèjọ apọ́lẹ̀ yìí ló ní àfojúsùn láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó 1.5 million lọ́dọọdún ní àǹfààní láti lọ sí òkè ga ló ṣe jẹ́ pé ìjọba fi òfin lélẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ sílé ẹ̀kọ́ tó fẹ́ kọ́ nípa ètò ẹ̀kọ́ àbí àwọn tó fẹ́ kọ́ nípa ètò ọ̀gbìn kò ní jókòó fún ìdánwò UTME mọ́ nígbà tó kópa lórí ètò kan. aláùsá tẹ̀síwájú pé àtúntò ọ̀hún ò ní yóò jẹ́ kí ọgọ́rọ̀ àwọn ògowẹrẹ ilẹ̀ yìí náǹfààní sí ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga. ó tẹnumọ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ tá fẹ́ lọ sílé ẹ̀kọ́ àwọn olùkọ́ni àbí wọ́n fẹ́ kọ́ nípa ètò ẹ̀kọ́ tó ní ṣe lórí ètò ọ̀gbìn lẹ́kọ̀ọ́ gbogbo ní ṣe oníwọ̀n ní kọ́ ìdánwò UTME. gẹ́gẹ́ bí sítà ọ̀hún ṣe wí ó tẹ̀síwájú pé ètò náà ò ní àfojúsùn láti jẹ́ kí ilẹ̀ yìí ní àǹfààní láti máa pèsè oúnjẹ lọ́pọ̀ yarotu pàápàá jùlọ láti ṣe ìrànwọ́ fún ẹ̀ka ètò ọ̀gbìn. wàyí o ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC ti ṣàlàyé wípé òun ti gbàgbé ìgbésẹ̀ tó lédè látọwọ́ àwọn olùdíje tẹ́lẹ̀ rí fún ipò ààrẹ Peter Obi àti Rabiu Kwakwanso wọ́n ti takọ̀sọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tó kópa lórí ètò kan lónìí. akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájì Abdullahi ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú ADC ní báyìí òun ti gbàgbé ìgbésẹ̀ tó lédè látọwọ́ àwọn olóṣèlú ọ̀hún ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC. ẹgbẹ́ òṣèlú náà báyìí ti gbájú mọ́ nǹkan tó ṣe kókó pàápàá jùlọ lórí ètò ìdìbò ọdún 2027. ó tẹ̀síwájú wípé àfojúsùn ẹgbẹ́ òṣèlú ADC ò ní láti jẹ́ kí ilẹ̀ nàìjíríà jẹ́ àǹfààní ìjọba rẹ̀. Abdullahi ṣe àfikún rẹ̀ pé púpọ̀ àwọn èèyàn tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC ó ní wọ́n ti gbàgbé nípa wọn pẹ̀lú àfojúsùn láti pé ilẹ̀ nàìjíríà ò ní àwọn ọmọlẹ̀ yìí borí ìpèníjà ìjọba tó burú jáì. lọ́wọ́ gíga ìjọpọ̀lẹ̀ yìí kan tó ń jókòó nílùú Abuja ti ran mínísítà nílẹ̀ yìí tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Salem Mama ní ẹ̀wọ̀n 85 lórí ẹ̀sùn ìwà àjẹbánu pàápàá jùlọ lórí iṣẹ́ àkànṣe Mambila àti Sungeru tó jẹ́ iṣẹ́ àkànṣe fún ìpèsè iná mọ̀nàmọ́ná. onídàájọ́ James Omotoshukwuta yan kalẹ̀ ní òní ọjọ́rú Temuleke Mama ó ní ó jẹ̀bi ẹ̀sùn òníga 12 tí wọ́n fi kàn. ilé ẹjọ́ ọ̀hún ṣàlàyé pé Mama òní yóò bẹ̀rẹ̀ láti máa lo ẹ̀wọ̀n rẹ̀ látìgbà fi páńpẹ́ òfin gbé. ilé ẹjọ́ ọ̀hún pàṣẹ fún àwọn òṣìṣẹ́ aláwọ̀ páńpẹ́ òfin pẹ̀mísítà ọ̀hún níbikíbi tán bá ti rí kàn sí ìgbésẹ̀ lé àwọn dúkìá rẹ̀ àti owó rẹ̀ kan dá padà fún ìjọba àpapọ̀ lẹ̀ yìí. Mama òní wọ́n tún pàṣẹ wípé kó san lára owó ọ̀hún tọ́nu jẹ́ ó tó 1.2 billion tí ìjọba ná fún iṣẹ́ àkànṣe ọ̀hún. ní ìpínlẹ̀ Kwara ẹ̀kan ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC Alhaji Ibrahim Muhammad Ajia ti tako àhesọ̀rọ̀ pọ́ngbèrò láti takọ̀sọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC. ó fi léde wípé òun nígboyà nínú ààrẹ Bola Ahmed Tinubu àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún. àtẹ̀jáde kan tó buwọ́lù látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti ìlànà àńtẹ̀lé rẹ̀ Malam Abdulrahman Aliaga Ajia tẹnumọ́ wípé ìròyìn ọ̀hún ló jẹ́ òfegè. ó tẹ̀síwájú tó sì ké sí àwọn tọ́rọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú APC àtàwọn tó fẹ́ wá ipò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kán bọ̀wọ̀ fún ìlànà fífi ẹnu kò láti mú ọmọ òye kan ṣe àtìlẹ́yìn fún èyíkéyìí nínú wọn tó bá borí. ó tẹ̀síwájú tó sì ké sí àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún kan ní ìṣọ̀kan láàrin àwọn pàápàá jùlọ fìkàánú kan sọ̀já ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ajia wàá jẹ́jẹ́ àtìlẹ́yìn tó nípọn fún ààrẹ Tinubu àti gbogbo àwọn ọmọ òye ẹgbẹ́ òṣèlú ọ̀hún. síbẹ̀ ní ìpínlẹ̀ Kwara ẹ̀kan ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC ní ìpínlẹ̀ yìí comrade Abdulwahab Temidire Abdulmajid ti sọ̀rọ̀ gbé gómìnà ìpínlẹ̀ yìí Abdulrahman Abdulrazak. ó ṣàlàyé pé gómìnà wà lára gómìnà ní nàìjíríà tó kójú òṣùwọ̀n láti ṣe égún ẹ̀yìn ìpèníjà ètò ààbò Abdulma Jiti lo fun lede nigba ton kopa gege bi alejo lori gbajugbaja eto e ba wa dase ni kan diamond to wa ni ilu Ilorin o tesiwaju lati tako abo wadi kan kan won ti ja okan mi awon eyan toto odunrun ni ipinle Kwara laarin odun to koja si odun ta wa ye o tesiwaju pe abo iwadi ohun lo je ofege papa julo ipe ni jeto abo olun waye kakire tibutoro ile ye o tenumo ipe gomina Abrazaki oni oje gomina ton wa gbogbo ona lati ri pe ipinle Kwara bori ipinje eto abo ton koju
1: national issue ni ti e se pe ayi to je main state issue to sele seyin to de pe yes pe

0: pri lolongo ji ekiri ji gbora tana danu sempin night leyin ise ojo to wa kefin irora to le fa irorun sun bo se nfe to ba woju ago to ri pe o ku iseju medogun to fe sun gbe sempin night horo meji lura were were ni sempin yo ma sise lago ara re nigba to ba nsun lowo ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati sempin night jeje kule ni sere lago ara re loju orun kebe ni fun e laaro ojo keji lenu ise re ile ise ti pharmaceutical industries limited awon to loruko to se gbekele nibi ka pogun oyinbo lo se bara re o ba se were leyin ojo keta kan si dokita re sempin night
1: e fori irora wa bigba o sempin oko yin ti de
2: Ẹkùn ìdìbò ìlọrin East àti ìlọrin South. A ní aránra wa létí akíkanjú ọmọ bíbí ẹkùn ìdìbò wa ni o. Ó ti ń báṣẹ́ ìlú bọ̀ látọjọ́ tó ti pẹ́.
3: Ọlẹ́sìn ni o.
2: Ambassador Dr. Ibrahim Tajudeen Sola Ọlẹ́sìn. Kò dé láti wá fẹnu yaran ọbẹ̀. Ó ti ń ṣe é bọ̀ ọjọ́ ti pẹ́. Látọdún 2016, ẹgbẹ̀fà akẹ́kọ̀ọ́ 1,200 ló jàǹfààní ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lásìkò ọlùdé. Ìyẹn lọ́dọọdún. Tí púpọ̀ nù wọ́n ṣe dánwò wà ẹ̀kẹ́ àti nẹ́kò lọ́fẹ̀. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àtúnṣe àwọn yàrá àkàwé, ìrọ̀gùn sáwọn obìnrin lápá nídi okòwò wọn. Bó ṣe ń bára lù fá ọ̀nà kó lè dùn rìn. Bẹ́ẹ̀ ló bá wọn túná mọ̀nàmọ́ná wọn ṣe. Ojúlówó olóṣèlú tó farajì sí ìlànà ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú ni. Gbogbo àwọn ìrírí wọ̀nyí ló ti kọjọ papọ̀. Ó ń wọ́ gbọ́ kọ́gbọ́n wá mọ̀kúmọ̀ láti túbọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ lágbo òṣèlú. Bá a bá wá ti ọ̀lẹ́sílẹ̀yìn gbígba ẹkẹ́ ṣe fọwọ́ ti lé. Àfífẹ́ ìtẹ̀síwájú àṣeyọrí ìjọba gómìnà Abdulrahman Abdulrasaq ni. Ẹ ṣàtìlẹ́yìn fún ìkúnjú òṣùwọ̀n. Ẹ ṣàtìlẹ́yìn fẹ́ni tó jòlò tó sẹ́gbẹ́. Ẹ ṣàtìlẹ́yìn fẹ́ni tó lapare fáwọn ènìyàn ẹsẹ̀ kùkú. Ambassador Dr. Ibrahim Tajudeen Sola Ọlẹ́sìn. Ó wá de kó wa Ìlọrin East àti Ìlọrin South Federal Constituency. Domeye Samu Chigabade Nasarende Ike Bamu. Rimu Bashi Goyombaya.
4: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dumb moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
5: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.

tó o bá tí ì rí ọmọ ìyá mi ó ti gọjọ yẹn. bákan náà mò ń kí bàbá wa apostu olóyè dépò lẹ́ka kówó pé apostu ṣèyí ara ẹni kíkí ni. arábìnrin bísọ́lá odúwọlé sùlámà. ẹ̀ka àìsàn yìí máa. àwọn bàbá tí ń bẹ́ lẹ́nu lóró gbogbo yín pátá mo kí o. ẹ torí pé bí n bá fẹ́ wọnú ọgbà yìí báwọn bàbá yẹn bá ti géètì tán bá ní pé ọmọ bàbá tíjà ò lè wọ bí lónìí. mà láì kà sí nǹkan tí yẹn ṣe. má yà á tètè padà lé ni. mo kí yín o bàbá. ẹ mọ̀ mi gbogbo tẹ̀ ń bẹ lápá abẹ̀ mọ̀ mi ire mọ̀ mi àyànfẹ́ ìyá àgbóònà gbogbo yín pátá mo kí o yìn lólódì kọ̀ọ̀kan. ayọ̀dèjì ayọ̀ọ́lá ló kọ̀ mi àkànní ìkọ́ olóde sọ́yán èmi lọmọ ẹlẹ́ṣọ̀rẹ́ ọ̀kẹ́chẹ́ alóègbèpá yóò yí tiyiti nígbà tí kì í ṣọmọ àlẹ́ ẹṣọ̀rẹ́ èkìtì nílé bàbá tó gbébé mi lọ́mọ. bẹ́ẹ̀ bá wọn wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́lẹ́ wá mi síbi táyọ̀dèjì ń gbé ń ṣeré oge. bí n bá ti dé látẹ̀ka àpolówó ọjà ẹ tí mo pélé tá a máa sárí wọ̀nyẹn ìpélé tàwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bìnrin àwọn àtẹ̀ránṣẹ́ text message sms. owó ti wọ bí gan ṣùgbọ́n ìwọ tó o bá tí ì fi tiẹ̀ ṣọwọ́ kó o sì fẹ́ kí n bá ẹ kà lórí ètò lónìí tètè máa fi ṣọwọ́ kó tó di pé mo dé látẹ̀ka àpolówó ọjà yìí ṣé kí n fún ẹlẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí wọ́n ní mo yára pè 0916 9500 436 0916 9500 436 ẹ jẹ́ káwọn àtẹ̀ránṣẹ́ ẹ̀ máa wọlé.

0: ẹ̀kọ́ ọmọ padà lájẹ̀kọ́ àpolówó ọjà yẹn àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ó ti pí tí mùsápá bígan ó bo ni kí n ti bẹ̀rẹ̀ ó ń bo ni kí n ti kó. ó dáṣẹ́ jo gbogbo ẹ yẹ kí n máa ká ẹ̀yìn ìyá wa pípẹ́ mà kú ọjọ́ ayẹyẹ àwọn ọ̀yà ilé tẹ́ ẹ ṣe kọjá nínú ìrìn àjò ọ̀sẹ̀ iná lẹ ṣe ọyọ sunday ọjọ́ ìsinmi kọ́ lẹ ṣe ni mo ń bọ̀ lọ́dọ̀ ti yín yẹn náà ẹ jẹ́ kí n kọ́kọ́ sẹlibrétì gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ mi àgógó ń bẹ ń bí gbogbogbò ẹ jí mọ̀ yẹn a máa rí ìgbẹ́ ẹ̀ ṣẹkẹrẹ ń bẹ ń bí ṣẹkẹrẹ ń bẹ ń bí ilé ìtọ́ ẹ bá ti fẹ́ ń bẹ̀ ni. Tonight is my day olori abebi kitchen ma polowo oja ni wo ni olori abebi kitchen ona jegun le gbeji lai lori e fo ko yin si be ba ti fo ko yin si so pe o tan la mo ki amid alabi pelu atoke amid o se ti e oni okay ẹdàgbẹ́ máa bá wa gbé kínní ìgùn ẹ torí ọlọ́run mínísítà orí afẹ́fẹ́ ẹ máa bá wa gbé kínní ìgùn ẹ torí ọlọ́run.
1: orin tó ti ṣe láti bàtà ìdánwò owó orin tó ṣe ní bàtà jàgbá.
0: bóyá ahmed inú àbí amiri alabi atoke ó ṣe tiẹ̀ lónìí atoke ṣe tiẹ̀ lánàá. from the minister information ori afẹ́fẹ́ peacemaker. ẹ dákun ẹ máa bá wa gbé kínní ìgún torí ọlọ́run mọ bẹ̀ yín ni.
1: ẹ̀yin tó lágbèdè méjì
0: ẹ. anyway.
1: mo jẹ́ mi wéwè ẹ jẹ́ kó pé.
0: ẹ yẹ kí n kí.
1: ẹ jẹ́ kó pé wá tó.
0: ahmed alabi.
1: àwọn òkìṣẹ́.
0: ṣé máa tó kẹ́ ahmed.
1: àwọn kan lórí irú ìrírí tá a rí.
0: ni wọ́n ṣojú ọ̀bí wọn lánàá àti lónìí. happy birthday. happy birthday to you. long life and prosperity. my money to your account. from peacemaker. minister information orí afẹ́fẹ́. ọ̀nà ni pé ká máa kí yín o. amid. àtòkẹ́. long life and prosperity. ó yẹ jẹ́ kí n tún wà tẹ̀ránṣẹ́ mi. mo kí diamond fm mo kí ọmọ àfà musa musa olo ẹtori ọlọrun. ọjọ́ kejìlá oṣù karùn-ún olọ́jọ́ òbí tiwọn dan sokoto aláṣọ òkè nílé bàbá ọ̀kọ́kọ́ gao sibi nílé ìlọrin àwọn ni wọ́n fi èyí hùn ránṣẹ́ wọ́n ní ká máa kí àfà musa ọmọ àfà musa happy birthday in advance to you long life and prosperity. good afternoon sir may 18 mrs adeyemi from

0: lọ́jọ́ Sunday tó kọjá yẹn òun ló jẹ́ wípé a ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọ̀yà lágbàáyé ẹ̀yìn abiyamọ pẹ̀tẹ̀kì ẹ̀yìn abiyamọ tòótọ́ ó mà kẹ̀dẹ̀ kí yín ẹ̀yìn bàbá rere náà ó mọ̀ pé ti yín ń bọ̀ lọ́nà ó kí gbogbo yín lọ́kọ̀ òjọ̀kan ókè lọ́sẹ̀
1: yìí
0: gbọ́láwọn ọ̀rọ̀ kan lọ báyìí pé gbogbo ìyá lóbìnrin ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin nìyá ta wá nìyá ohun tá a máa dá sí lọ́sẹ̀ yìí rèé o gbogbo ìyá lóbìnrin gbogbo obìnrin kọ́ nìyá ta wá nìyá ṣé ẹni tó bímọ nìyá.

0: All mothers are women, but not all women are mothers. Kaniya. 0913-655-6952 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè sínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ inú yẹn odò ẹ̀sán ó kan ẹ̀ta ẹ̀fà àrùn àrùn ẹ̀fà ẹ̀sán àrùn èjì ìyẹn lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè sínú. Gbogbo ìyá lóbìnrin ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin nìyá ta wá nìyá ẹ ló somebody.
1: Dati
0: Egbon. O ya ba mi mi gboku yin sir. Lati lajo rin.
1: Eyan to to omo ni.
0: Eyan to to omo.
1: Ojoko ti omo en do gba ti aje. Ojoko.
0: Se ti won ba bi omo won ma to omo ni sir.
1: Ah.
0: E
1: so ba bi mo ko ni to omo. Ah.
0: Okay.
1: Yo
0: wa wi. Toluwa ni final. E ṣeun gan baba mo dupe. Baba ni ah. Ta ni. Ale ni o to mo ni niya. E ṣe ti won ba bi omo won ma to ni. E jini e ṣe gba je wole bossy bi. 0913-655-6952 Tani ya. Won ni gbogbo iya lobirin. Won ki nse gbogbo obirin ni ya. Ta wa ni ya. Eni to bi mo ni ya ni abi eni to to mo. Hello eyegbe. Ah etumu. 0913-655-6952 Iyen loju opo ta ile towo bi o. Bi n ba ti ni e lo somebody omo iya mi dati e mo tori pe mi je mi le fe ko di abamo fe ni kokon wa. Hello somebody.
2: Orin ṣàbí ìyá kò sí ipa tí kò ní yẹ níyà ń kó láyé ọmọ kẹ́ni má fi àmì ṣàwájú yálà lábàá.
0: Bàrù ọmọ. Ok, ta wá nìyà. Mọ́mí Yusuf láti airport. Mo gbé fún yín. Ta wá nìyà.
2: Ìyá nìyà mi o.
0: Ẹ ta ni ìyá. Mo mọ̀ pé ìyá nìyà yín.
2: Ìyá tó ọmọ. Gbogbo obìnrin tó bá bí ọmọ kọ́ ló máa ń tọ́ ọmọ o.
0: Ẹ ta wá ní ìyá.
2: Bí ọmọ yàtọ̀
0: ẹ ti explain táyà wá ìwọ mọ́mí Yusuf.
2: Ẹni tó bímọ ẹni tó bímọ tó tọ́ ọmọ òun nìyá o.
0: Ọlọ́run ní já ní yàyà ẹ kú ètò. Ẹ ṣeun. Ẹ ọ̀gá ẹ̀ tó lóun méjì mo sì bí.

0: ṣe.
1: Ọmọ bango.
0: Ọmọ àyà mi má yẹ kán gbèrò ẹ̀ látẹ̀yìn ẹ̀ ló somebody. Ó yá ẹgbọ́n sókè má mi. Ẹ lo. Ẹ sì ti mú o. Má yẹ pé network ilé yín o. Ó jọ bí ìpé kò dá. Bóyá kẹ́ ẹ gorí igi ọdọ́ ti ń bẹ wájú ilé. Àwọn òpin gbà tá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ṣe dé Nàìjíríà. Àyẹ̀ ó dùn gorí òkè lọ. Hello somebody.
2: Hello sir.
0: Bí má ti náà ló somebody ẹni dá ti ẹ mọ̀ ẹ tún mú. Bẹ́ẹ̀ bá ti ń dá ti yín mọ̀, kò ní dàbá mọ̀ fún yín. Bó ṣe ń jẹ́ gogogo nìyẹn. Bí má ti náà ló somebody ẹni dá ti ẹ mọ̀ ni. Hello somebody. Ó yá mọ̀ mi gbé fún. Ó yá mi ìgbọ́kùn yín mọ̀ mi.
2: Ẹ pẹ̀tọ̀ àníwá yín
0: sí. Àmì àṣẹ Ọlọ́run. Mami Olamide láti checking point. Okay, ara àwọn ìyáálé ilé. Ẹ gbọ́ ta ni ìyá? Ẹni tó bí ọmọ tàbí ẹni tó tọ́mọ?
2: Ẹni tó tọ́mọ ni o.
0: Ẹni tó tọ́mọ. Ṣé bí wọn bá bí ọmọ wọn máa ń tọ?
2: Ẹ mọ̀
0: ọ̀lọ́dọ̀ ọpọlọ ọwọ́ ẹ mọ̀ wáyé ọpọlọ ọpọlọ ẹ̀yẹ mi sí
3: Fẹ́mi
0: lè jẹ́ kọ́lọ́pàá wa kọ́ everybody wa. Ọ̀nkú bí ìṣẹ́jú mọ́kàndínlógún. Ní agogo mẹ́ta ọ̀sán. Ó gbẹ́nu léra wọn. Ẹgbẹ́ ọ̀ta nìyà.

0: ni iya gangan. Hello somebody.
1: Ati e mo.
0: Oya gbebu.
1: Gbebu o baba ti ta.
0: Oya ba mi mi gbo ku yin.
1: Commissioner ni so lati di apo.
0: Eh gbogbo komi komi.
1: Olorun sanu wa.
0: Bo lo se nlo.
1: I did dey no lagbara.
0: Eh
1: eh. Ki ti gbogbo en to bi mo ni ya.
0: Okay. E ta wa ni ya. Ta wa ni ya. Ante wa ba wa salaye e gbo ta ni iya eni to bi mo ni iya ni be eni to to mo hello somebody e ti wole eh eh e tu mu
2: meje meje ye wole wa
0: maleka e wole wa o lori eto temi le mi tin gun mi hello somebody
3: hello ma baba tisha da ti e mo
0: ma'am okay o da olorun lo ni pe ke tete da mo
3: da ti e mo
0: Oya mama, o ko yin bo e ti pe.
3: Mami mi tura na ni lati killa nko.
0: Lati killa nko bo ni gbogbo killa nko lose mami.
3: O wa pa.
0: Yo ma wa campo ni laise Olorun.
3: Amen, amen.
0: E gbo ta ni ya, eni to bi mo abi eni to to mo.
3: Se mo pe ninu awon.
0: E ti explain, e ti explain no.
3: Gba mo explain na ni.
0: E ba explain taya.
3: Awon Yoruba so wi pe ohun bi ni ko to wo ni.
0: Okay.
3: Eni to ba wo yan.
0: Okay.
3: Oni ya omo.
0: O ti eni ti won ba wa bi nko so le wo. Asin.
3: Bi yan. Eni to bi yan ka yan ti o na ni yan. Ti o se ele ni lo wa to. Ele le na ni ya omo. Ohun bi ni o to wo ni lede Yoruba.
0: O da mo ti. O ti. O ti. E ti e ti e ti e ti lo driver ye. Mothers are women, but not all women are mothers. Tani Yagon. Any to be money, Yanni? Abi, any to Tom. Hello, somebody.
1: That's your
0: boy. Oh, yeah, Bami, beautiful.
1: She can have boy, no belly of
0: her. Moni ndi owo edakun e chaanu aye mi o enun gbe moni ndi owo enun gbe moni ndi owo edakun e chaanu aye mi o enun gbe moni ndi owo
1: te ke pa so le lo tan e ko ti ra
0: kile pe kile so e so pe
1: egbe nu ti oga go so
0: Tani ya la bi e ki le so
1: enu gbe lapapo la bi ko osu wa Michael labapo
0: okay tani ya
1: lapapo somebody
0: somebody re baba e bol
2: o ti dara o ti dara fun lo aye
0: o jo ma dara fun gbogbo wa ni Ajo ma salubarika nnu aye nnu duniyan ajo ma rogolo ogo 10 terabyte o na lajo ma lo hello somebody
1: dati e mo
0: oya gbe fun baba mi
1: dati e mo
0: oya gbe fun gbe fun gbe fun to le boate o meji loke veyan kan oya mama
1: omo poli latawodi
0: omo poli latawodi bo ni gbogbo awodi losin
1: ba se ni o baba tija
0: oya baba eyin wa na
1: o baba ta mu fo kan tele lo
0: oya oya ta ni ya na
1: eyan to bimo
0: eyan to bimo
1: eyan to bimo
0: eh
1: to bimo
0: eh
1: ba bimo ba la je ko mo
0: okay
1: to bimo ga ga to
0: bo okay ti won ba wa to mo yen ko
1: to ba to mo to e to to a to ma bere ko ti mo
0: awọ poli awọ poli ah oye awọ poli oye ba o fara balẹ bọle
2: sele sele
0: sele sele sele mama
2: sele mama
4: sele sele
2: sele sara unle
0: gbogbo iya lobirin gbogbo obirin ko niya se ta wa niya
4: sele sele
0: eni to bi mo niya
4: sele sele sele
2: era won loju ka le ri won
4: sele sele
0: abe eni to to mo niya je ya du eni to gori wole na hello somebody
5: iya ni wura iye bi ye
0: okay
5: iya ku je ko wura
0: lo ba to
5: loju mi ko so me so
0: okay
5: o tun lo be be be
0: hello
5: sorry mo so
0: That's it.
5: Ẹni tó rù ṣe rọrọ tẹ dalẹ kí sọrọ àwàdà o àwọn ìyá kan dẹ wà nlé tó ara ń ta wọn bẹ ṣe kí n sọrọ ẹyẹrin káfíẹrẹ ẹyẹrin ara bọ ọtí ẹkọ wà ń bẹ because ẹkọ tó wà bẹ ni pé káàkiri gbogbo obìnrin kan tọ ọmọ wọn kí tó gbogbo tó bímọ náà ló ń tọ ọmọ òbí ni òsì tó wẹni tí wọn ní ohun tó bímọ ọmọ ni ó sì ń.
0: Ẹlò.
5: Ó tọ́ sí pé kí kálukú ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe
0: kí
5: a má ti.
0: Ẹṣun sọdí ìkọ ọmọ ọgbọn mo dúpẹ o.
2: Alájálílé lóko lẹ́yìn lódì, ó sáfì ní
4: ìfàsì.
0: Bèrè bọ̀ wá, ó ń gbé bọ̀, ó gbé káwa mọ́lé, ìrì owó ìrì ọmọ ìrì ẹ̀kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀jì ni aṣẹ́gun ajé wọlé kí ló ṣe fèsì yẹn. Alayé ti lọ bọ owó oṣù ṣe rùngbọ̀. Owó ti tán. Ẹ yẹ kí ìwẹ ni ó ń bẹ́ẹ̀ oje. Hello somebody.
6: Dási ẹ mọ̀.
0: Ó yá màá mi.
6: Ó gbé fún.
0: Ó yá gbé fún gbé fún ọwọ́ méjì lókè fẹ́yàn kan bú àtẹ tó á lè.
6: Mọ́mí Ọlámilẹ́ta láti Sọ́mẹ̀.
0: Láti Sọ́mẹ̀ bó o ní gbogbo Sọ́mẹ̀ lọ́sẹ̀ màá mi.
6: Ó mi ń fa ẹ̀ ń fi fa à ń
0: jẹ̀gbà. Ó kì í jẹ́ kunjìkun. Iye gbè ọmọ o ṣé ká máa bọ̀ ká wá jóúnjẹ ọ̀sán. Ó yà kò sí wàhálà. Ó yà gbé mi débẹ̀ ta ni ìyá ẹni tó bímọ àbẹ́ ẹni tó tọ́jú ọmọ.
6: Ẹni tó
0: bímọ ni o àmọ́
6: ẹni tó bí náà kó kọ́ṣẹ́ láti tọ́ ọmọ.
0: Ẹ ti ń pàrọwà báyìí ó ti ń túmọ̀ sí pé ẹ ti explain táyà. Ẹ mú kan bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ méjì lọ́bẹ̀ àlàdé. Ẹ yún gan. Mo dúpẹ́ ẹni tó bá jẹ yóò gbọ́dọ̀ jẹ́sù ó ti yẹ pé nẹ́tíwọ́ọ̀kì yìí irun bí aṣọ ọ̀nà àpẹẹrẹ ni sọ́rí mo gírí àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run o.
2: tipẹ́tipẹ́
4: ẹ ti gbọ́ ti lágbájá ẹ̀ ẹ ti gbọ́ ti tọ́mẹ́kù.
0: gbẹ́gbẹ́

0: ẹyẹ kí n wo ipè bíi méjì sí kó tó di pé wọn máa lọ. Hello somebody.
1: Hello.
0: Ẹ pé dátì ẹ mọ̀ lọ́jọ́ mi. Dátì ẹ mọ̀ lọ́jọ́ mi. Ẹ mọ̀ dì. Mo fi ń fẹ́ ká dátì wa mọ̀. Èmi ò fẹ́ kó da edi àbámọ̀. Mi ò fẹ́ kó da àbámọ̀ fẹ́ni kankan wa. Kò sì ní da àbámọ̀. Nítorí pé ajára wa gan, a kì í ṣọ́ máa ṣe. Ọmọ ọ̀gbọ́n ni wá, a pẹ́ ń ta gan. Hello somebody.
1: Hello.
0: Ẹ tún mú. Alẹ́ máa fọ́lò trend. Bí n bá ti ní hello somebody dátì ẹ mọ̀ mo fẹ́ gbọ́ tẹ̀lé. Hello somebody.
2: Dátì ẹ mọ̀.
0: Ó yá gbé fún. Ẹ ń ti mẹ́nu ẹ̀.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ ti mọ bó ṣe ń lọ́gùn.
2: Títí láyọ̀ láti Táíwò ló
0: sọ. Láti Táíwò, gbogbo Táíwò ń kọ́.
2: A dúpẹ́.
0: Ó yẹ gbé mi débẹ̀ ta nìyá, ẹni tó bímọ àbí ẹni tó tọ́ ọmọ.
2: Ẹni tó tọ́ ọmọ nìyá.
0: Bí wọ́n bá wá bí ọmọ ń kọ̀.
2: Bẹ́ẹ̀ mọ̀ pé
0: oríṣiríṣi
2: obìnrin ló wà. Abiamọ wà,
0: Abiagbá
2: wà. So, abiamọ nìyá tó tọ́ ọmọ.
0: Tó tọ́ ọmọ, Mo ti mú títí layọ̀ láti Táíwò. Bó o ní gbogbo Táíwò lọ́sàn-án. Ẹ fi ọ̀rọ̀ bọ́lẹ̀. Ẹ fi ọ̀rọ̀ bọ́lẹ̀. Kán máa gbé yín lọ post office. Ẹ ṣeun gan, màá mi mi dúpẹ́. Three, six, five, five, six, nine, five, two. Wọ́n ṣì láǹfààní láti gba ìpè yọkà bí méjì sí. Ó tó di pé wọ́n dìde fúyà lórí ètò. Hello somebody.
1: Hello Peter.
0: Ẹ tún mú. Alẹ́ máa dá ti yín mọ̀. Ẹ wọ̀ pé máa ń tẹnu mọ́ gbogbo ìgbà. Bá a ṣe ń ṣe ń bì ìwọ ilẹ̀ ibòmíì ni. À ń lè gún ní gbowó òde òṣogbo. Ìjàkadì ni wọ́n fi ń gba ti ilẹ̀ ibòmíì. Báyé ń ṣe lórí ètò gbẹ̀dú ẹ̀ṣà ń gbogbo ọjọ́ Wednesday ó tún yàtọ̀. Hello somebody.
1: Dátì ẹ mọ̀.
0: Ó yá gbé fún bàbá mi.
1: Dátì ẹ mọ̀.
0: Ó yá mo ti rí yín mo ti mú.
1: Abdulsalam Láìwọ̀ Agídádù Tápà.
0: Láti bo.
1: Láti Ìlọrin.
0: Láti Ìlọrin bo ń lọrin Ìlọrin Fẹ̀gàn.
1: Estate.
0: Estate okay. Ó yá ta nìyá ẹni tó tọ́ ọmọ àbí ẹni tó bí ọmọ.
1: Ìyá. Ìyá níyà mi.
0: Mo mọ̀ pé ìyá níyà yín.
1: Ìyá ni wúrà.
0: Okay.
1: Iyebíye.
0: Okay.
1: Ìyá kò ṣe fún wúrà.
0: Okay.
1: Àti ìyá tó bí ni.
0: Okay.
1: Àti òun wo ni.
0: Ẹ ti fẹ́ máa jẹ méjì lọ́bẹ̀ àti la wínà kí ló ṣẹlẹ̀. Ká ni ìyá mo bí yín ẹni tó bí mà bẹ́ẹ̀ ẹni tó tọ́ mọ.
1: Àwọn méjèèjì náà ni.
0: Ẹ ti ń sítọ̀ defense. Sọ pé ó ti lọ ẹ farabalẹ̀ kẹ́ bọ́lẹ̀ ẹ lọ gbòòrò ẹ kúrò lẹ́stéètì.

0: sounds, the vibes, good talk and conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
6: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.
7: Ẹ kásán, ẹ sì kọ́wọ́ lẹ́nu iṣẹ́. Ọlọ́run ọba ajópin kó wa wà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyàn láàyò. Ìròyìn ní ṣókí lámúdẹsẹ̀ tí gbọ́yàn láti ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM tó ta kọ̀mọ́lẹ̀ ilé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ìṣègbè tí mọ ìgbẹ́jọ́ ó ní ó ti ṣe bẹ́ẹ̀ parí o lórí ẹjọ́ kan ètè mínísítà nígbà kan àná fọ́rọ̀ epo rọ̀bì nílẹ̀ wa Nàìjíríà Desani Alizin Madueke ti ń kojú níwájú ilé ẹjọ́ kan lórílẹ̀-èdè United Kingdom. Pẹ̀lú bí ó ṣe jáwé pé onídàájọ́ ó ní ó ti ṣetó láti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ìyẹn nínú ọ̀sẹ̀ yìí. Alizin Madueke ó ní ó ń kojú ìgbẹ́jọ́ pẹ̀lú ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlátìmbọ̀ Àyìndé àti ẹ̀gbọ́n rẹ̀ Dóyè Àgàmọ̀ lórí ẹ̀sùn oníga márùn-ún tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ṣíṣe fífi owó ìbọ̀bẹ̀ lédè tí ó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń gbẹ̀jọ́ náà ó ní wọ́n jẹ́ wípé wọ́n rawọ́ ẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ni wọ́n ti kéde àtúnṣe sí ìlànà ètò ìdìbò abẹ́lé wọn ṣáájú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 èyí tí wọ́n tọ́ka sí wípé ìbéèrè látọ̀dọ̀ àwọn olùwápò àti àwọn nǹkan míì ló fà á ń ọ̀rọ̀ tí wọ́n fi léde yìí ó ní wọ́n fi léde ó ní ọjọ́rú wọ́n jẹ́ kí ó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n mú àtúnṣe bá ìlànà ọ̀hún èyí tí ó jẹ́ wípé yóò wà fún ìlànà ètò ìdìbò abẹ́lé nìkan tí kò sì ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọjọ́ èyí tí wọ́n ti kéde tẹ́lẹ̀ nítorí pé yóò wà síbẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti náwó gan ni ọkùnrin kan ọmọ ọdún 37 Abdullahi Gambo lórí ẹ̀sùn ìdígunjalè àti ṣíṣe àkọlù sí ọlọ́kadà kan ìyẹn ní òpópónà Gada Mewa Zakara ní ìjọba ìbílẹ̀ Nigi ní ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n sọ wípé ó ṣẹlẹ̀ ó ní ọjọ́ 11 oṣù ìkarùn-ún ọdún yìí nìkan agogo 2 ọ̀sán afurasí náà tí wọ́n ní ó wà ó láti abúlé Kanaka ní ìjọba ìbílẹ̀ Ganjuwa ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn pé ó ṣe àkọlù sí ọlọ́kadà kan o pẹ̀lú igi tí ó sì la nǹkan mọ́ lórí lákòókò tí ó ń ṣiṣẹ́ láàbì náà. Àrọ àfilédè látẹnu ẹni tí ń ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Nafiu Habib jẹ́ kí ó di mímọ̀ wípé ẹni tí ó faragbá ọ̀rọ̀ ọ̀hún ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìfarapa ní orí ọgbẹ́ tí ó ní tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí ara rẹ̀ sì ti ń balẹ̀ díẹ̀díẹ̀. Àwọn afurasí agbébọn kan tí wọ́n táwọn èèyàn fura sí pé wọ́n jẹ́ ọmọ ikọ̀ ẹrúkú Lakurawa ó ní wọ́n ti fẹ̀sùn kàn wípé wọ́n ṣekú pa àwọn ọmọ òṣìṣẹ́ àjọ aṣọ́bodè méjì ní ìlú Tuga ní ìjọba ìbílẹ̀ Bangodo ní ìpínlẹ̀ Kebbi. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ní ó ṣẹlẹ̀ ìyẹn láàárọ̀ òní nígbàtí àwọn alákọlù náà tí wọ́n ya bo àoríkò dúró yẹ̀ẹ́wò eléyìí tó jẹ́ ti àwọn ẹ̀ṣọ́ aláàbò náà. iroyin ni soki fun sai ni koni ju bayi lo e darapo mo wa ni agogo marun fun iroyin agbaye lede gesi atupale re odidede agogo marun abo e seun te tete si ikani ikeje deni adorun ole owo meje Diamond 88.7 FM e ma wa yi kuro nbe eto adilebari ona ni e ma lanfani lati tete si iroyin.

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àdélébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àdélébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.
1: Ẹ máa gbọ́ ètò àdélébàrè ní Diamond 88.7 FM. Olé àgbà ló sọ bẹ́ẹ̀, àdélébàrè àrénakore àkójà yìí bí. Ṣé mo dúpẹ́ o.

bá gbọ́lù. Mo dẹ̀ lọ̀rọ̀ òṣèlú ládùúgbò tiyín. Ìrọ̀rùn ni ọmọ bá dé kálukú sàǹjàdùá bí ó ṣe. Àìwò láyọ̀ á pè báyìí. Ọmọ ọ̀rẹ́ mi kan, dádì ẹ máa sanwó skú mi mọ́ mi lọ skú gan mọ́ ni. Kí ló dé òṣèlú lọ skú jù náà ṣe kò ṣe yá rẹ̀ ni. Nǹkan ò ṣe mí kò ṣe yá mi kò ṣe mọ́ mi. Owó tá a bá fi sanwó skú mi ẹ tó jọ ẹ lọ rè yá okun lọ́dọ̀ ọ̀rẹ́ yín ọ̀pá. Ẹ tójú ẹ bá ẹ lọ fi gba fọ́ọ̀mù ààrẹ kẹ́ ẹ jẹ́ ààrẹ bàbá ẹ ní ààrẹ bú ààrẹ mẹ́kò àbá ààrẹ télọ̀ ààrẹ gáràjì báláyé ìmọ̀ sọ̀rọ̀ rí.

0: bọ́ọ̀lù.
1: Ìbọn ni pẹpẹ ń pa.
0: Nígbà wá débi òde ìnáwó.
1: Wọ́n
0: fara àwọn ọ̀rẹ́ oníìnáwó. A sì ti máa ń ké fún ẹ. Ẹ má tà ń kára mọ́, ẹ má mọ̀ mú kú mọ́. Mú kú mọ́ bá yín lára mọ́. Ara yín náà ni ó mọ tán ni ó máa jó sí jẹnẹtọ̀ tí máa ń pariwo ẹ sì máa déédéé máa jó. Láì ṣe pé ó ní lùlù láì ṣe pé bàṣọ ń kọrin. Nìkan bá bínú ló bá jáde. Mo rò pé bí ó jáde ìmúkúmu tí mo ló bá lọ́ọ̀rì da ògógóró sórí jẹnẹrétọ̀. Ó lọ́ọ̀rì da ògógóró sí orí jẹnẹrétọ̀ ní àbò ìnáwó tójọ́ rẹ̀ tíá. Àwa tá a ṣe némì tá a jẹ́ pé ìkómọ la bá lọ.
1: Ilẹ̀ fún mi bá ojú.
0: Mo da ó wọ̀ pé mo rò pé bóyá wọ́n ti sọ àwọn àsàmọ̀ kan fún orí. Ló bá lọ́ọ̀rì da ògógóró sórí jẹnẹrétọ̀. Jẹnẹrétọ̀ ibi tí ara ti kọ́ fún wa àwa tá a jẹ́ ọ̀rẹ́ bàbá ìnáwó bàbá ọlọ́mọ tí wọ́n sì kó mọ ni pé. Ẹ̀ka náà ni jẹ́nẹ́tọ̀ kankan ó kà déédé ń dún bí kìnìún ún jẹ́nẹ́tọ̀ máa ń sọ ó kọ́ dún bí ajá nìkó tó dún bí kọ́kọ́ múnà jẹ́nẹ́tọ̀ màdé máa dún yìí. Ẹ̀ka náà ni ẹ̀ka máa ń bú bí ramọ́ramọ́ bí kìnìún múnà láì sọ àkùkọ irú jẹ́nẹ́tọ̀ wo lélẹ́yìí. Ẹ̀ka náà jẹ́nẹ́tọ̀ yìí aláyé máa sọ rere ẹ̀ máa sọ ràwàdà. Ní jẹ́ ẹ̀yẹ́tọ̀ yìí ló bá bẹ̀rẹ̀ sí kí ijó mọ́lẹ̀ lẹ́yìn wàá gbẹ̀rẹ̀ sókè ní jẹrẹ̀ mọ́lẹ̀ ní jẹ́ múná ìkan dé o nílé bàbá ìnáwó ẹ̀yà abíọ́dún akínwùmí wàá gbẹ̀rẹ̀ òyìn o. Ní jẹ́ ẹ̀yẹ́tọ̀ bá ń jẹrẹ̀ ní bá ń lọ sókè ní jẹrẹ̀ mọ́lẹ̀ ní jẹ́ mọ́lẹ̀ aṣọ́gbogbo ti ń ṣe lára ẹ̀yẹ́ ẹ̀yẹ́tọ̀. Ẹ̀ka náà ìlànà ìgbà tí omi tó ṣẹjú méjì mẹ́ta jẹ́ sọ̀rọ̀ gbé rẹ̀ ni àfi láì lójú ọ̀run ní bá ń sá lọ múlẹ̀ àkímù panápaná ẹ bá mú jẹ́yẹ́tọ̀ bá gba òkè léèlè lọ sí òkè fòmọ́ ló bá gba òkè fòmọ́ ló bá ń lọ sọ́nà airport mọ́ ní jẹ́yẹ́tọ̀ ẹ bá mú kí n lọ sí ìlọlẹ̀ china para ibi wọ́n ti ṣe nù yóò lọ rìn ròyìn tójú rí nù mo mọ ojú mi tirí tí mo sọ lẹ́ẹ̀kan ìlọ china nù yóò lọ sọ tójú rí ní nàìjíríà ẹ bá lè mú àkọ́bí. Ẹ máa lé jẹnẹrétọ̀ mu jẹnẹrétọ̀ bá ń sá ọ̀nà ó ń bá gbọ̀n náà airport ló mú ní à ńlọ ọlọlẹ tí wọ́n ti dá mọ̀ nù ọlọ́run darí ẹsẹ̀ méjì yín ẹ o kí wọ́n sọ rere.
2: Ìlàyé ọlọ́run bá ọba tó ní mi tó ní dédé ó ti mọ tí mo dá ọ̀rẹ́ mi àníkó tó dá mi sáyẹ́rẹ́ mi sí un.

lọ́dọ̀mẹ́rin. Ẹ wá pàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ní United Missionary Church of Africa Theological Seminary Chapel UMTC tẹ́lẹ̀ opposite Naf Base òpópónà Àjàṣà Èkó Ìlọrin Kwara State. Reverend Mark and Pastor Becky Eniola sọ tẹ́lẹ̀ nínú Jésù sáyé rẹ̀ àyànfẹ́ ọ̀wọ́nú ògo lọ́wọ́. Come and receive your blessing and freedom. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀.

0: Olè lòwò agogo. Hello, kòyin bolè tin pè a o.
1: Láti ìgá owó ní kókó nílùú Ìdọ̀fìn.
0: Ó kọ yín láti ibẹ̀ sà.
1: Ta ní sùúrù àyìnlá.
0: Àfi kéèyàn ní sùúrù lóòótọ́. Ọyá ẹ dáǹsì ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá.
1: Nǹkan tó wà ń bẹ̀ ni pé a máa fi ń ṣe.
0: Ẹ parí òwe ni òwe ni àwo lẹ parí kí n tó wà bẹ̀ kọ́.
1: Iná mo fẹ́ parí akara owó pa. Olúmọ sápẹ̀ ẹ̀kọ́ gèrè. Ká fi yan gan san yan gan ni máa dá yan gan lára. Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé téèyàn bá jẹ́ àkúsì.
0: Ẹ má ti explain jù lórí òwe kékeré náà ní ṣùgbọ́n ẹ ti fàágùn. Kí ni yóò máa pè lápàrà wò pàná? Ẹ ti ẹ̀jẹ̀ kọ́ mu láti ìbẹ̀rẹ̀ tó torí mo rí i pé ẹ ti gbé gbági. Kí ni yóò bá ti ẹ̀ pè lákàrà wò pa gan-an? Àkàrà wò pa. Kí ni yóò bá pè lákàrà wò pa?
1: Àkàrà wò pa lẹni tó já kíkanjú èèyàn.
0: Ẹ máa lọ díẹ̀ díẹ̀. Ẹ mọ̀ ọmọ kan bá wà mọ́.
2: Ẹ kú oríire
0: ẹ tó bá mi pàdé lórí ètò àdélébáre ètò ni torí pé a lè ṣètò kẹ mọ̀rọ̀ ọgbọ́n kó agbọ́rọ̀ kóra wa lọ́gbọ́n. Àwọn bàbá wa lọ́pọ̀lọpọ̀ gbà láyé ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ti lọ́hùn sí ṣùgbọ́n síbẹ̀ àwa tá a wà náà àwọn ìmọ̀ ẹja máa kọ́ra wa kó mọ̀ bá a parun. Ìṣẹ́jú kínkín lóko ẹjẹ́ àwọn ẹnìkan àbí méjì péré kí n máa lọ fún tòní. Ẹ ló kọ yín bolẹ̀ tí ń pè á o. Mo ọ̀pẹ ti yá. Ẹ tó mú ẹ bá lórí ọ̀fẹ́ àti tó mú ẹlòmíì ló jẹ́ ayé mi kọ́. Àwọn náà tó ń jẹ́ ẹlòmíì. Ọ̀dà ìpèlú ń jára àwọn ẹ̀yàn kì í ṣe látọ̀dọ̀ mi o. Sáwọn náà ti.
3: Ẹ káàsì ó kọ yín o. Àdúpẹ́ o. Bàbá oníkòkò orin láti gbodò lómi sọ̀rọ̀ o.
0: Ọ̀yá bàbá onígbodò ọ̀yá bàbá oníkòkò orin ẹ̀dá sí ètò tó wà nílẹ̀ yìí.
3: Akara wo ń parí. Ló kájú ẹ̀kọ́ pèrè àbí.
0: Ẹ tún bí mi.
3: Ẹ̀mọ òwe gbé dáwọ̀ èèyàn ò rí dáwọ̀ nígbà kẹrin àwọn òwe jí ò le.
0: Ìparí rẹ̀ bàbá ìparí rẹ̀ ìparí òwe náà.
3: Ìjẹ́ mi sọ báyìí jẹ́ mi fèdèjẹ̀sà
0: tó mú yín. Fèdèjẹ̀sà èsì pọ́bẹ́rù ló bẹ̀.
3: Tó mi jẹ́ ẹ̀kọ́ ńláńlá náà ni.
0: Irú ẹ̀kọ́ ńláńlá wo ẹ̀kọ́ eléwé àbẹ́ ẹ̀kọ́ láyé ọ̀nù. Ẹjẹ́ ìwé nìkan sí wà láyé ọjọ́ èdè ti lọ sá. Ta ló fọ yago? Ẹ sọ́ra yín o, ẹ̀yin tẹ̀ fọ yago. Ó kọ yín bí ẹ ti ń pè á o. Ẹ kúrò lẹ.
4: Ẹ kúrò lẹ.
0: Ó kọ yín o.
4: Bọ́lá Ajé láti sọ́bí.
0: Ọ̀yá ẹ̀yin náà ẹ parí òwe hun.
4: Lọ́ka fọ́ pa. Lọ́ka pa ẹ̀kọ́ pèrè. Wàkílì akáyín ló fà pa yà ní Pàrágà tó bá dọwọ́ déré.
0: Kí lẹ ló ká pa rẹ̀?
4: Wàkílì akáyín.
0: Wàkílì akáyín. Sétọ́ọ̀gì ni àbí ọmọ ta.
4: Ẹ̀mẹ́tí máa ń parí ẹ̀ náà nù. Ló ká pa ya onípàrágà tó bá dọwọ́
0: déré. Sétọ́ọ̀gì ni wàkílì apá akáyín àbí tọ́ọ̀gì àbọ̀mọ̀ ta. Ẹ̀yin gùn mọ̀. Ẹ̀fà lọ.

0: rin eh yo ba won ma npa owo yi e je nwe ni kana hello last caller o ko yin o
1: hello baba yin agara ga yo ba
0: e pele o baba wa o
1: le won je pa yin
0: ah le pa yin e pari owe ni o ko yin
1: balogun kan ni lo so lati lawo
0: oya e pari owe un
1: agara won balo kan jo ka gbo ka je pe ko bi
0: pari owe e owo ti mo pa na re ti pari owe te fi explain ni
1: ta
0: bi nkan pe lakara wo npa
1: a ke se ri a le pe ni boya bi ida ita fi te ke kini e tin je
0: okuta
1: to ba li dada yen
0: okuta aba pata na nu apata ni
1: pari to ba li
0: e mo lo bariba o da je se bayi na tori akoko wa ti lo mo n lo abala keji lori eto yi ke to bo sarbala keji ti yo baba ni akara wo npa lo ka po eko giri ipari re akoko ni pe ka fi yan gan san yan gan ni da yan gan la ke wa ni yo ba pe lapa akara giri wo akara wo npa ki yo ba pe lakara wo npa baba to pe lato mo po nikan ni won gba o awon nikan lo gba opolopo pari owe na sugbon won ri pa won ri pari sugbon won mo itumo akara wo npa seri baba n so nipa akara wo npa agbado na ma fin si a e mo pe nile yoruba ere beans ewa elomi pe beans e mo pe ewa ni elomi pe ere to na fin si akara le yoruba bi sugbon leyi agbado na na ma fin se agbado na ma fin se akara yi akara tan ba fi agbado si ni won pe ni akara wo npa aha se mo pe eko na agbado na na fin se won ni o na lo ka pe eko giri alo lo ka eko giri e mo pe yan gan ka fi yan gan san yan gan ni pe ka fi agbado je agbado ka yo fi nkankan je nkankan to je the same thing na ti produce e sa pe be ba fi agbado se ba fi se bi mai mai won ni o se abari won ni o se abari sugbon leyi ewa ni o e mo pe wa o de le to agbado be yan ma fe se ewa agbado gan ri pe ewa ma nro saju agbado tori pe agbado ma nle daada agbado ki o je nkan to le eleyi won ma nso nigba mi tan ma npowe boya won ba pe igba tan ma saba po we ni pe boya iya ese teni ise e ja fi iya re je bese re ba se to na ni kesi a je fi iya re je to pe akara wo npa na lo ka pe eko giri ka fi yan kan san yan gan ni sai ke a fi kan san kan ni je be so akara wo npa akara ti won fi agbado sele yoruba de je npolowo oja te ba dele ka ipolowo oja atewaju mo fe gba won alejo mi wole la koko lai fi akoko sofo tori akowa foto ni won se lo ni ye o akara wo npa lo ka ko eko giri ka fi yan gan san yan gan ni da yan gan lara in tan pe ni akara iyen akara wo npa o na ni akara ti won fi agbado se e je npolowo oja te ba de pada awon awo lalejo mi leni en lebe ku kale
2: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
3: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
4: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
5: What do you make one look by my lady? One in 32 low low. Ama adara ailowo lowo pani lokoda se bi woni mr ni oni sinbe
6: e ma wo yin olohun talika se wa pon emi eyin people yi bayi
5: lamidi se bi ngba ti wo ti rowo ori loju o ma se be o kuku fasiri ola re han
6: emi na ko ngba ja yin ta yin te ja
5: oja wa aja ke lona wo
6: ebi isi lona ina ola siri e wa temi
5: isi lona awon awon na tun je ba o
6: ni o isi lona otu ko kan ti so talika doloro ti yi irori talika pada ti tolowo ajo isi lona o ko ni bo ti pe ja ni ke se pe won afúnilẹ́jà jẹ. Tẹnu rẹ o le tọrọ láwùjọ, o le rọwọ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ Easy Loaner. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́ dúró kan tó sọ ọ́ lọ́rọ̀. Ìwọ náà bá dá yàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ Easy Loaner wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tọ̀ tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ Easy Loaner. Kọ́rọ̀ rí o le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
0: Ẹja mọ̀ kíra wa ló kọ lọ́hún káàbọ̀ sábàlá yìí. Abala ECI tí mo wú yẹn àwọn tó bá já sí yóò ti mọ̀ pé Easy Loaner Cooperative International ní àpè kúrò orúkọ mo pè ní ECI. Ẹja ń ṣe báyìí bí mo ṣe ń kí wọn káàbọ̀ sí yàrá gbára torí pé ẹlòmíì yóò pé irú iṣẹ́ kan náà la dẹ̀jọ́ ń ṣe bó ló ṣe rọ́wọ́ rí bó ló ṣe ń ṣe tọ́nà rẹ̀ fi ń là tó fi wá rówó sayé. A jẹ́ pé ó ti fò kan kẹ́jì ó ti gba oko kẹ́rẹ́ kan lọ kẹ̀rẹ̀ kan lọ. A jẹ́ pé ó ti dọwọ́ rú ó ti fi nǹkan ó ti fẹ́ ka gbogbo ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ máa gbọ́ngboro. Ṣùgbọ́n ni tí ò bá mọ ẹgbẹ́ rẹ̀ ti gbé ńlá irú wọn wọn kàn máa dààmú kiri ni Easy Loaner Cooperative International àjọ ti ń fúnni lówó bí wọ́n sì máa ń pera wọn náà nù lórí ètò yìí. Ẹ jẹ́ máa kí àwọn aṣojú wọn káàbọ̀ kíbẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé ọmọ ajé bàbá àwọn èèyàn fẹ́ gbóhùn yẹn bá ń kí wọn lè.
7: Ẹ ṣe púpọ̀ olótú mo kí gbogbo ejí tó gbọ́ wa ní àkókò yìí kí wa pé a kú iṣẹ́ òní.
0: Àdúpẹ́.
7: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti Easy Loaner Cooperative International.
0: Tọ́ ọ̀dà bákan náà ẹ jẹ́ máa kí ọ̀gbẹ́ni Hassan káàbọ̀ sí yàrá gbára ń bí ọmọ Káyọ̀dé bàbá bá ń káwọn èèyàn wa lè.
8: A kí gbogbo ejí tó ń gbọ́ wa ní dédé àkókò yìí o. A kú iṣẹ́ látàárọ̀ o, Ọlọ́run fi èrè ṣiṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa.
0: Àmì àmì.
8: Orúkọ tèmi ni Ọláníyí Kẹ́hìndé Hassan láti Easy Loaner Cooperative International.
0: Ọ̀dà ọ̀dọ́ alàgbà ẹyẹ ọlàgbà Káyọ̀dé ọmọ ajé mo fẹ́ gbé ní ìrọ̀lẹ́ tòun. Bàbá ẹ tiẹ̀ kọ́ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń darapọ̀ bẹ́ẹ̀ ṣe ń wá lójoojúmọ́ ní gbogbo ìgbà yìí láti pé káwọn èèyàn kọ́nà wọn náà ó là káwọn náà lè jẹ́yàn nínú ayé àwọn tí wọ́n wọ́n ẹ tiẹ̀ kọ́ bá ń dúpẹ́ lọ́wọ́ ná kí n tó bẹ̀rẹ̀ ètò.
7: Ẹ ṣe ń gan olótú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń darapọ̀. Pàápàá jùlọ mo tiẹ̀ tó wá dúpẹ́ torí a lọ sí ìlú kan ìlú Oko. Àti Oko àti Ejigbo. Mo máa ń gbọ́ wa báyìí mo dúpẹ́ lọ́wọ́ wọn tó rà lọ́bẹ̀. Àwọn ló fà á tán tún gbé wa kúrò nílọrin fún ọjọ́ mélòó kan.
0: Táwọn èèyàn tún pé àwọn ògbóhùn yín léjọ́ méjì mẹ́ta.
7: Bẹ́ẹ̀ ni àwọn ìyẹn ló fà á. Àwọn náà làwọn fẹ́ jẹ́ ń bẹ̀. A sì ti débẹ̀ àwọn náà ti darapọ̀ mo kí gbogbo wọn. So àwọn ẹ̀ lọ ní mo tó wá kí wọn dáadáa sí pé ẹ tún kú àmójúbà wa àti tún dénú. A ti sọ pé ọ̀dọ̀ wọn la ibi là á mọ pẹ́ sí torí bí gangan làwa náà ọmọ bí làwa náà so ibi là á mọ pẹ́ sí àti tún dé sí wọn lọ́rùn náà.
0: Nílùú Ìlọrin wa ń bí.
7: Bẹ́ẹ̀ni.
0: Ó dá Easy Loaner Cooperative International àǹfààní wo lẹ tún gbé wá fáwọn ará ilé ẹjẹ́ wọn mọ̀ sá.
7: So fún etí tó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ àtàwọn tó ti ń gbọ́ wa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì mọ gbọ́ wa náà nù a ní yípadà torí bí ètò ṣe ń lọ náà ni bó ṣe ti wà láti ilẹ̀ náà ni. So 1969 náà ti dé ètò ilẹ̀ṣẹ̀ láàrin àwọn òyìnbó mẹ́ta péré. So àwọn òyìnbó yìí jẹ́ ọlọ́rọ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ táwa jẹ́ lẹ́yìn ijó àánú wọ́n wá fẹ́ kí ọ̀rọ̀ tàn ká olójẹ́ kan dá ètò ilẹ̀. So ètò yìí wá dé ilẹ̀ Áfíríkà ní ìyá 2020 ní táìmù gba kòrónà. Ó dé Nàìjíríà ní ìyá 2022. Àmọ́ ìyá 2024 làwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí gangan náà darapọ̀.
0: Lẹ darapọ̀.
7: Bẹ́ẹ̀ ni inú oṣù tá a wà yìí gangan gangan òun la pé ọdún méjì gbáà.
0: Kábíyèsí Ọlọ́run.
7: Tá a ti darapọ̀.
0: Hey.
7: Ní oṣù yìí gangan ni. So ayẹyẹ ọdún kejì tá a mọ́ ń tẹnumọ́ pé a ṣe nítorí ìdí kan àbí ìdí kejì a postpone. So déètì tá a bá ṣe gangan orí bí náà láti wá polówó.
0: Bẹ́ẹ̀ jẹ́ káwọn yòó mọ̀.
7: A jẹ́ kẹ́ fi bọ̀ ó sá ó dé nàìjíríà àwa darapọ̀ ní ìyá 2024 mo sọ fún yín yẹn. So gbogbo nǹkan tán láwọn ń ṣe gbogbo ẹ̀ náà náà ń ṣe ó bẹ̀rẹ̀ látorí pé àwọn ń fún wa lówó. Owó tó bẹ̀rẹ̀ látorí 150,000 naira sí 7.5 million.
0: lówó lẹ wá.
7: Bẹ́ẹ̀ ni owó tó ń fún wa nìyẹn mi tó fẹ́ gbá àwọn èèyàn lọ sí
0: ilẹ̀ òkèrè
7: ilẹ̀ òkèrè mọ ajá sọ tiwantiwa lónìí.
0: Táwa mọ̀.
7: Bẹ́ẹ̀ ni owó tó ń fún wa nìyẹn. Owó yìí ló wá ní àwọn àmúyẹ yìí nínú àwọn quality lówó yìí nínú. Àkọ́kọ́ owó yìí tẹ́ ẹ bá qualify àti gba owó tá à ń sọ yìí olótú. Nídìí àti mú nídúró kankan wà o.
0: Èyàn nílò garantor onídúró. Bẹ́ẹ̀ ni
7: nílò onídúró pa. Nídìí collateral bóyá wèlé àbí wèlé ká mọ wá kiri nídìí yẹn rárá. Nídìí BVN. Nídìí NIN.
0: Tẹ́yìn bá gbowó yìí o tó qualify láti gbà.
7: Bẹ́ẹ̀ ni olótú kódà nídìí passport. O ti yé báyìí. owo itun wa ni ko ni ele lori bo ti
0: ki so wo ele
7: be ni ko ni lori
0: be se ma nwe na lopolopo
7: be ni loju se tun wa ri owo itun wa ni ko ni di pa mo joko pade boya lo sosi abi lo sosu so ko si pe a tun dawo pade an dawo minute an dawo table kankan o si iyan o need owo itun wa ni ka to gba se a mo gba won ajemonu pepe pe kan koko mo gba na ka tun gba loonu ta nso yi ta ba tun gba loonu tan ajemonu ta nso te si waju ni o tan sibe ni duruko ajemonu yen se wa ri eyi gangan to je pe tori e la wa se darapo ti mo mo ntenu mo ni gbogbo gba o ni pe ani ta ba qualify ta gbowo itan ko se nu apo wa lati tun wa mo san
0: lo ba lo ba pari iyo ba don suga ja
7: be ni olotu eleyi lo mo ru awon eyan loju igba temi na kokko gbo oru mi loju
0: pe bo ni o se ri bayi
7: be ni tori ele mi na se lo gbo agbo ye ngba yen ti mo fi wa di pe mo dara pe mi na wa di eni to na njanfani ti se mi nikan mo njanfani tawon awon obi mi ni le njanfani awon mo mi gbogbo won na njanfani
0: awon toro gbaye ka lotu lo si
7: be ni gbogbo won na njanfani re so tori ele se to wa gbe dani leko le
0: tori mo fe bere pe bo la we o se wa gbo agbo ye lori oro yi bayi
7: be ni a tun gbe dani leko
0: le
7: ola ola ode oni
0: lola
7: be ni agomokan la aro
0: agomokan la lola
7: be ni la ile
0: nibo ni o ti waye e ba nsalaye o
7: state of visual na ni ai lobi meji leyin format ni ta ba nbo lati taiwo oki to ba ti de format egbe format yana kan ya yana gba lo de tan tan pe ni interlock ona interlock na fi se te ba ti ya sona ye office te doju ko lapo tun yin o gbe ni ibe ni office wa to ba de je unity lo tin bo wa de junction unity taiwo ye mo ya si taiwo sale mo ya si taiwo oki kan lo tara to ba ti lo tara office to doju ko bi ona interlock ye na ni lapo tun re ibe ni
0: eje n lo sodo ogbeni omokeyinde azan baba beyan ba nbo wa bi eto lola akoko kini ko mu lowo to ba nbo tori seminar mi won pe ah emu ye bayi lowo o emu kan bayi lowo o kini ko mu lowo ile elekeji ni pe te yan ba wa nbo wa bi idanileko yi lola baba pelu ori ofe te wa file pe idanileko aye lola elomi le pe ah agomokanla o o le raye ohun wa nbi se boya se to je pe bo ba ko lagomokanla won le saake ko ni fe padanu se iru eni be to na lafani abi ko lafani se to baba e ba mi yanan na esa
8: e seun olotu ah akoko na pe kini awon ti an bo wa lola
0: lagomokanla lola
8: ko si nkan kan ti won mu lowo lati jati lati wa di anfani eto isi lona tori wi pe seminar ta fe se ofe ni
0: seminar
8: be
0: owo wole ofe ni
8: ah gbowo wole lowo eni kokan
0: nlo ba pari
8: eyin o wole o joko o gbo alaye nipa isi lona gbogbo nti nje isi lona lato kede re won salaye fun e lai gba wa nara lowo
0: lai gbowo wole kankan
8: to ba wa gbo agboye tan ti won na ri pe ah anfani nla lele to fe je anfani to fe gba owo isi lona a darapo pelu owo perete owo dako mu
0: okay
8: sugbon ta ba tin pari eto won to ba fe mo ye pe wa leyin eto a ma so
0: eleyin fun e
8: eleyin to je lekeji ni wi pe awon eyan ti won bo wa kini anfani ti won o je anfani ti won o je po tori wi pe eyin o le wa si seminar isi lona ko mo mo iya to sogun dogoji egbo se an popo lopo nbo sowo ta lo se ro series and program mi ko lo ri pe mi na bo sinu eto yi ko lohun to do ko to fi ele dopin wahala mi ai mo ye be ti mo ti lo
0: te ti bo wo
8: sa lo sugbon gba mo de bi ele ti mo darapo ninu awon eko ti mo tun ri ko nbe mo se won anje oye mi pe awon coded ta won to ja si pon mo lu jibiti mo nlo gbogbo la wa mo so ta ba de bi danileko yen lola
0: okay
8: ale keji ni pe teyan ba wa ni gbagbo nu wa to darapo wallahi taala igbesi aye ti yi pada latola yen tori pe to ba je ni to ja si pon taraka tele ko to ri 100,000 lu o gbo irorun ni o bade o
0: e ma n pa won anfani kan wa allowance kan keyan ti to rowo gba kan ba qualify
8: aje monu ta n gba olotu o ju lonu ti isilu na n fun wa lo
0: ni allowance
8: yo gba ni mo so tori pe owo orisi meta la n gba ni isilu na sugbon tori pori afefe la wa
0: ayi o
8: gba wa
0: ojo ti lo gan
8: a ni le so owo orisi meta yen yo kan pere la menu ba to je lonu to n gbo yen sugbon to ba de bi ra yen leko lola wa gbo ipile bi owo yen se n jade meteta owó yìí tí yẹn bá ti darapọ̀ ní o ti ọkọ mọ gbà kó o tó gba lónà gangan ló ti ọkọ gbà
0: tí o ti mọ jàǹfààní aláwọ̀ sí
8: aláwọ̀ sí tá n sọ yìí olóòtú ó ju lónà tí wọ́n ń fún wa gangan lọ
0: ńlọ bá parí
8: ẹ̀gbọ́n wá síbi ìdánilẹ́kọ̀ọ́ náà làwa gbàgbọ́ yé
0: torí
8: pé lè mọ tako làákàyè ṣùgbọ́n tó o bá débẹ̀ kó wá gbọ́
0: kó o fetí ara rẹ gbọ́
8: látìgbà ti bẹ̀rẹ̀ níbi ọdún méjì sẹ́yìn lénìí àwọn kan sì wà nílé tí wọn sọ pé nàláì náà ni wọn ń gbọ ohun òwá gbogbo wọn tó tún ti ń gbọ́ lọ tó ń gbọ́ yìí o kò lè lọ o kò lè crash kò níbi kankan tí ń rè wá jẹ àǹfààní owó easy luna
0: ọdún lóde tán yìí. Bàbá ẹ bá wo àwọn nọ́mbà wo náà lè pè yín sí lẹ́yìn ètò àwọn tó bá fẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé míì àbí ìbéèrè míì ẹ bá ń wo àwọn nọ́mbà ń sà.
7: Ẹ ṣe gan olóòtú ẹ pè sórí aago yìí. 08 0 6 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3
0: ẹ tún mú.
7: 08 0 6 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3 tí yẹn tí èrò bá pọ̀ lórí yẹn ẹ pè sórí ilé 0 7 0 4 1 4 1 7 9 7 9 3 9 8 1 8 1
0: ẹ tún mú.
7: 0 7 0 4 1 4 1 7 9 7 9 3 9 8 1 8 1
0: ni nọmba tán lè pèsè bẹẹni tí ò bá rí àdírẹ́sì mú àbò fẹ́ bèrè nǹkan míì àbí ó bá ní ìbéèrè àbò nǹkan kan tó fẹ́ bèrè lọ́wọ́ yín. Adúpẹ́ olówó àwọn aṣojú iléeṣẹ́ Isilona Cooperative International mi pé ECI bí mo ṣe sọ Isilona Cooperative International ni o. Ẹ jẹ́ mọ́ lọ fún tòní adúpẹ́ lọ́wọ́ alàgbà Káyọ̀dé ọmọ ajé adẹ̀dúpẹ́ lọ́wọ́ alàgbà ọmọ Kẹ́hìndé Azan ìgbà tí a tún máa pàdé orí àtàánú ọlọ́run ní fi wálẹ̀ o. Ìwọ náà gbégbé sí ọlọ́gbọ́n o má jókòó ní jòkó pé náà láì torí pé náà láì tá má gbé májọ gbogbo ẹyìn rẹ lọ nà túrò ó kọjá o.
5: Ó tún ti yọ mí kó inú pàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọn ò lówó lọ́wọ́. A máa dára àìlówólọ́wọ́ ọ̀pani ló kọ̀dà ṣébí wọ́n ní mista ni ò ní sí mbẹ̀.
6: Ẹ máa wò yín. Bọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
5: Lámìdí ṣébí ń gbà tí wọ́n ti rọwọ́ orí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
6: Èmi náà kọ́ ń bá já yín tá yín tẹ̀ já.
5: Ọjà wa àjákẹ́ lọ́nà wo.
6: Ebi Easy Loaner. Iná ọ̀la sí rí ẹwà tèmi.
5: Easy Loaner. Àwọn àwọn náà tún jẹ́ bá wọn.
6: Bẹ́ẹ̀ni o, Easy Loaner, ojúfò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolọ́.

0: Ziyara ta ta farko a gidan sirikai na kusan kiran ƴan sanda. Bayan nan murmusa don kullum Mr. Chef, sai na ji miyan kuka ta fara turanci. Har ma anta Amina sarauniyar iyayi ta ce, "A zuba min a kwano in tafi da ita gida."
1: Ji dadin dandanan al'adu tare da dunkule mai saukin marmasawa na Mr. Chef Beef mai dandanan daddawa da kuma hadaddan kayan kamshi. Mr. Chef, dandanan gida, dandanan al'ada.
2: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood? Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort, choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid, fast relief, full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
3: Ẹkùn ìdìbò ìlọrin East àti ìlọrin South.
4: A ní arára wa létí akíkanjú ọmọ bíbí ẹkùn ìdìbò wa ni o.
3: Tó ti ń báṣẹ́ ìlú bọ̀ látọjọ́ tó ti pẹ́.
5: Ọlẹ́sìn ni o.
3: Ambassador Dr. Ibrahim Tajudeen Sola Ọlẹ́sìn. Kò dé láti wá fẹnu ya rán bẹ́ẹ̀. Ó ti ń ṣe é bọ̀ ọjọ́ ti pẹ́. Látọdún 2016, ẹgbẹ̀fà akẹ́kọ̀ọ́ 1,200 ló jàǹfààní ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lásìkò ọlùdé.
4: Ìyẹn lọ́dọọdún.
3: Tí púpọ̀ nù wọ́n ṣe dánwò wàá èkè àti nẹ́kò lọ́fẹ̀.
4: Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan.
3: Àtúnṣe àwọn yàrá àkàwé. Ìrọ̀gùn sáwọn obìnrin lápá nídìí okòwò wọn. Bó ṣe ń bára lù fá ọ̀nà kó lè dùn rìn. Bẹ́ẹ̀ ló ń bá wọn túná mọ̀nàmọ́ná wọn ṣe. Ojúlówó olóṣèlú tó farajìn sí ìlànà ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú ni. Gbogbo àwọn ìrírí wọ̀nyí ló ti kọjọ papọ̀. Ó ń wọ́ gbọ́ kọ́gbọ́ wá mọ̀kúmọ̀ láti túbọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ lágbo òṣèlú. Bá a bá wá ti ọ̀lẹ́ sílẹ̀yìn gbígba ẹkẹ́ ṣe fọwọ́ tilé. Àfínfẹ́ ìtẹ̀síwájú àṣeyọrí ìjọba gómìnà Abdulrahman Abdulrasaq ni. Ẹ ṣàtìlẹ́yìn fún ìkúnjú òṣùwọ̀n. Ẹ ṣàtìlẹ́yìn fẹ́ni tó jòlò tọ́ sẹ́gbẹ́. Ẹ ṣàtìlẹ́yìn fẹ́ni tó lapare fáwọn ènìyàn ẹsẹ̀ kùkú. Ambassador Dr. Ibrahim Tajudeen Sola Ọlẹ́sìn. Ó wá de kó wa Ìlọrin East da Ìlọrin South Federal Constituency. Domeye Samuchi Gabade Nasarade Kebamu. Rimu Bashi Goyombaya.

0: you.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Fedobin Ion Care, the good for your body, say you yeah.
6: Oh, yes. Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Fitzin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
7: Latinu Yarai Diamond 88.7 FM, Ilorin, Iroyabaye.

0: nínú ìròyìn àgbáyé náà. Ilẹ̀ United Kingdom jẹ́jẹ́ àtìlẹ́yìn fún ilẹ̀ Nàìjíríà láti gbógun ti ìjínigbé. Ààrẹ Tinubu gúnlẹ̀ sórílẹ̀-èdè Rwanda fún ètò ìpàdé àgbáríjọpọ̀ àwọn olùdá ilé-iṣẹ́ sílẹ̀ oní ilẹ̀ Áfíríkà. Obìnrin kan dáná sun ọkọ rẹ̀ tí mọ orogún rẹ̀ ní ìpínlẹ̀ Kano. Nílẹ̀ òkèrè lẹ́ti máa gbọ́ nínú ìròyìn àgbáyé náà wípé àwọn ọmọ ológun ilẹ̀ Iran dúró lakọ, èyí tí wọ́n sọ wípé kò sáàyè fún ìbẹ̀rùbọ́jọ́ gẹ́gẹ́ bí ìdóoru mọ́ látọ̀dọ̀ ilẹ̀ Amẹ́ríkà tí mọ Israel ṣe wáyé. Nínú ìròyìn okòwò lẹ́ti gbọ́ nírọ̀lẹ́ tòní wípé àbádòfin o láti bójútó tẹ́tẹ́ títa lójú òpó ayélujára ni ó ti di kíkà fún ìgbà kejì ní ìpínlẹ̀ Benue. Nínú ìròyìn amúlòdùn láti máa bòyìn gbọ́ wípé AY fi ìmọ̀lára rẹ̀ hàn lórí bí ó ṣe pín ọ̀rọ̀ tí òun àti Alẹ́sẹ̀ Kúbọ̀ sọ kẹ́yìn. Níjẹ́ kí etí yín ó di lágbọ̀n, eré ìdárayá wípé àwọn eléré orí ọ̀dọ̀ mẹ́ta láti ilẹ̀ Nàìjíríà dé ìpele tó kángun sí àṣekágbá eré sísá onírúurú bùsọ̀ tó jẹ́ tàwọn ọkùnrin ní ìlú Accra. Akinyin o, ẹ kúrò lẹ̀, ẹ sìnkú iṣẹ́ òní, Ọlọ́run ọba yóò pín kó wa léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ayànláàyò. Ìròyìn àgbáyé lamúdé sétí gbọ́yìn láti ìkànnì ìkejì dín ní 90.7 Diamond 88.7 FM tó takànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ni oníròyìn, kà lè gbọ́ wa níbikíbi lágbàáyé ìgbà tí ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lè bá wa dọ̀rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tìmọ̀, YouTube tàbí kí ẹ gbọ́ wa lójú òpó ayélujára Radio Garden. Àmọ́ yìí kúrò ń bẹ̀, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Hello, how are you fans? Mi lórí social media, èmi ọmọ yín ni Pretty Bye ni. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 AM every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lójú yìí.
2: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ku dede asiko yi ni gbogbo aye kaye te tin gbo mi o se dada mo ba yin o de o dabi
1: lira loro
0: ba ba so ni po nteyin o gbodo fi owo oyo bo ke mu o nti o gbodo jimi ma yan lowo
1: lira loro yi o gore
0: nteyin gbodo sapa na be bo ti wu ko ri ti o gbodo di me ri ma yan lowo ilera ni o ore wa gbogbo koko janjan mo le goke mo le so
1: o se je mi
0: so mo tin lo soke lo sodo ohun to gbodo gbagbe o ni pe ko toju ilera re emi a ma so pe ma je ki aiso gbe o lo le ewo san o
1: e je ka dupe lowo ile ti ma
0: ni ilera wa ko ba le dangajia ki gbogbo e ko ba le jora won Olo ma fi le ise yi o ma fi jinki wa. Ile ise earth code.
1: O pa mo se transformer o fun sha ra se.
0: E bere lowo mi. O fi pe kini won gbe dani gan ni pato ni ile ise earth code. Gbogbo e patapata porogodo le la nfani lati gbo. Lenu eni ti se asoju ile ise earth code.
1: Alafia gbogbo emi o.
0: Àwọn àgbàbọ̀ wọn níbi ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́nú. Inú mi dùn ayọ̀ mi kún pé alàgbà ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ wọ́n tún darapọ̀ mọ́ wa lórí ètò lásìkò yìí. Ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ kò dédé àsìkò yìí o.
2: Kí ló tún mo kí yín?
0: Inú wá dùn ayọ̀ wa kún pé àtúnrí yín ẹ ṣeun gan.
2: Ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ omi lórí ìkànnì yìí káàkiri Nàìjíríà àti gbogbo àgbáyé kí yín wípé ẹ kú ọjọ́ dáradára yìí.
0: Ẹ ṣeun. Àdúpẹ́ bàbá ń sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ tó mú ọ̀rọ̀ ìlera lọ́kùnkúndùn ní bàádà ọkọ̀ gbòógì nílé-iṣẹ́ earth code àti pé àwọn tí wọ́n ti jẹ àǹfààní ohun tí ilé-iṣẹ́ ìgbéda ní mélòó la fẹ́ kà nínú ìyá àdípè léde àwọn gan kan sára gbóṣù bàràbàǹdẹ̀ fún ilé-iṣẹ́ earth code bàbá sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ earth code fún àǹfààní àwọn tó jẹ pé ó ṣeéṣe kán ṣẹ̀ṣẹ̀ máa gbọ́n pa ilé-iṣẹ́ yìí fún ìgbà àkọ́kọ́ kí là ń pè ní earth code gan.
2: olótú ó dá ń pè ní earth code. Àwọn nǹkan tá a ti ń se láti ìsẹ̀ǹdálẹ̀ ayé wa bí a se ń tọ́jú ara wa.
0: Láti ìgbà ìwásẹ̀ wa.
2: Láti ìgbà ìwásẹ̀ wa. Àwọn tí ò rọ́mọ bí. Àwọn tí apá wọn ti sọnù. Ojú wọn ti lọ. Àwọn tó ní fibroid. Àwọn tó ní stroke. Àwọn tó jẹ́ pé ẹnu wọn bí wọ́n bá la ẹnu gbòòrò.
0: Ẹnu amọ̀ọ̀rùn.
2: Ẹnu amọ̀ọ̀rùn.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ó ní tí ìgbàlódé òní health code náà tún gbé wá. Láti máa se ìtọ́jú tó péye láì se wípé ọkàn ń kó oògùn jẹ sáábì ẹni tí ayé ń se. Aṣẹ́rí the new instrument ti earth code gbé wá. Ṣẹ́rí ń tàn wá lọ lápò ṣòkòtò náà lo
0: tàn wá lọ ṣòkòtò.
2: Ó wà lápò ṣòkòtò àwọn míràn wọ́n làwọn ń lọ Germany. Wọ́n lọ China wọ́n lọ bí wọ́n lọ sọ́ọ̀rọ̀.
0: Wọ́n lọ máa náwó bèbè rèé lórí ètò ìlera wọn.
2: Wọ́n ti wà ní tàn wá lọ ṣòkòtò wà lápò.
0: Kábíyèsí Olódùmarè.
2: Wọ́n la ń pè ní earth code. We have an instrument tó máa ń yọ gbogbo àwọn ọ̀rá.
0: Àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó ṣomo sínú
2: àgbọ̀ ara. Àwọn ọ̀kan nínú rẹ̀ ni àwọn mìíràn wọn ní kí ni wọ́n ń pè ọ̀rá.
0: Àpọ̀jù ọ̀rá.
2: I am telling you.
0: Lágọ̀ ara máa ṣàkóbá fún mi.
2: A máa dààmú kidney.
0: Kábíyèsí Olódùmarè.
2: A máa dààmú ẹ̀rí àwọn mìíràn wọn ò ní kidney wọn ti sọ sẹ́lẹ̀. Àwọn míì ẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ sí wúlí fa wọn ti bàjẹ́ nìyẹn.
0: Olódùmarè.
2: Àwọn ti ìgbàlódé instrument yìí ti ìgbàlódé yìí yóò yọ kúrò láì ní ìdàbàdì kankan.
0: Kábíyèsí
2: o. Kò ní nípò ń dààmú tó ń lògùn sáá ẹlòmíì ti sọ ògùn lílò.
0: O ti sọ d'oúnjẹ.
2: O ti sọ d'oúnjẹ.
0: Bí ẹni mu mi.
2: Bẹ́ẹ̀ ń jẹ́ mọ̀ pé àwọn mìíràn bí wọ́n ṣe yajú kalẹ̀ ní olóòtú. Odidi oṣù mẹ́fà wọn ti rí wọn ti wá sọ́fíìsì wa.
0: Ọlọ́run o.
2: Bẹ́ẹ̀ ni.
0: Láì fojú kan oorun.
2: In fact o ti ń affect wọn psychologically.
0: Kábíyèsí Olódùmarè.
2: And these are some of the things tá à ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ kí n sọ fún yín olóòtú.
0: Ẹnì sọ́lẹ̀.
2: A ò mọ̀ du jíjẹ yẹn gan o ti kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Pàápàá jùlọ tó bá ti jẹ́ awúf.
0: Tó bá fẹ́ dé.
2: Awúf de kí n lè olóòtú.
0: Ọlọ́run o.
2: Sẹ́ẹ̀rí olóòtú ẹni mọ́tò. Gbogbo wa náà ni mọ́tò. A ní fóònù. A ní rédíò. Oṣù mẹ́ta kò sí bó ti wù kó ṣe tó wà sáfíìsì mọ́tò ẹ.
0: Bẹ́ẹ̀ni.
2: Pẹ̀lú ọjọ́ orí ẹlòmíì ti tó ogójì ọdún ẹlòmíì ti tó àádọ́ta ọdún ẹ bèrè ọjọ́ tó ti sáfíìsì ara rẹ̀ jù àfi ìjẹkújẹ sáà.
0: Àfi jíjẹ ìṣá.
2: awon ija ku okay e wo owo mi bo se to yi kenya ja mala to bayi tabi wit to to bayi tabi semo igba melo ni wari akoju bayi lo o mo le yi to ku wa iye ni ti igba lode ti a npe ni instrument ti tera ti ti head code gbe wa yen yo yo kuro ni la ida murara aro wa ji pepe
3: be ni
2: awon nkan kan wa to wa npa okunrin won pa obirin nisin ko ba ojo ori o olotu awon okunrin mi e wo
3: spot
2: postrate
3: eh
2: ti won pe ni ipake yen o ti ba ye opolopo je
3: olohun o
2: awon mi fibroid ni lobirin awon mi ori serious infection lo wa papa julo awon obirin wa ni ko romo bi ko re leise ko le ri se nitori pe we are careless with our health
3: oh your bokeh la fun
2: ilera wa and our health should be paramount and that is why I say here I said when the health is lost everything is gone
3: kabiyesi yo
2: abi o le ti
3: nkan ba ti se eto ilera yan
2: won da won da won do
3: yan pada mo gbo
2: mi ni iyawo mi ni business mi ni njo ba ti le pari o pari o ta fun oniye eno mi ake sara lo finish e nitori wi pe bi eniyan ba ti en si ogan bi aye ba nsi o ye ko le tura re sile mo fe so fun yin pe gbogbo eyan ko laye nse
3: afowo fa lo
2: so bi awon eni eniyan ma se ra ri alaye nse un
3: kabiyesi o
2: and that is why today mo so fun wa agbara ti bo lowo opo lopo okunrin
3: ki lo fa
2: o to fa ni wi pe e wo won o le soju si o won o le soju se won
3: nkan ti se joko
2: ni won do wedding ta na millions of naira lori awon omo wa ti won se kilo de to crash okunrin o le sokunrin agbara ti bo lowo re ko si se obirin ti o gba apalopo okunrin gan ba ti ri re ti ati awon eniyan o ti wo 1%
3: bi eni pe won yo fuse lo ni
2: to wa ti ta ba fi si number isa to ba 100 to ba ni yo kuro yo bo si 1
3: na ko ma gba pepe
2: pepe that is why we record a lot of death loaning awon elomi won ni won ojima awon elomi o ka dede lo city o da subulu le awon elo ewo bi accident ti po lo ni igboro opolopo oriyan wiwi ni loju won ri
3: kabiyesi olodo
2: and that is why we are saying here wi pe ilera loro our health should be paramount ntori pe bi a ba kuro ni bi ta wa ani mo bi aye pe mewa sa
3: kabiyesi o
2: aye ta wa yi aye ka kuro ni bi ta wa ni ka le mo bi to nlo tori ani ti o mo bi ti egbe nti nla oluwa re o sare
3: ku
2: o ni head code fi wa si ori lenu gba ti won si ti de yi lori yi ni kwara se ti wa yi baba e ri loja nti re
3: lo la ti e fe ka ni ni adi pe le
2: ni awon to ti so enunu ti won ti so esenu adupe lodo olorun pe nipa instrument head code ko ti si wu e ni gbogbo agbaye
3: ilera won ti n bo sipo
2: stand to be corrected gbogbo ilera won ti bo sipo
3: kabiyesi olorun
2: won si ni dawo lo bi yo kere won na le jade wa tori pe ko si ani ti o ri nkan ti o ta yi ese ti o ni damo
3: e baba e wa ja wo bayi tori pe akoko ti nko wa ni papa mara lori eto eyin ile ise headco di se agbekale eto kan olojo meje gbako ni e je ka won ara le mo ijo wa ti ijo wo ni eto yo wa yi gan
2: ese olotu kin to lo sibe we are talking about alternative therapy alternative medicine on the headco now awon nkan ta nse ni yi opolopo body wa ta so yin awa na ni di karawa ka service e
3: ba ti service awon ko ta wa
2: then gbogbo cell ara elomi ti ku immune system elomi o sise mo and that is why today la fi gbe eto yi kale kara agbe kale wi pe ni ola
3: ola ode yi
2: ati otun la
3: te mo otun la
2: then won pade wa ni office address yi number 135 Ajase Epo Road ni Ita Alamu opposite Yemo filling station ni ilu Lorin Wambi
3: ibe ni eto yo ti waye ni ola totun la
2: ni ni Ita Alamu opposite Yemo filling station ni Lorin Wambi ni ago mesan aro si ago merin irole ni ola
3: ati otun la oro na le ti gbohun gbogbo eyin te n gbo wa nle patapata korogodo o ti gbo o gbo bo ba je mi ni wo ni won tete ma so sonu lola atotun la won yoju be baba bawo yan ba wa n bo kini kun mu dani
2: e si olotu seri aye ta wa eni ti o ba paro loku ko si nkan fe ko si nkan fe amo a se ni won ba ki awon eniyan le badun re won wa se blood sugar won wo won wo ifunpa won ko wo egberun meji pere ni won san
3: 2000 naira pere
2: be ni sugbon ti won ba fe se ilera to peye ta o toju won pelu igbalode instruments dan so yi won san wo won san wo kolukalu ku mura wa bi eniyan ba fe ta ba fe toju malaria nisin mo mo pe o kereju wa lo egberun mewa won san wo e mura ke wa sugbon koko wa si ayewo na wa to ba ti fe si ayewo to fe se fasting sugar o ni jeun wa iyan ni kan wa ko o e je ki so fun yin sa wahala wa nlu loto awon eyan mo opolopo awon eyan ki se dandan pe egba ogun yin e se toju ele ani nkan to nje ga elomi o need ju pe ka advice
3: o ka kie si tin je tin mo lo senu
2: gbọran wi pe ohun to ye ko ma je ni yo ile kuro fele
3: sa fele ile
2: kun sa fele yi tori wi pe ba se nso yi opolopo won o ri ona lo nipa ti ilere ara won
3: to oda baba eyin ola ati otunla ni eto yo waye lago mesan si ago merin irole e ba n fi address yen lede lekan si
2: se olotu address yen ni number 135 ajase ipo road italamu opposite yamo filling station ilorin awon number meji won yi oni won pe wa
3: e ma pe awon number
2: yen number 1 08 01 04 04 78 95 08 48 48 02
3: ikeji 08 01 01 04 04 78 91 91 02 02 ejamu yuna lekasi 08 01 08 01 04 04 78 91 91 02 02 ema pe awon number meje ji ye fun eyi ke yi ati otunla mo gbagbe o anfani yi o ni le ise headcode ni won gbe wa fun won ki le that mi ti e ko ba le dangaja fese ni le dan yin a to pade lojo mi ojo re e ma gbe ninu alafia ati ilera pipe nko ni se wa o awala ma gbe to da se iko wa nipa laanu wa ati awa ti won yo sa anu fun mori yin na

0: 36 kede ye awon niyan ilu ologbo nijoba ibile asa nipile kwara un ki honorable alhaji yunusa onibo ki egba ati alhaji abdulaziz kola commissioner for energy ati contractor alhaji lukman pelu gomina wa nipile kwara malam abdurrahman abdurrazak fun aseyori lori ina monomono ti won se fun wa kolorun ba wa dupe fun won olukede ni baba magaji ologbo ati gbogbo omo ilu lapapo adupe o
1: Last year long, I need a mo, a coolie, Nibugota, Batala, Lamfani, at my boy. Ire, Ajan Jedale, if I tune in for Lapoya, Onga Gola Beto, you want foot or not to And late, you may not go loud job. What you want, she bet, you want text message, Laro, Laro, get up where Boa, I name Taji. Hey, Monty. O tabuku eni julaye o ni ki eyan o di eni ti ma toro lowo eyan wa gbo o iwa gangan ni lo lati yi ipinu re pada fun todun tutun yi gege be ti ma pe a ni mu nti o ni se ilanfani a ni mu wa fun be ba ti gbohun yi idi egan re ngba mo he ti mo ko ni mo ni gbogbo eyan mo rilede Nigeria pata e gbodo je ninu anfani tin lo lowo yi Eh ma wo pe kini gogo asama ti npa yi ki lo dale lori Bo ba fe man to dale lori iwa gangan joko ko gbo fun ta koko iko le fi ri igbesi aye re tuni Ipinu to se ti o yi ipinu aye re pada lodun tutun yi o gangan mo gbeto iwa fun ta koko yi Bin ba ni nbe fun yin ko ni dun lenu temi gangan fura mi o ina ni yo ba fi bo ti won ni onikan ni so pe kini kan oye yin na un bolofa ba ni mo ta a je pe in ti o se yin lanfani on gangan ni ngba mo ri le se design your life hey there ba man tan dalara nbe wa light sala eyin go ni hesitate ẹgbẹ́ momini pẹ̀lú pẹ̀ ní esitéètì ẹ ní esitéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbà kò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí lè ṣe design your life gbé wá ẹnà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn ló di pé wọ́n ná mílí mílí wọ́n ná thousand thousand ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2000 naira rà ọ wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sí ọ̀sẹ̀ ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bu gbá o ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí lè ṣe design your life tí wọ́n gbé wá bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ jẹ́ tí èsè ti dára ràdá ò lójú lẹ́yìn tó jẹ́ ti dáadáa ilé ayé yan yàtọ̀ ẹ wo ẹbí má ni máa fà á lọ fúnra mi wà láìtalá ilé iṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú ilé iṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì á jọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ́ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ẹ̀ ń gbà lọ́wọ́ wọn fún yín ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dé bí àkókò yìí o.
2: ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí orúkọ tèmi ni Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
1: Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fígbà kan bọ̀ kan nínú kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ́ọ́ dálé lórí àti pé bóò làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dánlówó dọlọ́rọ̀.
2: ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń pọ̀ wa nígbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. Iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lù gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy.

0: ìdí ni ti ilé-iṣẹ́ ìṣẹ́ ìrìnàfẹ́ tààrà fi gbé ètò kan tí a ń pe àkọlé rẹ̀ ní success pathway kalẹ̀ fún gbogbo ẹni tí ó bá ń wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wọn. Tẹ̀rí fọ́múlà gbogbo ẹni tí Ọlọ́run bá
1: a ronú pé nǹkan gbé wá yìí ṣó lè wọ́ọ̀kì fún mi sá ò ní tètè ní lọ síwájú ọ kọ́kọ́ gbé ìgbésí ọlọ́gbọ́n tó o bá wá gbé òun ó gángan ni ó wà fún ọ ní àkọmọ̀nà àtàsọ lẹ́ẹ̀kan pé success pathway ò ní fún ọ o mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ dání kẹ́ ẹ máa wora yín bí ìgbà tí èèyàn ń wo ọ̀rọ̀ tí ọmọ jẹ dalẹ́ bí ìgbà tí ń wo olóòkan ni o sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dání ẹ bá ń pe nọ́mbà fún wọn.
0: Olótú kí n tó pe nọ́mbà yẹn gbogbo etí ti ń gbọ́ mi mo kí wọn kú oríire ní dédé àkókò yìí torí ètò yìí ni mo gbọ́ ní bí ọdún mélòó kan sẹ́yìn bí ọdún díẹ̀ báyìí sẹ́yìn tó yí ìgbésí ayé mi padà sí dáadáa. Ẹni mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó jẹ́ pé iṣẹ́ bọ́ọ̀lù gbígbá ni mo mú láyò gẹ́gẹ́ bí kàríà mi tó mo gbá bọ́ọ̀lù títí mo padà fẹ̀yìntì níbi iṣẹ́ bọ́ọ̀lù ni lẹ́yìn ìgbà tí mo fi iṣẹ́ bọ́ọ̀lù lẹ̀ olóòtú àti jẹ àti mu ó nira fún ọ̀tá mi nígbà náà tí ọ̀tá mi bá rí pépà ńlẹ̀ báyìí owó ni ó pè tá a bá fẹ́ gbọ́ bùkátà jíjẹ mú mi nínú ilé mi àtàwọn ìyàwó àtọmọ mi ní láti máa pe ọ̀rẹ́ àti ẹbí láti jẹ pé a fẹ́ jẹun nínú ilé. So ìgbésí ayé ni mo wá ń gbé kò wá dùn mọ́ mi mo wá ní láti rawọ́ bẹ̀ sọ́lọ́run pé ọlọ́run dákun sánú mi tá a bá ń ṣe àdúrà lámọ̀ àmọ́jọ́ tí ọlọ́run máa ń gbà tó oyún jọ́ tí ọlọ́run ó gbàdúrà mi ètò design life international ni mo gbọ́ tí ọlọ́run fi ṣe gbígbàdúrà fún mi.
1: Ìrólẹ̀ méjì
0: lẹ́ni mo ti wà lára wọn top earners nínú àjọ design life international lónìí mo ti make millions lára wọn tí wọ́n ti make millions ní design life international. Ìdí nìyí tí a fi gbé ètò yìí kalẹ̀ láti fi kọ́ àwọn èèyàn ní fọ́múlà bí èèyàn ṣe lè di olówó ọlọ́rọ̀ láti fi di ẹni tó lè dá bísínẹ́sì ara rẹ̀ sílẹ̀ àti láti fi fẹ bísínẹ́sì wọn lójú.
2: Ìwọ kan gbìyànjú láti darapọ̀ mọ́ wọn níbi ètò yìí tí ó wáyé ní Captain Cook Event Center Unity nílùú Ìlọrin lọ́jọ́ Sátidé on the 16 May 2026 tá a wà yìí ní Captain Cook nílùú Ìlọrin. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ títí di aago méjì ọ̀sán.
0: Mo fi dá yín lójú wípé ẹ̀yin náà máa wà lára àwọn tó máa dúpẹ́ fún Ọlọ́run tó sì já sí pé níbi tí gbogbo ẹgbẹ́ yín bá ti ń ná owó ẹ̀ní bá wọn ná gidi.
1: Bẹ́ẹ̀ ti tó lẹ́sẹsẹ yìí Ọlọ́run ó dùn mọ́ mi torí mo mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá lè láǹfààní àti kópa níbi ètò yìí ìgbésí ayé tiwọn náà yóò yí padà sí ti dáadáa. Ibi a wá ti lọ lẹ́ẹ̀kan ni pé yẹ́ẹ̀sì tẹni káwọn èèyàn tẹ̀hún ẹ dákun ẹ bá ń pe nọ́mbà èyí tí àwọn èèyàn tẹ yẹ́ẹ̀sì hùn sí àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì lásán bọ́ bá jẹ́mi ni wọ́n ni èyí ti wọnú mẹ́sẹ̀jì mi kalẹ̀ èyí ti kọ́kọ́ tẹ yẹ́ẹ̀sì hùn torí àwọn tó bá tún kọ́kọ́ tẹ yẹ́ẹ̀sì hùn tó kọ́kọ́ wọlé àǹfààní kan tó ń bẹ lọ́tọ̀ tí wọ́n ti pele mìíràn kalẹ̀ fún wọn tí wọ́n fún àwọn yìí hùn bá ń tẹ yẹ́ẹ̀sì hùn kalẹ̀ kí wọ́n wá pe nọ́mbà ẹ bá ń pe nọ́mbà yẹn fún wọn.
0: Olóòtú ká tó pe nọ́mbà náà síwájú gbogbo èèyàn tí ó bá fẹ́ kópa ń bẹ àǹfààní ètò rírẹ yìí 55,000 ni owó tíkẹ́ẹ̀tì tí ó fi wọlé àmọ́ èèyàn 75 tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì wọlé kò sójú ṣáájú ń bẹ̀ orogún ìyá mi ní ṣe mí ò sí ń bẹ̀ gbogbo àwọn 75 tó bá kọ́kọ́ pè tó kọ́kọ́ wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 500 naira ni ó fi ṣe owó wọlé síbẹ̀ gẹ́gẹ́ bí n tẹ sọ àǹfààní tó a gbé kalẹ̀ fáwọn tó bá kọ́kọ́ wọlé nìyẹn.
1: Ẹbí o ẹ ti ń dakin ní ọ̀hún pọ̀ o ṣé àwọn tí wọ́n bá jẹ́ 75 ní ìsìn tí wọ́n bá kọ́kọ́ tẹ àjẹjíṣẹ́ yẹ́ẹ̀sì tó bá kọ́kọ́ wọlé tẹ wò dáadáa tẹ jọ ẹ síra wọn àwọn ní ìsìn 500 naira péré làwọn san dípò 5,000 yé Ọlọ́run o bọ́ bá jẹ́mi ni wọ́n níṣẹ́ success pathway iná lílé ìlóòótọ́ àwọn tó bá wá tẹ̀ wọlé tó jẹ́ pé ó pẹ́ lẹ́yìn àwọn 75 owó wọn ti di 5,000 tá a mọ̀ sí 5,000 ẹ dákun ẹ tètè bá rìlíìsì nọ́mbà.
0: Ok nọ́mbà tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí
2: 0706930 5083 lẹ́ẹ̀kan sí ẹgbọ́ 0706930 5083.
1: Nọ́mbà tẹ́ ẹ pè ń ẹ dákun ẹ bá ń tún pè lẹ́ẹ̀kan sí àwọn àkáṣí mẹ́bí dá ń wá báyìí rò torí fóònù mọ̀mọ́ ẹlòmíì ni ó lò ẹlòmíì fóònù ọkọ rẹ̀ ni ọ̀sẹ̀ mọ́ dúpẹ́ pé bàbá alágbájá ẹ sáré fún mi fóònù yín tó ló fẹ́ kópa níbi eré yìí ẹ bá tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí
2: 0706930 5083 lẹ́ẹ̀kan sí ẹgbọ́ 0706930 5083.
1: Ẹ ṣeun gbogbo ohun tí a ti ń sọ láti ẹ̀ka yìí tá a mú wá fún yín láti iléeṣẹ́ design your life international òun ni pé kò dí ọ lọ́wọ́ kó o ń ṣiṣẹ́ ìjọba kó o mọ̀ kópa kò dí ọ lọ́wọ́ kó o ní bísínẹ́ẹ̀sì rẹ tó ń ṣe kó o mọ̀ kópa ẹ̀bí jọ ní mọ́rúwá ni mọ́rúwá ti ń ṣe ìtítọ́ mi jẹ kó tó jẹ o torí n tó fi ilẹ̀ dọmọ àrọ́mọdọ́mọ rẹ tí wọ́n jẹ́ ń bẹ̀ tí ọmọ jẹ́ àǹfààní tí àwọn mọ̀lẹ́bí rẹ ó tún máa wá wẹ̀ nínú rẹ̀ tọ́jẹ́ pé wọn ní lè wẹ̀ tán títí ayérayé iná lọ́yẹ káwọn ò fi ilẹ̀ o máa wọ àwọn bàbá tán ti lọ́hùn ẹ̀rí àwọn míì ní ìsìn wọn làwọn ń jà sílẹ̀ ilẹ̀ táwọn bàbá wọn fi ilẹ̀ ni wọ́n ń jà sí kí ni wọn náà fẹ́ fi ilẹ̀ fọ́mọ darapọ̀ mọ́ iléeṣẹ́ design your life international lónìí kó o lè rí ogún ayérayé fi ilẹ̀ fọ́mọ rẹ. Ẹ wò ẹ dákun nọ́mbà yẹn sẹ́ ẹ bá ń tún pè fún wọn sí
2: 0706930 5083. Lekan si egbo 0706930 5083.
1: Oda number un ina leti gbon aire fun tale meji gbo mi dada aire fun tale meji ekan ina ni elomi odun to koja ah olohun o ba won ti seto le radio baba seto ta bayi e mo gbo edakun ati jeun ni ati se gba ni ngba o je pe nta ba gbe wa fun yin ti o se yin lanfani e tete mu ibi la tun gbede yo ko ba da ko tete ronu jile ko darapo mo le se design your life international ki won na o le di eni ti o ma fun yan to wo ri o ma wa loke ti o ni ma wa anile mo ni gbagbo edakun e ba ngba won tan gbo wa niyanju e ba ngba won ni mo gbo won tan gbo wa ni isin e ba ngba won ni mo
0: gbogbo ara le to ngbo mi adura elomi ti gba ti pe but I na case ati idagunla lo fa elomi ni soro ton ba gbe en to ma se elomi lanfani ta dare o fi gba e pe mo so pe ngba ti mo toro lodo olohun pe ko sina fun mi eto yi olohun lo fun mi iwo to ngbo mi bayi olohun ti fe lo eto yi fun lati yi igbese aye re pada nu odun tuntun so tete tara ko mu phone re ko te message yes si number ta so kale ni
1: ah e seun gan gbogbo eyi ti e ngbo wa fun dede akoko yi ki dun ko po soki lo be oge o ati se ri ire si ni to nso pe ko je ojina hun ati mu wa si dede owo arowo to re bayi iwo lo wa ku ko pinu mo fe je eyan lodun ni mo fe wa loju kan ni o wa lowo re o titi gba mi tẹtumọ lanfani lati pade mi lori akanse eto yi invias ko so fun pe ile ise design your life international awon lo le yo kuro ninu osi ti won si so do loro

0: lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
1: The time is 9 o'clock.
2: Ago mẹ́sàn-án ti lù.

0: ọkùnrin mi ló máa mú obìnrin mi wúwo sí wa wúwo
1: sí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn ò lè sọ pé rárá
0: ìṣẹ̀lẹ̀ sí èmi gan tí mo ti bá yín sọ̀rọ̀
1: kábíyèsí ọlọ́run kábíyèsí
0: ọlọ́run ẹ má jẹ nǹkan yẹn kò sí bí ọmọ yẹn bí a ṣe lè níyì lójú ọmọ tó
2: wàláì
0: sùúrù náà ni kẹyàn náà ti fẹ̀ka náà kọ́pọ̀ rẹ̀ mọ́ lọ ẹkú ètò
1: alùpùpù ìṣòro ojú òní tìyàn ọlọ́run wọn bá wa ṣe
2: é ọlọyẹ báwọn jẹ́ndà yín sọ tó ń yín lọlẹ̀ lálẹ́ ìbáyìí ọlọ́run mọ̀ bá wa ṣe é ó bá dóbìnrin ní báyìí nínú ọlọ́run mọ̀ bá yín ṣe
1: é
2: ọlọ́run mọ̀ bá yín ṣe é
1: ojú máa ń níbi tó yẹ̀dẹ́ tójú ti
2: tì
1: í ọlọ́run ojú gbà mí ti bá
2: wọn tèmi
1: ọmọ kì í se ntọ́ da
3: nka tó bu kó wá di pé ọ̀tọ̀ wá ti dójú àwọn ọmọ oburu jù bọ̀ ẹ̀ ní ọ̀rọ̀ woman tó bá ti di pé bóyá kìnìún yẹn wá ọ̀n bí ẹrẹ́bù fún ohun pínpín yà ó bẹ́tà o ó bẹ́tà kó má jẹ́ tí ó pa ni
2: ìwo ni karama nìyẹn kíyàwó wà nù oyún odidi oṣù márùn kọkọ má dá sí karama ní kó má wọdọ ẹ
1: amen ṣeun chief
3: bàbá
2: oníyẹ náà máa ń yí òdì ó ti sọ fún mi ó náà máa ń yí òdì
3: ọtúndé o tori wa fọrọ mi wa
2: fọrọ mi ọ ní yẹn sọ lábẹlẹ yẹn mọ ní bàbá oníyẹ tó ní mi ò bèrè ń sí òpè dayamọndì sí òpè sórí rédíò tó ní mi ìbèrè ń.
3: ní sùúrù sọrí ọrọ ẹ sọ òótọrọ ni ṣùgbọn ọsùn márùn akọdẹ wà nínú oyún àtòótọrọ kí nǹkan kan bá láṣẹ ẹ sí nínú oyún ìrẹyìn dún ìtàrún ni kí ló fẹ sọ ṣé ní yàrá mi dá sí ẹyẹ tó kí àyíká gbà gbé amí lọ rẹ gangan ń wọn obìnrin ní àṣẹ gangan ní ká sọ ẹ ṣe ká máa wà tún ọdún ọsàn sàn ni ọsàn òótọrọ ìṣèlú àpínyà ẹ pọsibú bó ṣe gbọdọ rí gangan rẹ ni ṣèlú oníkálukú wà ní ààyè rẹ
2: àpínyà ó tọ ni
3: bẹẹ ni mo lọ sí ẹnu nígbà tí a wà tọkọ àtìyàwó kẹmi fàyà láàrin oṣù márùn.
1: bọ chief wọn lẹyìn náà ń yòdì sẹyìn òrípọnà àbáyọ yẹ kó wà nínú mi.
2: èmi gangan mọ
1: o yẹ sọ
3: sẹri mo fi ọlọrun ba ọmọ bí wọn fẹ kó bá mi sànú mọlẹ sí ọrọ sọrí ọmọbìnrin tọmọ bá pàdé ọmọ ìyàwó àbúrò mi.
2: àbọ̀ ní ìfẹ́ fi nǹkan bò mọ́.
1: ó yà bò gbọ́ yìí.
3: ìyàwó àbúrò mi ni.
1: ok
3: ọmọ ẹdẹ ti wà nínú oyún ibùn kan máa wo oyún oyún rẹ ló ti wọ oṣù mẹjọ ọmọ ẹdẹ láìsí mi débi gẹ ibùn kan bá kí n bá jòkó síwájú ta ilé mi jẹba kí àwọn bá lọ ọjà ayé àjòkó lórí ọsẹ mi.
1: olóyún jòkó lórí ọsẹ yìí pàtó ní yé.
2: ẹsì lẹ́gbọ̀n ilé
1: ìran. mo ti gbọ́
3: kún bá mi lọ irú òní bẹ́ẹ̀ pọ̀lú mi lọ rẹ mú mi lọ bìkan ọba wájúlé ọmọ kí ni àbúrò mi ń kọ́ nǹkan kan yéèsì inú ilé mi já mi wọnú ilé mi
1: yára kẹwọlé
3: mo bá mi bẹ́ẹ̀ lọ́mọ bíi pé kí n mọ́gọ̀ọ́rọ̀ mi.
2: mọ́gọ̀ọ́rọ̀ rẹ ń wá pa ọ́ lọ́ra ọ́lẹ̀ nì.
1: ṣé ẹ̀yin lè gbà kí wọ́n gbéyàwó ní yé ẹsẹsẹ.
2: láyé
3: ọkùnrin ọdún wà ní oyún oṣù mẹjọ.
1: kí ni lẹ́yìn ìgbà yẹn wá kọ́.
2: irọ́ bó ẹsẹ̀ bàbá oníyè tó jókòó sí òun ló wọ́ ọmọ ọmọ nú ọlọ́mọ yẹn kẹ́ ẹ ṣìyàn gbèsè sẹ́.
1: ẹ wúra ẹ ṣàlàyé ẹ
2: máa ṣàlàyé. kí lọ yà àbúrò rẹ mi ṣe lórí ìtàn rẹ ìwọ ọdún ọlọrun nu bàbá oníyè ọbẹrù ọlọrun
1: ṣé jáàjì ẹ ní àbọjọ mi fóònù.
2: mímọ bó bá sì jẹ ìyá oníyè ní àní gbádùn lórí ètò
1: lórí. ẹ lọ
3: ohun
1: pastor Fatunde
2: ẹ jẹ blẹnjẹ
1: ẹ ṣeun baba.

0: iye ni gbogbo ilẹ kí ilẹ
1: mi ò gbọ́ kú ẹ
2: adúpẹ́
0: àmì àti èdùmarè mo kí rẹ́tọ̀
2: adúpẹ́ ṣeun
0: lorúkọ jésù a máa di yín ṣe
1: o àmì o àmì
0: ipò kọbẹ wa tí gbogbo wa ti ń bomi ọgbọ́n kò ní jóná
1: o àmì o àmì jésù
0: dámọ̀dá máa tẹ̀síwájú
1: o àmì nayara
0: tàlẹ́ òní wájà ṣe mọ́ o
1: àmì o àmì o
0: lọ́la láúlà
1: wọ́lá kwata ìlàbílà ìlàzim
0: mo kí yẹn kú iṣẹ́ ìlú
2: ẹ ṣeun
0: ṣe ọrọ
2: lóòótọ́ lóòótọ́ ni gidi
0: ìní gan fara mi mo lòdì
2: ọba parí
0: bẹ́ẹ̀ ni ṣẹ́rí ṣaṣa lọkùnrin ṣaṣa lọkùnrin tí kì í báyàwó ẹ̀ lòdì ó dẹ̀ léwu ṣẹ́rí ẹ̀kọ́ ètò tẹ fúgàǹtẹ̀gbéwà yìí ọgbọ́n wa bẹ̀ gan gidi o ẹ̀jẹ̀ tuntun nígbà tí sọ pé a lè ṣe ká máa ṣera wa ṣùgbọ́n ìjà tó bá ti ń kọjá 24 hours ó léwu gan gidi. So ìná kan ṣẹ́rí manage ni kìí ṣe àwa láti ní marriage a manage wa dọjọ́ ogbó ni.
1: A jọ mọ yọra wa lò náà
2: yìí. Bọ́lá ti wá fẹ́ manage ẹni tí ń yọ di odidi oṣù mẹ́ márùn-ún.
0: Ìyẹn ti burú jù. Ìyẹn ti ìyẹn ba nǹkan jẹ́. Mo tẹ rọ́pà àtìyàwó tẹ́ pé wọ́n kàn ní sọ̀dà sunday láàrin alẹ́ táwọn máa fi sìn wọ́n dẹ̀ kìyìn síra wọn. Pàtó máa fi di òru ìyàwó bẹ̀rẹ̀ sí ń wúkọ́ ọkọ̀ ò dá lóhùn. Ìyàwó yẹn ṣe kú nìyẹn o.
2: Tọ́ káwa wo lóṣù márùn-ún.
0: Kó pe ọkọ kó bọ́kọ sọ̀rọ̀ dáadáa. Ǹjẹ́ ṣe wá rí àwọn nǹkan tá ń ṣe sàmà àmọ́ wa ń wò wá o.
2: Tọ́
0: kí la fi ń lọmọ lọ́wọ́. Ìyàwó ń lòdì ọkọ ń lòdì àwa dẹkùté àtolóńgbò sínú ilé. Ẹ máa rí ìyàwó ọkọ mi àkànkàn fún ìyàwó ẹ̀ ni a ní oúnjẹ báyìí ló ń fẹ́ jẹ ìyàwó náà sọ a tún fún àwọn ní lẹ́tà a ní ẹbẹ̀ wo ni kí n bá yín sè.
2: Wọn ò ní lè bára wọn sọ̀rọ̀
0: bẹ́ẹ̀ rárá. So ẹ já wà very very careful wọ ní dàrú
1: o. Àmì o ọ̀dà
0: pé ìmọ̀ràn mi ni pé kó pe ọkọ kó dẹ̀ bọkọ̀ sọ̀rọ̀ kó bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ tí ò bá gbọ́ aṣàlẹ́ tó ń gbọ̀rọ̀ sí lẹ́nu
2: ilé yẹn bá bá àṣàrù
0: ilé yẹn orí omi ló wà kó máa lọ sínkì o.
2: Orí omi ni o. Orí omi
0: jọ adara fún yín o.
2: Ọ̀dà pàṣípàtó ní láwọn náà ni odi. Ẹ o tàbá wá wò ní ìsìn ajẹ́ pé sí iná ọkọ̀ lègì wọn lẹni táwọn wúyẹ́.
1: Ṣẹ́rí àwọn ọkùnrin kan máa ń sọ pé kéèyàn keep to himself ó yàtọ̀ sí pé kéèyàn lòdì pé I just want to be silent.
2: Ṣé túmọ̀ nù.
1: I want to be silent.
2: Ṣé túmọ̀ rẹ nù.
1: Kí ló ń jẹ́ silence.
2: Ẹjẹ àtúmọ̀ gbé kọ́ọ̀lù ní ibo à ń bọ̀.
0: Orúkọ mi ni ambassador àgbà.
2: Ẹ ṣeun ambassador.
1: Látòkè bọ́ǹkè.
0: Ṣẹ̀rí ìyá mò ní gbọ́kú ẹ.
1: Mi ò gbọ́kú ẹ bàbá mi.
0: Bàbá náà mo kí yóò
2: rẹ́jọ́. Adúpẹ́ ṣeun.
0: Pẹ̀lú ògbọ́n èmi náà máa ń yọjì.
2: Ọ̀tán.
0: Èmi náà máa ń yọjì. Àmẹ́yọ̀ kan lóṣù onímọ̀ bà mí lẹ́rù. Gbogbo nǹkan láyé ṣẹ̀ ń bá yọjì. Ẹ lè bá ìyàwó tó bá lóyún ṣẹ̀ máa bá yọjì o. Kò dáa. Àmọ́ ayọ̀ kan ṣoṣo lẹ́nu máa ń yọjì. Ìní pé kí n bá rẹmi jẹ gbé wọn mọ̀ pé ìyàwó mi rẹmi jẹ ni. Mi ò sì mọ̀ bí ó ṣe mi ò yọjì. Sọ́nà bá nagídí pé òun ò ní bẹ̀ mí. Èmi náà wàá máa ro pé èmi náà ò ní bí ọ̀. Ìdí máa ń ṣẹlẹ̀ tí máa ń bẹ́ mi yọjì nu. Àmọ́ àwọn tí wọ́n á yọjì lọ́wọ́ tí wọ́n ti wọ̀ sí ìyàwó wa ní oyún lóṣù oṣù márùn-ún báyì kò dáa o bọ́lọ́mba kó ló sànù wa o àmì nísìnyí.
1: Àmì o
0: àmì o. Ẹ wá rí kò sẹ́dá tó wà láyé obìnrin à má lè jẹ ara wa ni má lè jì yan jẹ́ gidi má rí ni má rì. Má lè jì lájẹ́ fún wa bí má lè jì sí kẹ̀kẹ́ ni. Àjọ máa tira wa bí sí kẹ̀kẹ́ ni o.
2: Ẹ ṣeun masada.
0: Ọlọ́mọ yóò wá sànù wa.
1: Àmì o àmì o àmì nàyàlá o.
0: Pẹ̀lú òkú jẹ́ kan náà ògbólógó.
1: Bàbá mi ambassado mi gbọ́kú ẹ̀yàn mi Ọlọ́run.
2: Ẹ ṣeun.
1: Ẹ má gbàgbé àwa lórí Facebook o Diamond 885 TV.
2: Ẹ̀lú ìwé oṣù ti Oya Diamond 885 TV lórí Facebook.
1: Bẹ́ẹ̀ni olórí Ọlábísí Abigail tèmi sọ pé wọ́n kí wa mẹ́ wọ́n ní kò kí n ṣe ohun tó dáa o.
2: Ato.
1: Láti máa ń yọdì.
2: Ẹ jẹ́ àpèrè àwọn sáà
1: kìí sí. Wọ́n ní tàbí kí ọkọ kí ó máa bú ìyàwó lójú àwọn ọmọ wọ́n ní ohun tó burú ni o. Fádìrí Olúwàmú yìí wá. Àwọn náà kí wa àwọn náà wọn ń gbádùn ètò yẹn gan gidi. Badru Kozim àwọn náà kí wa Fatai orí owó. Adeniyi Mubarak New Era Image Aremo Rashakin Rayinka Ade Olúbukọlá Ajibọlá John Babatope Fadipe Temitope Adekunle Fadire Olúwàmú Ìwá. Bákan náà ni Lawrence Ọláríwájú Adépọ̀jù Dorcas Olúwaṣeun Títílayọ̀ Àkànwó. Bákan náà ni Babatope Fadipe wọn kí wa Mercy Adeleye Rashid Raji Anjori Educational Institute Faki Victoria Jeji Adekomolafe Real Prince Ola ni pekwe biniza temi tope taiwo. Ile sami bolaji. Bakon ni ojo ayomide. Awono kiwala ti omi Facebook. E yina lo darak pomo wan bete diamond 885 TV. Emma love, emma like, emma comment. E de maba wa share.
2: Opo awon yen ni won so pa awon omo bi ta awon ori wa wo lori opo mi lori mo awon awon awa lo.
1: Awon yen omo me me me ni.
2: Diamond 885 TV.
1: En yo TV la ba yin se visual ni visual ke mo wo wa kete kete ni.
2: E de ka polowo de ka polowo nta nta ti wa oni ta ba ba dari de opo mi lori leto.
1: Yo mo. Itolopo mu lero. Abọ.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ọpọ lọ sì ti ba lọ òpó mú lérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bá rò rẹ́ni bá rẹ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po òpó mú lérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹ́yọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kán mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka òpó mú lérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpó mú lérò ẹ fà yílẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Baba Tunde Azeez Oloyewan. Òpó mú lérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́tọ̀ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tomi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò òpó mú lérò.
1: Mo bẹ̀rẹ̀ fẹ́ dùn gan-an, ìbẹ̀rẹ̀ fẹ́ dùn ún ó láàdùn dùn yìí lọ.
2: Òpin ìfẹ́ ní kòrò bí jogbo, èyí mẹ́nu gun yẹn lápàdà jọta sí. Ojú olójú arédè àpàdà jọ tẹja
0: ni a. Báyọ̀pọ̀ àtìyàwó bó olójú rédíò sì ní jọ tẹja. Nígbà tẹ́ ẹ bá wà nù létẹ́ ẹ̀jọ sọ̀rọ̀ síra yín. Ọ̀sẹ̀ kìíní ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ẹ̀jọ sọ̀rọ̀ síra yín.
3: O deep o deep
0: o deep. Ọjọ́ kẹrin ọjọ́ karùn ẹ̀jọ sọ̀rọ̀ síra yín.
3: O deep
0: ojú wo kú òǹtẹ̀jà yọjọ ti kọ̀ọ̀kan bọ̀ bá padà yá.
3: O deep o deep o
0: deep. 0916151511 ni
4: Honorable Minister for Again.
3: Hey, auntie, me a baku mi o gba ku e
0: o ya en sunle
4: minister to pe ta joko na lo
0: o ya file fu
4: se wa pa
3: a wa dada
4: ya di for pe ya me that hallelujah
3: olorun
4: o de le ni so yen
0: ben
4: o be le yen ko oko yera re wo
0: eh
4: kini to ko le nfe ki o se
0: okay
4: sori ara ta ko wa bi ye ko mi ni na ma wo pe wọ́n náà wọ́n gbọ́n wà lórí ráìsì tí ẹ̀ tó fi àkọ́kọ́ rẹ̀ ọkọ̀ rẹ̀ òfẹ́
0: olóòṣè
4: tó bá ti wá ọkọ̀ yẹra rẹ̀ wò lórí pé kò láti ṣe kankan látọ̀dọ̀
0: tó
4: ń gbìyànjú láti ẹ̀rí títẹ̀ lọ́rùn tọkùnrin yẹn ṣe kàn sí náà tó ti wá pè lórí báwọn yẹn ṣe ní kó pè tí ò bá ti gbọ́ ó máa lọ wọ́n padà tú ká náà ni.
0: Kọ́mọ lọ kọ́fọ́mọ méjì lẹ̀.
4: Bó bá wù kó ọmọ bá kọ́kọ́ bá wù kọ́ ọmọ lẹ̀ tó bá dẹ̀ wù ọmọ bá kọ́kọ́ bá nù fẹ́ gbọ́ ọmọ náà kó kọ́ ọmọ fún.
0: Ha a mọ̀ sí dáadáa.
4: Bó bá kú ọmọ òsà díẹ̀.
0: Ọ̀dà ọ̀dà.
4: Ọgbọ́n ẹ rí àwọn nǹkan méjì kan wà tó máa ń pa obìnrin
0: ta. Ẹsà wò ẹsà wò.
4: Lúlù tọkọ bá ń na ìyàwó rẹ̀ obìnrin yóò mọ kú sára ni. Tí obìnrin náà bá dẹ̀ rí dùnú lé ọkọ náà yóò mọ kú sára ni.
0: Any point any point. Any point?
4: Ẹ
0: ṣeun àti ìrìntà fẹ́ dì mú bẹ́ẹ̀.
3: Ó lágbára.
0: Ọmọ bí ṣe ilé ọkọ wá ṣe kú ò bẹ́ẹ̀.
3: Ilé ọkọ ilé ẹ̀kọ́ ni
0: o. Láìsí mo kíláàsì. Láìsí pé yẹn lọ wo fíìmù
3: bìkan. Alọ́kẹ́kọ̀ọ́ nílé ọkọ ni.
0: Abẹ́yẹn lọ wo bọ́ọ̀lù bí kan wá lòun kú ò bẹ́ẹ̀.
3: Ó lágbára o.
0: Láìsí ilé ilé
3: fàájì. Another school nílé ọkọ wa. Àwọn adébẹ̀ tí àwọn àbí wà pé kí ló ṣẹlẹ̀.
0: Àjọ plan ẹ̀ báyìí.
3: This is another life entirely.
0: Ẹ̀lú ẹ̀ ká lẹ́.
4: Ẹ
0: mọ̀ ṣe wọn òpó múlẹ́rò rẹ̀ lẹ́rọ.
4: Òpó múlẹ́rò lè tó.
3: Ètò òpó múlẹ́rò.
4: Látó kìnnà sí.
0: Ẹ ṣe ma.
4: Ṣé rí ọmọbìnrin yẹn. Nǹkan tó máa ṣe fún ni pé tó bá ti jà tó bá ti ń ba lójú kó filẹ̀ sí i.
0: Ok.
4: Torí mo rò pé ó yẹ kí ọkùnrin lè rò pé ṣèbẹ́mi mo mú ọmọbìnrin yìí ti wọlé. Wá ọgbọ́n tó fi mú ọmọbìnrin yẹn wá ẹ̀ tí ò fi máa ba lò. Irú ọkùnrin bẹ́ẹ̀ ìka ni. Apààyàn ni.
0: Ìbókú bọ́mọbìnrin yìí ṣe fílẹ̀ náà retí ń wò ó sí pé yóò tó mójúkò tóṣù márùn-ún fi pé nínú oṣù mẹ́sàn-án tóbìnrin yìí sì wà nínú oyún tá a bá ní kọ́mọ fílẹ̀ kọ́ máa wò ó ràn.
4: Tó bá ti kinní yẹn wà nínú ẹ̀jọ̀ ọkùnrin.
0: Bẹ́ẹ̀ni
3: jí ọ̀dọ̀ àgùntàn.
4: Táìmù tó kù ni mo bá ti fẹ́ náwó, mo máa ń ṣe bẹ́ẹ̀.
0: Ọba
3: tó kù. Ó tún gbé mi débẹ̀.
4: Ọ̀tọ̀
0: tún lélẹ̀ yìí o.
4: Táìmù
0: tó kù ni mo bá ti fẹ́ náwó.
3: Ọ̀tọ̀
4: tún lélẹ̀ yìí o. Wọ́n á dà sí àwùjù.
0: Ọ̀tọ̀ tún
4: lélẹ̀ yìí o. Ibi tẹ́ tún lé wa lọ, ètò yàtọ̀ o.
0: Wisdom.
5: oda
4: ko salaye fun family oko ati family ara e pe nkan bayi lo ngo lo ngo ti nile
3: o se loko mi ba mi yodi o esanu mi o
4: agbara mi o de pe mo
3: o ti ye mi
5: oye
4: o ko te bayan so
5: oda
4: so time to kuro ba ti na mo tan tan ba ti fe na bo se nse niyan
5: ah o ba pa
4: ni o
5: se number buruku leleyi
3: iya ye si iya ye si get yin o get yin o get yin
5: elu e ka le
6: omo bi
3: baba mi
6: olo ye wa
5: nkan oni se yin
6: omo bi ya la la la
3: baba la la la baba lo lo lo
6: ti de ka je ka la la la de
3: e ma la e ma lo
5: e lo fokan wa le ko si je osele e lo fokan wa le
6: omo ti n po ni world ba
5: e lo fokan wa le ko si agboro olorun ga
6: e ku eto olorun a ma fun yin se o
3: amen
5: amen
6: eh ni subu danu
3: o ami o ami o
6: e ri gugu eto yin ta ba ni ka ma se adura ma se lati ale nti ile fi ma mo
5: to a gbe folohun
6: o ri pe te ba ti mu wa o ma mu ku ni idile kokan
5: to
6: ta de ma fo gbon yo
5: ise o baba adupe o
6: seri pastor mi te so pa won ma yin o ti
5: be ni
6: tan ba yin o gege bi palto te je eni kan lo fi sile patapata
5: omo
6: ti e so pa won eh eh se wari ti baba ti oni yodi yodi o je pe ti yawo ba ni oyun na o ma ni
5: yo ma ba yodi ah
6: baba wa ni ka ma wo
5: yi pe eyi o terrible
6: igba tan ti jo n court do do pe kan to wo mi o mi baba ni se be lo se se a mo pe awo okunrin o le pretend
5: o se se o se se ko pretend
6: be ni seri ko to di pe obirin yi ko to di bo so sita anda won ti gbadura won
5: be ni be ni
6: awon kan so pe kan depart kan si ko ni di start di party
5: to
6: a ti mo pe o gbe okunrin yen alai da yen se bi ni ba je were to ba je asun
5: be ni
6: time ti yawo ba wa nu oyun yen iya mi baba mi o ye ke eyan mo pe ese kan ye ese kan
3: ona wallahi wallahi wallahi
6: je were to je asun
5: wallahi oro gidi le so
6: eni ye tun ma so pe a tu pretend pe o je ko oni
5: yo tun ma ayodi
3: ah e mo daju o
6: ko need ko lo e wa so fun iyawo yen ko ma ba da
5: se
6: we kan wa ta ma nja fun ru awon be
5: okay
6: eni ru ewe wo
5: iru ewe wo sa
6: ewe joko je
5: ah oko bo won ti je leyin
3: mo ro pe ewe origin mo ro pon final won ja
6: no o ma ja fun okun yen o je pe nkan to ba ni koko yen se lu ma pada
5: si ah oba tan
6: bi ko ja ja eh
5: oba tan
6: to bi ko be se ti eni to ba je mi yen o ba lo bi se igba to ba to ni to ba to ni ko lo to lo ba to
3: e mo se be e mo binu koja ala e mo binu koja ala
5: oda de de si o
3: e mo binu e mo binu e mo binu e mo ah e ti but that is lo fa won ti lo fa eru si n ba mi bo se pe yen we joko ja ah ibi n ba ti ni ko joko si mo si bodo ba ah
5: iro bo mi si olenu ko gbodo
3: won so baba di gbe uda ni yen o ya ba n gbe uda ni ko ba n gba kini na da si e bori ni si e
5: wa lawo tele dani
3: prince agbola baba sunde adekunle won nu da lati ma gbo lati odo okunrin ati obirin won ni sugba ba won se wo oro yi o se se ko ja wi pe iyawo igan lo ko oko re bo se nyodi
5: ni o wa ko ni to lo lo sugba
3: won ni tori awon obirin kan wa beyen o won e bawo foko won ni gbogbo nta ko ba ni kan se won ni se ele igan na ni oko wa fi mo fi binu si won ti o wa mo so di olodi yiyan o se ye mi o se ye mi ni fakunda risikat won ki wo yi wole watade ni yi won ki wa ye ni abraham temi tope won ni omo bi eku eto won ni ko si okunrin ti ki se be
5: ah rara
3: won ni sugbon bi ti kuko o
5: todo won ni won so
3: esu ni se wa o ashiru abdurahuf won ki wa bakare fatai awon na ki wa ni ori eto john fashiku won ni eto idara ibinu tabi odi more than 24 hours is against god mo like nkan to so yen more than 24 hours baba ti fe sun gbogbo to le jo ma se wa baba ti fe sun
5: je ka kokko gbo ta won eyan tan mo nbo elu e ka le
3: omo
5: e ti wole fun ara yin
7: ẹ
5: ṣeun ẹ kaalẹ.
7: Mo ṣe pe orúkọ mi ni Moshood láti ìlú Ọ̀ṣọ́gbó.
5: Adúpẹ́ fọlọ́run.
7: Nǹkan tó wà ń bọ̀ ni pé
5: understanding
7: matter ni.
5: e ba wa yi radio yin le keyin ogbohun oke die tori radio yin ni oje agbon yin dada
8: je tin gbo mi
5: ati wa ngbo yin fere fere bayi
8: keri ko wan be understanding
5: mata
8: ategeun
5: seyin gan bi e pa radio te ba pa radio yin ni won struggle pelu e pa wo keri ati ngbo yin
8: ko to wan be understanding mata
5: okay
8: the one who first of all hello me bela
3: oro o ti ye mi won ti ko ara won together
5: eh latodo yin ni o
3: e ja gba
5: ko 0916159111 lojo opoke towo bi teyin na o fi le so kini komo binrin yi o si pelu oko re kadara re re o agbelebu re re o ayan ma ti re o ti ko fi le be ko jo wa be ko ma gbe be ni abi bo lo ti fe tu o lo nti gbadua ohun ti won si ti ni pe ona mi wa badua o ba ti
3: won ti lalala won ti lolo
5: won ti lalala ti lolo won ni badua o ba ti work won ni ko tu gbigba bo mi lo ko fun oje ku je seyin na gba be elu e ka le o
9: e ka le
5: e mo seun baba laji ke
9: baba laji ke re na
5: e mo seun ojo ni tin
3: baba laji ke mi o
9: mo present you ma bi
3: o e seun baba ami ami jesus
9: ko tru e o
5: e seun
9: ele
5: ale se re
9: deri oro te mu wa yi
5: iba
9: ko so kun ti iyan odi ko ma po ju ni wo ji de yan ba ma ba ya wo eyan yan yan to wa nu oyun de wa yan ra yin lo di laarin osu me
5: e ri geyin won kon boki
9: eyin oda o olagbara ju o
5: to
9: deri gege bi awon ojo ma se so
5: iba
9: bi waju la ka yin won le daru
5: ami
9: emi gege bi omo enikan baba laji ke li ba wo ba lo sogo emi o fara ma ru wa be iwe iwe ka ma da bi pe yan buyan ni iwe ran ko ni o
3: baba laji ke mo gbo yin
9: iwe ran ko ni o
5: e bi lo so
9: enju re bi baba di bi pe ko ba da bi eni pe ni boya obirin o ba le fara da ma
5: iba
9: ko yo da ma meji o to lo ni ajera won nu ko lo be lo mi
5: e lo mi to ba tun wa fe fe yi se ti ta lo mo ru nkan to nu o tun yan
3: ki wa se bi to di yin
9: o a le ri ba kan na ko lo fe lo mi te wa ri adua ni o wa kun fun
5: iba
9: mo ama to bi fun pe mo ma joko wa
5: lo re mo ma ja baba won je
9: mo ma ja fun baba won je
5: e seun
9: ko ga ko di yin odi o
5: oda oda
9: o di yin akun awon obin na ni si ti server wa
5: obin na ni ko wa
9: ani ta ba de la be bi ba se to ba da be ni pe odo mayan nu abi oye
5: be ni
9: akun e suru lo ko sugba ma ba tan yan suru o la ro ma wo ran
5: iyo da ka yo si ma wo
9: eyan da kyan la so ma bi ngba ba
3: mo ngba mo ngba mi oru e iru akoko iko mo si mo ko ri wa na le pada da gbogbo e le awa na le pada da sori wa
9: ma bi ro di genu
3: e ri pe mo ra da ke mo ra ngba pe ori wa na ni baba laji ki o pada da gbogbo e le
10: e mo kale
5: e se mo kale o
10: e ku jo meta
5: e se o
10: imaye
5: imaye la
3: imaye imaye
5: ki le wa fe brele sele tin bele ni si moye kini ko bi ni se
10: moye
5: lo
10: moye ni o
5: e se o moye
10: mama bi
3: i moye
10: e ku bi ri wa
3: gbogbo gba mo nbere yin moye
10: e ma binu ilu odo wa le ni
5: ya no se
10: oni
3: olohun olohun shanu i moye olohun shanu wa o
10: ilu ya ni wa lara ilu totu
5: eh eh olohun ko gbogbo wa yo
10: yo ko ro ago
5: iya iya
10: awon ba di titigu o ti tu gbogbo ilu ya mi ni
3: o lagbara o lagbara ko lo shanu o
10: amen amen amen
5: lo ti to wa nbe loju yo fi wa lokan bale lapapo
10: amen amen amen
5: amen
10: adupe lo dolo pe won aji maye gbe o
3: adupe o adupe o to ni adupe o
10: ah ya gbe ninu gbo mo
5: adupe o
3: adupe
5: e ti se toilet sinu le ninsin
10: leri eto te mu pe wa
5: e ba adupe
10: omo mo je kara buru
3: ami o
10: won to ni yawo ni le ti yawo be ninu oyun
5: ro
10: ni suru ni e obi to ba wa loyun okirin buro ma ken
5: ise nta je ba wa sinu oyun eyan eyan le ba
3: eyan le ba yin odi
5: osu mefa abodu kan
10: eh
5: se ti o ba si yawo eyan ninu oyun eyan le ba yin odi bi osu mefa abodu kan
10: ah epo inu o
3: mo ye
5: ke cousin eyin na like yodi abe e ma yodi
10: yodi yodi yato sera won
5: eyi e salaye fun
3: abi lo se yato
10: eh
5: e salaye mo lo si yato
10: yodi
5: ah
10: yodi yato yawo to ni nile
11: tó ń dáná fún ọ. Ìyàwó èèyàn ni yẹn.
5: Mọ yẹ oyin ń yọjọ ní kí ló dé? Ẹ ń sàpamọ́ ni. Oyin ń yọjọ sẹ́ ń dọ́jì ni. Àwọn yẹ sọ̀rọ̀ sókè ká gbọ́ yín.
3: Mọ yẹ sí gbé nǹkan hàn nu.
11: Ẹgbẹ́ kan hàn nu. Ẹgbẹ́ kan hàn nu.
5: Ó yà ń gbọ́ yín báyìí.
11: O bì í yàn. Ó pé orísirísi
5: o. Ó yẹ fún aláwọn oríṣiríṣi méjì.
11: Ìwọ́ tán ní ìyàwó nílé. Tọ́ba yìí pé tò ọ fẹ́ sún mà. Tọ́ ọ ti jẹ́ pé tò ẹ fẹ́ sun ọ ọmọ alágbó méjì.
5: Bẹ́ẹ̀ni.
11: Ìyàwó á sọ pé òun ti kọ́kọ́rọ́ ilé iṣẹ́.
5: Àyín ò lè fa kéèyàn yóò di lóòótọ́.
11: Ọ̀rìyàn lè yóò di.
5: Èyàn lè yóò di. Èyàn lè yóò di lóyún.
11: Ṣẹ́pẹ́ ìyá ẹ̀ máa lè yan odi pé ọ́fíìsì mi.
5: Bẹ́ẹ̀ni.
11: Mo ti sọ pé rí ẹ nílò ọ̀dọ̀ bàbá ẹ̀ àti màmá
5: ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
11: Máa di ní ìyọkò mi.
5: Bẹ́ẹ̀ni.
11: Gbọ́ ìyìn odi tó lómi á ní odi láti inú oṣù sẹ́yìn
3: àti
5: oṣ ẹ ṣeun mọ̀yẹ́ ẹ̀lú ẹ̀ kalẹ̀ ẹ mọ̀ kalẹ̀ ẹ̀ ti wọlé o
12: ẹ ṣeun
5: ẹ kalẹ̀ ìyá wa.
3: Ìyá ẹ ṣukúra ìyá mi ni ẹ mi gbọ́kù ẹ̀.
12: Ológo dídá.
3: Ìyókùn èyé mi.
12: Ilé rẹ́tọ̀.
13: Àmọ́ jẹ́ wà pa.
12: Ẹ ní mọ̀ nira.
3: Àmì o, àmì Jésù.
5: Àmì o, àmì o.
12: Ilé àtọ̀nà kí ló ní dàrú àmọ́ yín ló ní tọkọrẹ́ wọn ní táyà ní.
3: Àmì o, àmì o.
12: Ọ̀pọ̀ olóògbé ẹgbẹ́ tí bá wípé ìlàbíà yóò rí bẹ́ẹ̀ fún
5: ìlàbíà.
3: Àmì na.
12: Ẹ̀ ní ṣiṣẹ́ ayé òní ti yóò mú ìlàbíà
5: ọlọ́run.
12: Ọlọ́run tó ẹ̀sọ́ ìdájọ́ àlàgbà ọlọ́run tó ọ̀dùn àlàgbà yóò balẹ̀
3: ẹ̀gbẹ̀mí
12: ọmọ bíi àwọn obìnrin rògbò
3: tó lágbára o èyí ṣúkúrà ẹrú sì ń bà mí ẹrú sì ń bà mí
5: ọlọ́bẹ
3: tó lágbára o.
12: Irú ọkọ bẹ́ẹ̀ lèmi ò rí rí òfin àwọn ìpàdé ikọ́ ọmọ yẹn lòdì
5: ọlọ́bẹ
12: sílé báyìí tó mọ̀ yẹn lòdì kì í ṣe nǹkan tó dá ọkọ yẹn sọ ọkọ dáadé ìṣú ọkọ ni o.
5: Tó
12: bá ṣe ní kó ti lé rí ó bímọ méjì ó ní bó bá jẹ́ ayé òkèrú ẹ̀ yóò lọ kó mọ̀ lọ́dì kankan. Ṣé wàá láwọn sáré kó jáwé jò kó jẹ́ kó mọ̀ ṣe bẹ́ẹ̀ yóò bá ṣe rí ọmọ rẹ̀ o. Kó mọ̀ dúró kó mọ̀ jẹ̀wò láyé. Kó mọ̀ ẹ̀ fọ́lọ̀ kó fàdúrà kó pé báwọn yẹn ṣe sọ. Kó mọ̀ fi lè ṣe kọ́jẹ́ yóò bá ń ṣe o. Gbogbo ọjọ́ mi bá ṣe àti Fámánì kò sí ṣe gbé o. Àti mọ̀dà kó mọ̀ ṣe yẹn fún kó dákun torí sọ lọ́hùn kó dákun torí sọ lọ́hùn. Ọlọ́run àti ilé àtọ̀rẹ́ ọlọ́run ni Jódà ẹ mọ̀ bá bọ̀.
3: Ẹ ṣe o ìyá ṣúkúra.
12: Ọmọ alágbèfọ́ Áríkà yóò rọrùn fún
3: yóò. Àmì o, àmì o, àmì ìnáyàlà.
5: Ẹ ṣe òyà wa àdúgbẹ́. Ẹ̀rọ ẹ̀ka alẹ́.
12: Ẹ̀ka alẹ́ wọ lọ́yẹ́.
5: Ẹ mọ̀ ṣé mo yá wa.
12: Ààrẹ tọ̀.
13: Ẹ ṣe o ma.
12: Ẹ kú gbádùn.
3: Ọmọ bí. Ìyá mi mi gbọ́kù ẹ̀.
12: Ìyá ẹ̀ta ló ń sọ̀rọ̀.
3: Ìyá ẹ̀ta mi o, ìyá mi o.
5: Ìyá ọjọ́ òní tì í.
12: Ọmọ wa ni láì gbẹ̀ tọ̀.
3: Àmì Jésù.
12: Irú ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀. Ọgbọ́n kan ti bà kó obìnrin yẹn.
5: Ó yá.
12: Èmi gan ti ṣe rí. Mo wà nínú oyún. Oyún mi wà bí oṣù mẹ́jọ ó lé díẹ̀. Mi ni àtúntò mi ti jọ ní òjì. Kò súnmọ́ mi ní oṣù mọ̀ fún ṣe jẹ́ńjẹ́. Èmi fẹ̀rẹ̀ ní ìkíndí máa sọ sítù ilé ni mo máa ń bí gbogbo ọmọ mi sùn. Mẹ́nà nígbà tí mo wá ń rọ bí gbogbo ọ̀sán. Mo sàn gbà pé ìwọ Ọlọ́run ké kó jòrò. Ilé kó jòrò Ọlọ́run bẹ́ẹ̀ sọ tèmi. Ó sùn báyìí mi náà sùn sórí ìbẹ́ẹ̀rì. Kódà níbi tó le dé yóò tó gbé ẹ ní àtúntò sáàrin bẹ́ẹ̀dì ká má baà ṣẹ̀gbẹ́ kan ara wa. Nígbà tí omira dé tí ìnira yìí dé nígbà mo fẹ́ kólẹ̀ báyìí mo fẹ́ bímọ orí bẹ́ẹ̀dì gan ní sẹ́ńtà rẹ̀ gan mo bí àwọn ọmọ yẹn.
3: Ó lágbára o.
5: Lẹ́tú gbogbo mi ní baba lórí.
12: Aṣọ mi gbogbo ara rẹ ni. Kí dìde tó dìde báyìí ló ní wọ́n ní wáàtí kọ̀. Mo fún ní àbádá mi kò ní pa. Kò lè nà mí kò lè ṣe kan.
3: Bẹ́ẹ̀ni.
12: Gbogbo àwọn ará alẹ́ bá jí. Kí ló dé kankan mo kọ ní yan mi lóbi láti bí oṣù mẹ́ta mo ní mo fi kékékékékéké mo ní gbà tí ọ̀dà mi lónìí lọ́mọ́gbọ̀n rẹ.
3: Kábíyèsí yẹn tún ga.
12: Láti ìgbà yẹn báyìí láti ìgbà yẹn títí tá a fi bí gbogbo ọmọ tó tá a fi dàgbà tá a fi dàgbà tọkọ mi fi lọ bí àgbà rí wọn bí dá kókó. o ko yan mi leti
5: baba la fi kikile fun yin
3: olohun ti a ti e dupe ko olohun se ni rorun
5: olohun ti rorun
3: olohun se ni rorun
12: emi ga sanle o jaba ni
5: emi ga ti o to ni
12: wallahi
5: ben
12: iya olohun ma ku ma re won ko ma ku lo mi te ko ma ku lo beyin
5: e seun
12: be alai me ka fi
5: wallahi ti da pari osu
12: owo ta mo koko re le to fi bo obere so wa du o igba to kan ri oje koko ri oje
5: to
12: koko ri oje kini oje koko ah nta nta won do nta nta ton ta ton ta koko ri oje nta no o ma
5: yo awon ayodi
3: ami ami mi o e se gbo iya eta mi o
12: oja kun mi o ri number kankan awa ta ni address baby cafe test lady oro oro kan de nbe ni se to ye ke ba ni gbe fita
5: olo ye so number merin to gbe yin number yin number merin to gbe yin number yin
3: 2550
5: let to bank of 2550 le dakun
13: ko si wa laza
5: la ba ti se to tan yin yin pe yin 2550 e seun ye ta elo e kale
12: elo e kale
5: e seun o kale lori
12: se ni lori
5: beri
12: to yo ba wa pada tele pe omo ye ko jo baba ko ye ju baba yen obi ni
5: ah bi bo bo da yin ti gbe lo yi
12: tori ta to fe ni o di fun su marun
3: ko fara yi omo be ni
12: o ti lo gbo mo sun ode lo mi
3: ni ibo le tun wa ja si tori olohun ibo le jara yin si
5: ki lo de ba tori olohun
12: eyan kan te ni o fo yo se incubator
5: so
3: o si beru olohun arakunrin
5: obirin ile to be di de lori bayi ni si gba to kun da le o elomi ni o ma se incubator re
3: elomi o sugbon sheri oloye ninu oyun eyan gbudo ma to to melo to iyawo
5: ni to to ka ma wa da ku o
12: iwa to kunrin yen wo ko le da
5: eyin na ma yo di abi
12: ni bo lo mo je
5: e je wa wo nilu yin
12: emi o ti mari na
5: o okay
12: bo egi te kun ma mo yo di de extend ti ko wa lo do block we ni whatsapp
5: ninu le oko ati yawo block yawo re ni whatsapp like say girlfriend
12: like akosu mi o
5: ah
12: to ani okunrin yen ko tin ti o le ti
5: olohun
12: ki woman e sora ki woman e sora
5: gidi gidi gidi
12: o sora
5: gidi mo diyun mu mo diyun mu
12: o to ti beju
5: iru eni be o daju abi amo ni e seun e bi e kale
12: assalamualaikum
5: wa alaikum salam e ba yi radio yin lo le afa amen amen
12: apa koko aju afoju ajagun
5: ese seun baba
12: oro yi o ni da ru
3: ami o ami o
12: ibanu je o ni kan e
3: ami na yala o
12: oloye e le ku lojiji
3: ami na yala
5: ami o
12: rector
13: no
3: baba mi o
12: mama mi
3: baba mi o baba mi o e mo lo lo lo ke mo la la la la inu olohun o ami o agbo agbo amen ayala
12: ile se da ma jo lo ni so ne si o
3: ami o ami o
12: ami
3: ami ami
12: jesus ola la ola ola
3: ila la bila ila zim
12: ona ya so mo bi
3: ah
12: bo kinki o
3: e se
12: e to yin te se
5: ben
12: wallahi o da ti bo
5: e se
12: te wa ri adua adua adua ni la ma si bun tori pe iwa adua le hu
5: adupe
12: awon kan be te yin le adua fun o baba n wi elomi o ni won pa adua adua ti ko ma se ki e olaje adua le ni bi o
5: adupe fọlọrun adupe
12: se mo pe wa da wa nu le se pe nu le wa la ti pe yin
5: beni
12: se mo pe ni le nle nbo
5: beni
12: se mo pe ni bi adua wa
5: mo beni beni
12: aburo ti sele fi
3: ami na yala
5: mi afa ila bi afa se alquran fa ye gba keyan mo ba yawo re yodi
12: Ete ko da ke yo mo ni odi.
5: E seun.
12: Omo bi atoloye. Teri odi yiyan.
5: Eba.
12: Teri ninu dane du amo mo gan so. That's the lady of Allah. Oni e mo ni odi ko jojo meta. Ojo meta pere. I e o ibi ojo meta gan ke ni ti o se.
14: ẹni tẹ kó kílè bá mọ pé itó n fi òde alẹ.
15: Ó kù díẹ̀ káàtó ni.
14: Ìní ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀mọ kí.
15: Ọ̀dà.
14: So ẹ bá wá ti jó bá wá àjà yín lò ó tún tún kí.
16: Ṣé kinní náà ó wà applicable ó wà applicable sí ìyàwó èèyàn àbọ̀kọ èèyàn náà àbí.
14: Ṣé wá rí tọrọ tó ní níyàwó dé. Ṣé rí ọkùnrin ìka ní mo bá yàwó rẹ ní òde.
15: Ọkùnrin ìka.
14: Ìka ní tàn.
15: Ọ̀dà.
14: Ìka ní ẹ sọ fún pé kọ́kọ́ àdúrà.
15: Ọ̀dà.
14: Àpàdúrà jágun ní.
15: Kí wàá ni kóbìnrin yìí ó ṣe báyìí? Kí ni kóbìnrin yìí ó ṣe dúró àti sọ ẹ ti sọ tó kùnrin fún kí ni kóbìnrin yóò ṣe.
14: À ń fẹ́ wá rí obìnrin yẹn ká má filẹ̀ ká má sádúrà fún olóyè padà ká má kú olè ọkọ wọn o.
15: Ọ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àfàkùnrin àdúrà àmì àdúgbò ẹ ṣeun ẹ ṣeun.
16: Bàbá mi o.
15: Ọmọ bí ẹ jẹ́ ǹdẹ́ka polówọ́jà ká polówó ńta ńta tiwa ọ̀nà ìta bàbá polówọ́jà tá a darí dé òpómúlẹ́rọ̀ lè tò.
16: Èso lòpómúlẹ́rọ̀ yóò mọ̀ tẹ̀.

0: Oda be ati debe.
1: Ati wanbe ati debe.
0: Ati debe ati bale
1: baje. Ibi ala gala dey.
0: Oda be. Awon eyan o kaluku ti so gbogbo opinion ti won awon eyan ni ko fi ile oko re ele ni o. Akaluku awon kan na ni ko da pe won ni ko tun ti ngba to ti sadua ta dua o ti gba hun ko wa nkan mi se kun fun lewe joko je. Alaye yi o fi di bale kara re o le bale. Kaluku na awon kan si bi ko mo ku ile oko rector. Kini ati green ti o mo kun yi se yi. Awon kan ni gbogbo okunrin ni mo se mo wa n be mi gan wa n yara mi wo mo sira mi wo bi ojuwe mo koko be lati chapter 1 page 1 chapter 1 page 2 be mo n si wo ti mo n si lo pe n
1: be se kini na
0: se lo to abi be na be ko
1: so da bi igba ti oronjo bata mo mi na lara inu mi ti du pe awon okunrin je wa ara won lori lori eto
0: lo fe fun omobirin yi pelu bi toro de duro yi
2: akoko ka ba puro ka ma jale
0: ka ma jale
2: gbogbo okunrin lo ma nse be.
0: Okay se lo kon ti ba te ba ti fe fowo le ni
2: o ro apart pe ti mo ba fe fowo le
0: okay
2: gbogbo okunrin lo ma nse be
0: elomi le mu yan mo ti ti abi elomi le mu yan mo ti ti
2: fowo le o kan po jura lo ni
0: okay
2: se ri mo ran mi fun omobirin ni wi pe ko ma puro le oko e o ti gbaduro ti ja orisirisi looto o de ri pe ko si aye pada ko pe mo le bi kini ko pe molebi keji ko je kan bo si nkan to nsele yi
0: okay
2: boya tan ba ba oko yi soro boya o sese ki oko yi pada tori fi odidi osu marun teniyan ba wo o poju o ti koja ka si nkan bi nkan ba sele ni akoko yen bi o se ni dasi na niyan
0: wallahi
2: so ko pe molebi kini ko pe molebi keji ko je kan mo nipa nkan to nsele yi boya tawon yen ba ba soro boya gbo ko ma fi le oko e sile
0: okay
2: imoran mi fun niyan
0: oda ọmọ bi ọrọ ló délẹ yìí
1: ní ìwòye tèmi iṣẹ́ rí gbogbo àwọn ìwà tí a bá ń wùlà gba bóyá ìyàwó ń wùwà nínú ilé ọkọ ni bóyá ọkọ ń wùwà sí ìyàwó ni àwọn ìwà yìí ó ti mọ wa lára láti kékeré ṣe rí odi yíyan ọkọ sí ìyàwó ẹ kò ń ṣe pé èèyàn kàn déédé bẹ̀rẹ̀ odi yíyan lẹ́ẹ̀kan ó le láti yín odi o ara àwọn nǹkan tó le láti ṣe òun ni odi yíyan tó jẹ́ pé wàá fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹni wàá tún sáré rántí pé mò ń bẹ́ ni yẹn jà ó dẹ̀ ní dá sí i ẹni tí ò bá mo dì yín láti bẹ́ ni yẹn sọ̀rọ̀ tán kó tó rántí pé
0: èmi
1: àti ẹ̀ máa ń jà kò máa yẹ kí n bá sọ̀rọ̀ so ẹni tó bá ń yan odi irú ọkọ tó ń bá ìyàwó ẹ̀yìn odi ó ń bá àwọn òbí ẹ̀yìn odi gan ìyẹn àwọn òbí tó bí kó tó di pé ó fẹ́ ìyàwó sọ tẹ bá sọ pé ẹ fẹ́ lọ fẹ́ jọ́sìn àwọn òbí gan wọ́n kàn lè ṣe bí ìgbà pé àwọn ò mọ̀ sí ni ohun tọkọ ti ń ṣe tipẹ́tipẹ́
0: ni
1: àwọn àbúrò gan mọ̀ọ́mọ́ àwọn ẹ̀gbọ́n náà mọ̀ọ́mọ́ wọ́n mọ̀ pé ọkọ yín yodi àwọn ọ̀rẹ́ mọ̀ pé ọkọ yín yodi nígbà tí nǹkan dẹ̀ ti wá rí báyìí ṣẹ́rí ẹ̀jẹ̀ bí o ẹ̀jẹ̀ bí o tó bá ti jẹ́ pé bíbẹ̀ náà ni ẹ̀bẹ̀ làábòṣìkà kò jẹ́ arọ náà lọ ẹ máa bẹ́ẹ̀ ẹ máa bẹ ẹ jẹ bí àbàbalágbájá ẹ mọ bínú àná tẹ ti mọ pé bẹẹ bá bẹ odi ni
0: yóò tún mọdì ni
1: tẹ bá dẹ ti mọ pé ẹyin náà lẹ dẹ máa lose torí ẹ fẹ gbowó lẹ fẹ gbowó tán kò ní wà approachable so ẹ ti mọ pé ẹyin lẹ wà ní receiving hand tí nǹkan bá ti wá rí bẹẹ tó bá ti dàárọ ọjọ kejì àbàbalágbájá ẹ má bínú àná inú nǹkan tí ẹni ìsọwọn sọ wípé táwọn bá bẹ pé kò kí n gbọ wọn náà máa ń fẹ pé ká so èmi tún wá reason pé ó lè jẹ pé irú obìnrin yìí náà àwọn náà fẹ
0: wọn ní gàrú díẹ
1: àwọn náà ní pride pé tó o bá ti bẹ mí èmi náà ò ní bẹẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè pè wá kò lè pè wá tẹ bá ti ṣe rí ọkọ yín ó ti di adamic kinní sí wọn lára ó ti di àléébù ó ti di ohun tó yẹ pé kò nítumọ̀ normal thing làwọn ń kà sí.
0: A pè é factory fitted.
1: Ẹ wà lè ṣẹ̀ṣẹ̀ change wọn sì pé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ change wọn tẹ wà nínú oyún tán bá yín lòdì fún odidi ọdún márùn-ún àbí oṣù márùn-ún ẹ̀yìn ìgbà yẹn tún lóyún mi irú nǹkan bẹ́ẹ̀ yẹn gan ó lè lé obìnrin gan kó ti fi ọkọ yẹn sílẹ̀ bọ́ngbà tẹ ti gbà fún wọn tẹ ti jọ ń ṣiṣẹ́ wá ṣẹ̀fẹ́ fi wọ́n lẹ̀ sí ni tó bá ti ṣẹ̀yìn tẹ́yìn náà bá ṣẹ̀wọ̀n bó jẹ́ yìí lẹ̀ṣẹ̀ bó jẹ́ àwọn náà ṣẹ̀yìn ẹ kí wọn láàárọ̀ ẹ má bínú babalágbájá o kò jù bẹ́ẹ̀ lọ.
0: Adúgbẹ́ kókó ọ̀rọ̀ tí ń bẹ̀ ń bẹ̀ náà nù lódìdí ọ̀rọ̀ náà lọmọ bíi ti yìn ló ti yìn náà yìí látàbá ní gbogbo okùnrin ní í ṣe fún ìdí kan àbí omi okùnrin a máa ṣe lóòótọ́ lọ́pọ̀ ọgbà láti jẹ́ kálàáfíà ó lè wà ní o pé kàkà tá a fi máa pariwo tá a máa homolera wa ṣèyìn àfihìlẹ̀ sí ti tiẹ̀ lọ́pọ̀ ọgbà
1: a máa ṣe ọjọ́ kejì ti wá da
0: ọjọ́ kejì ti da ṣùgbọ́n gan ìrímọ́ ọlọ́run sọ pé má ṣe jẹ́ kí oòrùn
1: kó wọ̀ bá ìbínú nínú rẹ
0: ìbínú ló sì mú yàn yodi inú èèyàn lè máa dùn sí èèyàn kó lóun ń ba yodi ẹni tó ń ba yodi inú rẹ ò dùn sí ni ẹni tó ń ba yodi ajẹ́pọ̀ ń ba jàre léyìí tó túmọ̀ sí pé ó di ìbínú sínú rèé léyìí tí ó sì lòdì sí ní tí ọlọ́run
1: wí inú ẹ̀gàn ò lè dùn
0: en tin yo di pelu iyan
1: bo ninu e se fe
0: du to si ro nto bo ti ninu omo bi onu ri omo baje iru eni be gan fi yajera re tori omo short eje apatesha ojina si iru eni be
1: the funniest part to man ban ti man bo lori yo di bi mo se wa ti ba kokko ri oloyi aya ko se gba
0: bi ki wa lo de tori
1: eh aya ko se gba pe lai payan eh no
0: tori olohun tori e mo se pe lanle oju wo ye temi fi wo yi yo di gan iparara lo je fe ni tin yo di fun ara re ka ma se so se n to n baja opo elomi to lo n ba si yodire o n go si ran eli emi ti e ti yo ti yigbe eko emi re ori ka wa wo atan gbugbu awo kunrin ta la n yodi boya fun di kan abi omi ta ba wa fe yodi ejo omo ni won ba iseju perete
1: ko be ni
0: e te n ba yan mo pe a n binu
1: eje ki yawo yen mo pe e n binu si
0: o n binu si
1: e voice out e le kuro nunle
0: lode
1: te ba ti kuro te ba ti pada de nunle o ti so e ti fara yin mora
0: o so pe mi o like nkan to nse mi o like e bayi mi o like e bayi you le clear ju pe ke wa modi yiyan lokunkunu de bi pe nkan mo si yawo yin e ni le nowo pe a kilo si o
1: obirin mi lo di bayi eje lobirin mi ayo di titi ko ni dana foko nule
0: lo tun lo si e ma je ori be mo ti le nti je ko lo di pelu ya oko re ti o dana foko oko re lati
1: iru kini gbogbo yen na
0: mo bi lori iru oro be fo lohun be wa cheri odi cheri keyan mo ma communicate pelu ololufe eyan
1: o se nkan to da
0: dale ru laarin seju kan
1: o se nkan to da
0: keyan lose communication cheri ori ofe bi te ti le n ba yo di te soro si yawo yin aboko yin yi esu o si ro ra ma kun si le ti oro ko re esu o ra ma fun yin yo ma fun ni point to fi ye ko ko yin post to fi yekin le yo fi daru iso mo so si leti
1: eh o
0: boya ko ni o boya yawo ni o iso mo so si leti
1: gbogbo nkan ti o ye ke ro o ni normal day 10 e wa ma ro
0: iso mo so fun won pe
1: abi nkan bayi
0: nkan to fi fe le igan
1: eh
0: o gbara ko lo mo ko ni to lo fe yi iwo ri bo ti ri ni kilo ri to
1: yawo na wa yan ayora yara soto ko na mu yara soto
0: iso mo wa fi advantage
1: mai na wa mo chat en ti o ye ke chat o se la da ori buka
0: o tan ifabi para mo bo lo
1: eh
0: na la fi npe o di yiyan won ni gbogbo nkan ni won tun won
1: elemi ati ma occupy eyo ayi a a
0: odo
1: elodo oko
0: imoran temi o fun ni pe ko gentle ko re para
1: yes that's the only solution
0: ko re nle gbogbo nkan ko ladua igba mi solution wa
1: aki esi aki esi
0: kini mo se to ku die ka
1: gbe se
0: se n to fe nu ma fun debi ti omo yepere kabuku e loju awon omo mo gbagbe pe to ba continue wa gberaga yi awon omo o ri lara re won o si ri ti baba awon na lara baba awon nti won o si badagba re tori won o ri gege bi n to to si da kini yo a ma ran yo ma diran diran ori bu oni diran diran fa wa o
1: ami o ami o
0: se pe eja caution ara wa atokun ya to bin obin mi na le yodi
1: ah
0: en la se caution na to ku ni la le toni ori ofe yi yodi be su ba gba mo lowo wallahi o fi kase nu ori le geje tori e la se pe eje ke gbe ko to la le yi ke wa wo e bole
1: be ni o
0: tin jodi yan e fi fe bara yin lo
1: mo te fe bere nkan loye oloye se oko le ni ife iyawo tabi ki iyawo ni fi oko ka wa ma bara wa yodi
0: ni ni le yodi yo pe yo so fun ni pe mi o like nkan
1: wati ba wati fowo gba gan wati fowo gbe lomu wati fowo gbe ndi ko to ran ti pe ki lo sele
0: to ba to ko anybody ba sera yin e soro sita o se mi ti won e si jo ko da mo binu ma pe mi won ko dun e o ma bi mo ko ran e bi mi o le wa ro be o mi le wa take e be o e si jo so yo si tan e ba ngbo je ba ngbo je e jeun e si ba jeun je tele nu tan e si para tun wora yin si bi to e ke wora yin
1: wallahi
0: e si jo je tele nke jo mo gba mi lo pa bala pa 2
1: abala keji ni ori eto lati manika omo kekeke ki won lo sun eyin omode go and sleep
0: lero
1: eyin ta ti si ni responsible people's party
0: e ma wa
1: egbe rpp
0: e ma wa
1: ibi o n se aye o ma pe yin o ko ti kan yin arabia ko ti kan yin soye yin
0: eh
1: eh
0: won ni ko ti kan
1: yin age be
3: ori temi ye lo mo kan bale iwo ma
4: opo mulero ohun to sakala magbo to fi dekun erin ririn to ba se gunugun ni awo koko mori eyin igbe aye loko laya leyan ko gba sati eko to bere keko ni perewu opo mulero opo mulero ile eko yi feju keke debi pe opo lo ti rula opo lo si ti ba lo opo mulero ohun ti kaluku ba fira labe odede sototo ose ati palara re lo gbogbo lawujo yi topo o si reni baro reni bare won de mara labe lo ba diran to mo wo lowo po opo mulero eyi lo je ki diamond fm o seyo lale aye ja gamboro fun gbogbo eni ti kankan kan mo lori ninu igbeyawo labenu nipasẹ eto kankanka opo mulero asoro ọlọrọ rẹ da fi kọgbọn laago mẹsan gbogbo alẹ ọjọru wednesday lẹ o ma pade awọn onimọ nipa ọrọ igbeyawo ati ilera okunmulero e fa yile fa won atokun apede bayi ti won pe lori danto saka ti ki pede koko lenu bukola omo bori owo omo bi ati baba tunde aziz oloye wan okunmulero ago mesan le ojoru wednesday loso ose le to yo ma gori afefe fun gbogbo awon ila koja ailera tabi awon oro to ruju lori oro idile e ma fi atejise sms whatsapp message whatsapp voice note ranse sori number yi 08106747573 08106747573 ki tokotoya tapon to mi dan ta fesona gbogbo je ka jo pade lori eto opo

0: ọdọ abala ẹlẹ́nkejì ládéyìí lábọ́lá bí tààtí pípa ọmọ kékèké ọ lọ tàn kí wọ́n lọ sùn
1: èjì bẹ́ẹ̀
0: ó kó àwọn àgbàlagbà níbi tọrọ ọdẹ dúró
1: yìí
0: lálẹ́ yìí kí ni tá a fẹ́ sọ nípa iná ni sexual responsibility sex responsibility ni tá a fẹ́ sọ ń pa ó di ariwo ó di fanfa ó di bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ó di pé tán bá gbọ́rọ̀ ìdílé ẹjọ́ la tó lè lójú tú ẹ̀ torófin ọ̀sọ́ báyìí òfin àwọn ìpínlẹ̀ kan sọ báyìí òfin àpínlẹ̀ kan sọ báyìí ọgá ọlọ́pàá kan tó jẹ́ head of public complaint rapid response unit ló sọ pé orúkọ rẹ̀ a máa jẹ́ Àbáyọ̀mí Ṣógúnlẹ̀ ó ní kí ọkùnrin àtobìnrin ọmọ bára wọn níbàálòpọ̀ nínú ọkọ̀ ó ní òfin nàìjíríà ọkọ̀ kọ̀yìn sí ó lófin nàìjíríà fáyì gbà ọ̀rọ̀ yìí di ọ̀wù àwọn èèyàn ń fà sọ́tún wọn ń fà sósì àwọn kan sọ pé òfin kan sọ báyìí lóòótọ́ kan sọ pé ìbálòpọ̀ àwọn òfin kan sọ pé òfin kan sọ báyìí ò lè ṣàwọn àìdá aláwùjọ àwọn òfin kan sọ pé rárá kò rí bẹ́ẹ̀ àwọn òfin kan ní kóòtù láti lè yanjú eléyìí bẹ́ẹ̀ ni fàǹfà wà lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n fàǹfà yìí kọ́ làwa fẹ́ sọ lórí ètò yìí lónìí n tá a fẹ́ sọ lórí ètò yìí lónìí ni pé ìwà ọmọlúàbí wo ló wà nínú kéèyàn máa níbàálòpọ̀ níta gbangba ìwà ọmọlúàbí wo ló wà nínú kéèyàn máa níbàálòpọ̀

0: ohun tó ṣàkàlà màgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkò mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu. Òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ. Òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ òsì rẹni bá rò rẹni bá rẹ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dín rántó mọ́wọ́ lọ́wọ́ po. Òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣayọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka. Òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè kókó lẹ́nu Bukola.
1: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹyí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.